0: lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì orí 30 ẹsẹ 5, nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, lí ojú rere rẹ̀ ni ìyé gbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Níhìn ni a ti ń ka ohun tí Dáfídì kọ, nítorí Dáfídì ó jẹ́ ẹni tí Ọlọ́run fi sí ipò gíga bí ọba. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ó jẹ́ jagunjagun, ó jẹ́ ẹni tí ó rí wàhálà, ẹni tí ó ní ìṣòro, ẹni tí ó rí ìnilára ní orílẹ̀-èdè tirẹ̀. Kí ó tó di ọba, ó ní wàhálà. Gbà tó tún di ọba tán, ó ní wàhálà. Ní ìdílé, ó ní wàhálà, ṣùgbọ́n ó mọ agbára Ọlọ́run, èyí tí túni sílẹ̀, èyí tí dani ní ìdè. Agbára Ọlọ́run, èyí tí mú kí gbogbo èdè ọ̀tá kí ó já ní ìgbésí ayé onígbàgbọ́. Èyí ni olórin yìí ló fi ń sọ fún wa wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan. Ó ń sọ fún wa wípé ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ẹlòmíràn, wọ́n máa ṣe bí ẹni tí kò ní ìrètí. Ìbìnújẹ́ dorí àgbàkodò. A di wípé kí wọ́n máa sun ẹkún àsunrìn láìmọ̀ wípé Ọlọ́run wa ẹni tí máa nu omi jẹ́nu ni. Ṣùgbọ́n wọ́n á gba ìpọ́njú tàbí ìnilára tàbí àwọn ẹrù tí ayé dì lé wọn lórí. Wọ́n á gba nǹkan wọ̀nyí láti jẹ́ kí wọn kí ó ní ìbànújẹ́. Wọ́n á máa sun ẹkún àsundẹ́kun. Wọ́n á jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá ọkàn wọn. Nǹkan yìí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó lè gbàdúrà. Ṣùgbọ́n Dáfídì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé kí a má ṣe sọ̀rì tínú, nítorí pé bí ẹkún pẹ́ di alẹ́ kan, ó dájú ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Kí a kúnkún sọ ní èdè tí ó lè yé wa dáradára, bí àìsàn pẹ́ di alẹ́ kan, ó dájú pé ìwòsàn ń bọ̀ lé òwúrọ̀. Kí a kúnkún sọ lé ọ̀nà tí a mọ̀ wípé ó bá ìgbésí ayé wa mu, wípé bí àìní, bí ìpọ́njú, bí ó tilẹ̀ pẹ́ di alẹ́ kan, wípé ó dájú wípé ìdáǹdè àti ìpèsè láti ọ̀dọ̀ Ọlọ́run ó ń bọ̀ lé òwúrọ̀. Ohun tó ń sọ ni wípé ṣé a mọ̀ pé bí a bá sùn lálẹ́, bí a tilẹ̀ rò wípé òórọ̀ jìnà sí ìgbà tí a sùn, wípé dájúdájú òórọ̀ yóò dé. Ohun tí a ń sọ ni wípé nígbà mìíràn bí ènìyàn bá wà nínú àìsàn, ìṣẹ́jú 5 a dàbí wákàtí 10 lójú wa, nítorí ìrora, nítorí wàhálà. Tàbí bí ènìyàn bá ní ìpọ́njú nínú ẹbí rẹ̀, ọjọ́ kan a dàbí ọdún kan lójú wa. Èyí ni olórin yìí fi ń sọ fún wa wípé bí ẹkún tilẹ̀ pẹ́ di alẹ́ kan, bí ìbànújẹ́ tilẹ̀ pẹ́ di alẹ́ kan, bí ìrẹ̀wẹ̀sì tilẹ̀ pẹ́ di alẹ́ kan, bí ìnilára àìní bí ó tilẹ̀ pẹ́ di alẹ́ kan, ó dájú wípé ayọ̀ àti ìpèsè àti ìtura wípé ó ń bọ̀ lówùúrọ̀. Jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ nínú orin Dáfídì orí 46:1. Ó ní nígbà tí Olúwa mú Èkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlá. Kí ni dé tí a sọ bẹ́ẹ̀? Ohun tí ó ṣe wọ́n ni wípé wọn ò mọ̀ wípé a tún lè mú Èkó lọ sí òní padà. A ti kó wọn lẹ́rú lọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ọmọ wọn la ti sọ di ẹrú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn pàápàá wọn ò ní ìrètí ọ̀la, ìrètí ọjọ́ tí ń bọ̀. Wọ́n ti rò wípé kò tún sí àbáyọ. Wọ́n ti rò wípé kò ní sí ìdáǹdè. Wọ́n ti rò wípé ọ̀tá yóò máa jẹ gàba lórí wọn títí wọn ó fi kú, tí wọn ó fi fi ayé sílẹ̀. Ọlọ́run wá lànà fún wọn wípé kí a tó mú wọn padà sí ibi tí wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí a tó mú wọn padà sí ààyè tí wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí a tún mú àwọn nǹkan tí wọ́n ti pàdánù rẹ̀, kí a tún mú padà sí ìgbésí ayé wọn, àwọn tí a ti kó lọ. Nígbà tí Olúwa ṣe nǹkan wọ̀nyí fún wọn, wọ́n sọ wípé àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí a ti ń sunkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò tún sí ẹkún mọ́, àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, àwa tí a jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a nílara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ò jẹun gbádùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run tún wá ṣe ìpèsè ńlá ńlá fún, àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí àìsàn tí ó ti so lọ́jọ̀ kalẹ̀ àwa tí ó jẹ́ wípé àìsàn kò jẹ́ kí a lè jáde àìsàn kò jẹ́ kí a lè ṣe bí a ti fẹ́ ṣùgbọ́n tí ọlọ́run tún wá dá sílẹ̀ àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí wọ́n ti ń sọ wípé bí wọn ò bá ṣe ṣe abẹ wípé kò sí bí a ṣe lè yọ nínú rẹ̀ ṣùgbọ́n àdúrà wẹ́rẹ́ kí a pe orúkọ Jésù a sọ fún ọlọ́run wípé kò bojú òwà kó mú àìsàn yìí kó mu kúrò ní ìgbésí ayé wa wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni àlàáfíà dé bẹ́ẹ̀ ni ìtura dé bẹ́ẹ̀ ni ìwòsàn dé bá wa àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí ó ń tàn mí jẹ ni àbí tòótọ́ tòótọ́ ni mo rí ìwòsàn yìí ó ní ó dàbí àlá lójú wa ó ní nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín ó dá mi lójú wípé ó rẹ́rìn nínú Jésù nígbà tí a bá mú ìkulọ̀ rẹ padà nígbà tí a bá mú àìsàn rẹ kúrò nígbà tí a bá mú èyí ọṣù tí sí àwọn aláìwà bí ọlọ́run sí ọ nígbà tí a bá mú kúrò ó dá mi lójú wípé ẹ̀rín yóò gbẹnu rẹ kan àti orin ayọ̀ yóò wá sẹ́nu rẹ ó ní nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé olúwa ṣeun ńlá fún wọn ó dá mi lójú pé ọjọ́ kan bọ̀ kò sì jìnà réré tí àwọn aláìgbàgbọ́ tí àwọn kèfèrí tí àwọn aládùúgbò rẹ tí wọn ó máa sọ wípé ìyábìnrin lágbájá ọlọ́run ṣe nǹkan ńlá fún ọkùnrin lágbájá ṣọ́ọ̀ṣì tó ń lọ ó yẹ o ó gbé o nítorí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ó jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n ti ń wojú ọlọ́run fún ìgbà pípẹ́ tí wọn ò lóyún rí tí wọn ò bímọ rí ó jẹ́ mọ̀ ọlọ́run ti ṣe nǹkan fún lágbájá o nígbà tí ọlọ́run bá ṣe nǹkan wọ̀nyí fún wa àwọn kèfèrí yóò máa bá wa yọ̀ wọ́n máa sọ wípé olúwa ṣe òun ńlá fún wọn ó ní olúwa ṣe òun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ ní sòrò farabalẹ̀ nígbàgbọ́ nínú ọlọ́run má sá káàkiri má fi ọlọ́run sílẹ̀ jókòó síbi tí ó wà dúró ti olúwa gbàdúrà sí olúwa ó dájú wípé ọjọ́ ìgbàlà tirẹ̀ ọjọ́ ìdáǹdè tirẹ̀ ọjọ́ ìtúsílẹ̀ tirẹ̀ ọjọ́ ìwòsàn tirẹ̀ yóò dé ayọ̀ yóò gbẹnu rẹ kan ó ní olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù ó ní ó wá sọ fún wa ó ti ń sọ nípa ẹ̀rí ti ara rẹ̀ ó ti ń sọ nípa ìdáǹdè àti ìtúsílẹ̀ tí àwọn ní ó wá ń sọ fún àwọn ẹlòmíràn láti ṣe wọn lórí ó wá ń sọ fún àwọn ẹlòmíràn kí ìfòyà àti ìrẹ̀wẹ̀sì kí ó lè fò lọ nínú ọkàn wọn ó wá ń sọ fún wọn ó ní àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká ewo ni ó ń sọ nípa wípé wọ́n fi omijé fúrúgbìn wọ́n fi omijé fúrúgbìn àwọn ọmọ ìsírẹ́lì wọ́n jẹ́ àwọn tí ó máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ púpọ̀ àwọn tí ó sì máa ń ṣe darandaran wọ́n pọ̀ nínú wọn nítorí wípé ìlú ìsírẹ́lì ní àkókò náà àti ní àkókò yìí pàápàá wọ́n gbẹ́kẹ̀lé ohun ọ̀gbìn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n ìgbà kan dé ní ìgbésí ayé wọn tí ó jẹ́ wípé bí wọ́n bá ti ń fúrúgbìn ẹ̀rù a máa bà wọ́n wípé a ò mọ̀ bóyá àwọn ará Midiani ni ó ka nǹkan wọ̀nyí jẹ a ò mọ̀ bóyá àwọn ọ̀tá wa láti Syria ni wọ́n wà tí wọ́n ka gbogbo èso oko wa jẹ ṣùgbọ́n wọn ò lè ṣe kí wọ́n má fúrúgbìn nítorí bẹ́ẹ̀ wọ́n ń fi omijé fúrúgbìn ṣùgbọ́n kí ó tó di wípé àsìkò ìkórè dé ọlọ́run ṣẹ́gun ọ̀tá ọlọ́run mú àwọn Midiani ó mú ọ kúrò ó lé wọn jìnà réré ó wá di wípé ní tòótọ́ ni wọ́n fi omijé fúrúgbìn ṣùgbọ́n nísinsìnyí wọ́n fi ayọ̀ ká kí a mú wá sí ìgbésí ayé tiwa ìgbà mìíràn ó ṣeéṣe kí ènìyàn kí ó lóyún bí ó bá ti di wípé ẹni yìí ti lóyún ni àwọn ọ̀tá ni wọ́n lè pàdé rẹ̀ lójú oorun wá ní kí ó fò kí ó nìṣó wípé wọ́n fẹ́ wo bí ó máa ṣe gbé oyún yìí bó máa ṣe gbé dé oṣù mẹ́sàn-án tó máa lè kẹsẹ̀ járí láti lè bí ọmọ yìí láyọ̀ àti àlàáfíà a di wípé òní orí ló ń dùn mí o ọ̀la ikùn ló ń dùn mí ọ̀túnla ọmọ ni òyí nínú ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú a máa sọ pé irú oyún wo ni mo ní yìí a dàbí ẹni wípé ó ń fi omijé fúrúgbìn ṣùgbọ́n bí ó bá dúró ti olúwa bí ó bá gbẹ́kẹ̀lé olúwa ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ ọlọ́run ó dájú wípé a ó fi ayọ̀ ká wípé ní ọjọ́ ìkúnlẹ̀ alábíamọ yìí wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa ọlọ́run yóò tọ́jú wa ó ṣe dúró ti olúwa ó ṣe gbẹ́kẹ̀lé olúwa àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyálóde níbì kan lọ́hùn àwọn fẹ́ lọ sí tibí má sá káàkiri kí o gbẹ́kẹ̀lé olúwa nítorí wípé ọlọ́run yo mu ikulo si oni pada erin yo si gba enu re kan o ni eni tin fi ekunrin lo ti o si gbe irugbin lowo looto yo fi ayo pada wa yo si ru itire itire ni ikore oko ti o ti gbin tele tele je ki awo awon elomiran kini awon ini lara won yi tabi iponju kini o ma nse fun won eti won iba fi ma yo ninu olowa eti won iba fi gbekele olowa kini ini lara ki lo ma nse fun awon elomiran je ki awo iwe oni waasu ori keje ese keje iwe oni waasu ori keje ese keje ni toto ini lara mu ologbo eniyan siwin ni toto ini lara mu ologbon eniyan siwin o ti an so fun anihin ni wo pe eni ti ati mo si ologbon tele tele eni ti ati mo si omoluabi tele tele eni ti ki ja ki da si oro oloro tele tele sugbon ko ti mo olorun o kan je ologbon eniyan oniwo tutu eniyan o je omoluabi sugbon ini lara deba iponju deba iru eniyan be ti ati man ri oro ogbon lenu re nigba ti awon elomiran ti won ba wa ninu isoro bi a ba bere oro lowo re a soro pelu ogbon nigba ti iponju ba deba eni yi fun ara re nigba ti ini lara ti o ba deba eni yi fun ara re a dabi eni wo pe gbogbo ogbon ti o ni wo pe o ti so won nu a dabi eni tin sinwin a dabi eni tin soro rada rada ada bi eni tin so nkan ti ko mu ogbon lowo ada bi asinwin ki a ma je ki o ri be fun wa se iwo na ma nri awon elomiran o sese boya awon gbo we pe oko ni jamba we pe oko won si wa ninu moto yi won o ti mo ki lo sele won o ti mo boya olorun ti da oko won sile tabi boya ohun to sele nkan ranpe kan lo kan se ni ese ti o se oko won won ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si eni to n dari idapo ju le tele tele eni ti a ti mo si eniyan olorun tele tele ini lara die iponju die ese jamba oko die a so iru eni be di eni ti n soro bi eni pe o di asinwin tabi o sese ki o je wi pe oko atiyawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbon mi si mi o to ko si wi pe an bara waja ni igba kan ri ko si wi pe mbolo lo mbolo ti nbo ko si pe boya n fura sira wa ni igba kan ri o si sese ki o je wi pe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi wi pe be ni pe iyawo yi to ni alinita bi oko ti n gbo a ko ti mo kini kule kule ati kini nkan to sele ni toto o ti faraya o ti nda bi eni ti o logbon o ti nda bi eni ti ki se eni ti a mo tele tele si oni wa tutu ini lara o mu ologbon di asinwin nitori be ke asora ke a ma je ki inira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ke a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi ohunkohun ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi 107 orin dafidi 107 ki a wo ese ikokandinlogun ati ese ogun se gafra fun mi ki a wo ese ikokandinlogoji ewe won buko won sifa sehin nipa inira iponju ati ikanu ohun ti won je ki o ye wa ni ni wo pe awon elomiran ewe won ma buko won ma fa sehin nitori inira awon elomiran ti a ma ri ni wo pe won ki rin dede mo ninu ijo bi won ba ni wahala die e ti won ba fi akoko yi duro de oluwa ki won ki o duro ti olowa ki won ki o gbadura ki won ki o ro mo agbelebu Jesu Christi ki won ki o so bi Jacob we pe emi ki o je ki o lo afi bi iwo ba bukun mi e ti won ba fi se be won ma rin sege sege bi abati so we pe lagbaja ki lo de won pe oruko yin ni ile ko ojo osimi wa tabi wa inu iwe mimo wepe ki eka ko sori tabi wepe ki edan ibere kan a mari yin se ki se pe e wa silesin ah ona mi po wahala to de ba mi nisin mi o mo bi ma se yanju e olodun lo ba wa yanju wahala jesu lo ba ru wahala wa lo o lo wa ko ese ati awon nkan to wa si igbesi aye wa gege bi egun nitori ese o lo wa ko won lo a o se wa sese agbelebo a se rin kaakiri a fe di omo onina kuna anfa seyin nitori inira ati iponju ati nitori awon ajalu to nde ba wa ninu aye yi ni se awon elomiran won ma se beni ti ko ni reti won ma se beni ti ko lolorun won ma se beni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni olowa bi a ba si wa ninu olowa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le si nidi ko si aisan ti o le wa ninu ago ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi nibi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu olowa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju wa ki a mo we pe ko so to seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni wepe olorun o ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan isu ni yi o ye ki a mo wepe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi ohun se le yo wa kuro ninu won ninu exodu ori keta exodu ori keta ese ikeje Oluwa si wepe ni toto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si sokale wa lati gba won lowo awon ara Egypt ye ka menu duro nibe nihi an so fun wa wipe olorun ni o mo iponju awon mo israeli awon mo israeli won yi won le salaimo wipe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wipe olorun ti so fun abraham wipe abraham awon omo re ni iran kerin wipe won o lo si ile ajeji ni ile ajeji yi owo mu o jade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti a mo olorun enikokan wa ti a mo jesu christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to dojuko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa niwaju wa ati awon oke ti o wa niwaju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan job ni an pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ran ti awon esun ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buruju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun jobo wo jobo ori keta le logun jobo ori keta le logun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkan kan laye sugbon Job o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu Olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu Olorun wi pe o mo ona ti a wa nto o ni nigba ti o ba dan mi wo nigba ti o ba dan mi wo kini itumo yi wi pe ki a dan eniyan wo awa ti a je agbalagba ti a ni omo ti o lo si ile eko amo wi pe omo ile eko yi a ki gbe won si class waju bi ki ba se wi pe a dan won wo bi ki ba se wi pe a yiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a ki gbe won siwaju awa na o mo wi pe eni ti Olorun ba fe da lola eni ti Olorun ba fe fi si ipo giga Olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o se se ki eyi ki o ya o lenu sugbon je ki n so fun o awon eniyan wa won ma n so fun a wi pe ikoko ti o sebe to dun ide re agbona eyi ni wi pe bi ikoko le sebe to dun tabi ki o wa ounje ti o le bo opolopo eniyan bi ki ba se wi pe adana si idi re ki se be nikan ikoko ti a n so nipa re yi ki o to di wi pe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wi pe adabi awon jagunjagun ki awon jagunjagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo dara dara a o ti dan won wo dara dara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo Olorun awon nkan miran wa ti ani lati la koja bi a ba nso nipa idariji idariji o le mo boya o le dariji enikeni bi Olorun o ba fi aye sile fun awon kan lati se o bi a ba nso nipa igbagbo ninu Olorun o le mo boya o ni igbagbo ninu Olorun o saisan ri o ni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigbati o ti le ni wahala kan to n gbadura lori re ri eyi ni Olorun ma se n fi aye sile we pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo we pe nigbati awon nkan wonyi ba parito a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti a n so ni wo pe Olorun mo isoro wa Olorun mo awon ohun ti a n la koja o si daju wi pe Olorun le gba wa wo orin Dafidi lekan si orin Dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini Oluwa wi pe nigba yi emi o dide emi o si yo yo si ibi ailewu kuro lowo eniti nfe si nihi ni Olorun so fun wa wi pe bi talaka ba je eniti anilara bi awon alaini ba mi imi edun si Oluwa wi pe Oluwa yo dide lati gba won ati lati yo won kuro ninu awon nkan ti o rogba yi won ka ati awon ti o n gberaga lori won wi pe ohun o gba won o ye ki a mo wi pe bi awon ota wa bi won ti le lagbara ju wa lo bi awon ota wa bi won ti le ni ohun ija oloro ju ti wa lo bi awon ota wa bi o ba dabi eni wi pe won le ni ipa won si gbon pupo pupo ju wa lo ki a mo wi pe Olorun tobi ju awon ota wa lo o si le gba wa lowo awon ota wa bi won ti le je alagbara ninu orin Dafidi ori kejidinlogun ese iketadinlogun orin Dafidi ori kejidinlogun ese iketadinlogun o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won le agbara ju mi lo bi awon ota ti le lagbara ju wa lo o daju pe Olorun yo gba wa
1: Olorun yo to wa sile. Olorun yo da wa nidi. Ki yo je ki awon ota ki won ki o gbe wa mi. Sugbon kini a le se? Ti a o fi ni idande pipe, idande kikun, kini a si le se? Leyin igba ti a ba ti ni idande pipe yi lati pa idande na mo, ye ki a wo ikini ani lati je eni ti o mo Oluwa ati eni ti Oluwa mo gege bi eni ti re. Ani lati di atunbi. Ayin lati di omo Olorun nitori eyi ni a fi le ni isegun wo iwe Isaiah ori ikerin le ni aadota ori ikerin le ni aadota ese ti o gbeyin ko si ohun ija ki a se si o ti yo le se ti o le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo dali ebi eyi ni ogun awon iranse Oluwa lati odo mi ni ododo won ti wa le Oluwa wi nihi o so wi pe eyi le ogun awon iranse Oluwa e ni wi pe bi aba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse Oluwa ani lati je eni ti o mo Olorun ani lati je eni ti o ti ba Olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti Jesu se ati gba gbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo da lebi mo je mo fe ki o di mo fun wi pe ki Isaiah ki o tun ma soro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori keta dini ogoji Isaiah ori keta dini ogoji se kia kia ki o si bibeli re ki ka si o leti lati ese ikini o si se nigbati Hezekiah oba gbo o fa aṣọ rẹ ya o si fi aṣọ ọfọ bora o si lọ sinu ile Oluwa ohun kan ni o ṣẹlẹ nihin ọba Assyria ni o ran awọn iranṣẹ rẹ lati dẹroba Hezekiah ọba Assyria si n sọ fun wipe ko si bi o ṣe le gbadura to ko si bi o ṣe le gbẹkẹle Ọlọrun to wipe ohun o ṣẹgun rẹ ohun o ṣẹgun awọn eniyan rẹ òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú Olúwa níhìn-ín ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀ ṣùgbọ́n ọba Hezekiah kò ní ohun púpọ̀ ẹ̀rù ń bà á ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bíi tinú Ọlọ́run ẹni tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run wípé bí a tilẹ̀ dìde ogun sí wa bí a tilẹ̀ kọjú ìjà sí wa bí àwọn aláìgbàgbọ́ bí wọ́n tilẹ̀ dó tì wá tí wọ́n fẹ́ ṣe wá ní ibi wípé Ọlọ́run ní òun ó dá wa sílẹ̀ Ọlọ́run ní òun ó gbèjà wa wo ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n nítorí náà báyìí ni Olúwa wí ní ti ọba Assyria òun kì yóò wá sí ìlú yìí bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀ kì yóò sì mú asa wá síwájú rẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò sì wá odi tì í níhìn-ín ni Ọlọ́run sọ fún Hezekiah wípé o mọ̀ pé kò sí ohun ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan nítorí wípé Ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí ó dá mi lójú wípé ọba Assyria èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn alágbára òkùnkùn wọn kì yóò wá sí ilé rẹ wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ ó ní kì yóò sì ta ọfà síbẹ̀ ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ lórúkọ Jésù padà sí Isaiah orí kẹrìnléníàádọ́ta kí o wo ẹsẹ̀ ìkẹtàdínlógún kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí o lè ṣe ọ ní nǹkan Isaiah ó rán àwọn ọmọ Israẹli létí kí wọn kí ó rántí òbí ọba Egypt bí ó ti lágbára tó ṣùgbọ́n kò sí ohun ìjà tí ti oba Egypt ti o se si won ko si bi o le o se le se won ni nkan o ni ki

àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn apáta ìgbàgbọ́ bí a bá ti ń sọ fàṣẹ onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀ bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọlóògùn ìgbàgbọ́ tí o ní nínú olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ apáta ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹ ní ibi nì tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 11 orí 12 ẹsẹ̀ 11 wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú ó ní wọ́n ṣẹ́gun èṣù wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn jẹ́ kí a tún wo ìwé òwe orí 12 ẹsẹ̀ 10 ìwé òwe orí 12 ẹsẹ̀ 10 orúkọ olúwa ilé èṣù agbára ni olódodo sáwọ inú rẹ̀ ó sì là bí a bá ti ń gbàdúrà tí a ń gbàdúrà ní orúkọ Jésù èyí jẹ́ wípé a ń sáwọ inú ilé èṣù ńlá ni kí ọwọ́ èṣù ọwọ́ ọ̀tá kí ó má ba tẹ̀ wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ó fi ṣẹ́gun èṣù ṣe mọ̀ wípé nígbà tí èṣù wá tí ó ná Jésù Kristì wọ̀ ọ̀rọ̀ yìí ni Jésù Kristì ni ó fi ṣẹ́gun èṣù kí a sì rí i wípé a ní ìfàmì òróró yan olúwa ìjẹ́ pé kí a ní ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa bí a bá ní ẹ̀mí Ọlọ́run agbára Ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa gbogbo àjàgà tí ó wà ni a ó jà á kúrò ní ìgbésí ayé wa kí a jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run kí a jẹ́ ẹni tí ó fa agbára Ọlọ́run wá sí ìgbésí ayé wa wò ó nínú Aesaiah orí 10 ẹsẹ̀ 17 Aesaiah orí 10 ẹsẹ̀ 17 yóò sì ṣe lé ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn bí a bá wo èdè míràn èyí ni èdè òyìnbó àti èdè gíríkì tí a fi kọ bíbélì ó ń sọ nípa agbára ọlọ́run ó ń sọ nípa ohun tí ọlọ́run èyí tí ọlọ́run túlé wa lórí ó ń sọ nípa ìfàmì òróró yan ọlọ́run èyí tí ọlọ́run dà lé wa lórí tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa àti sọ fún ọ ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè súnmọ́ tòsí rẹ o fẹ́ ìwòsàn ni ìwòsàn súnmọ́ tòsí rẹ bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run wá ìpèsè súnmọ́ tòsí rẹ ohun kan lo ní láti ṣe o ní láti mọ̀ wípé o ti ba ọlọ́run dọ́rẹ̀ẹ́ o ti di ẹbí ọlọ́run a ti sọ ọ́ di àtúnbí o ti ní ìgbàlà nínú Jésù Kristì o ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà ṣe o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀táhun ó lọ ń bá adájọ́ yìí ó sì tètè dá lóhùn ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀ nípa sísọ nígbà gbogbo nípa lílọ sọ́dọ̀ adájọ́ yìí nígbà gbogbo ni a fi dá a lóhùn èyí ni Jésù wá sọ fún wa wípé àwa náà tí a jẹ́ onígbàgbọ́ a ò mọ̀ wípé ó yẹ ká máa gbàdúrà ni láì sinmi àti láì ṣàárẹ̀ kí Ọlọ́run kí ó ba lè tú wa sílẹ̀ kí Ọlọ́run kí ó ba lè dáàbò bò wá kí Ọlọ́run kí ó ba lè mú wa dáadáa kí Ọlọ́run kí ó ba lè ṣe àwọn ohun tí a ń béè lọ́wọ́ rẹ̀ kí ó ba lè ṣe fún wa dìde dúró lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáǹdè Ọlọ́run bí ìpọ́njú bá wà bí ìnilára bá wà bí àìsàn bá wà bí àìní bá wà bí ìpòrúru ọkàn bá wà ohunkóhun tí ìbá wà ní ìgbésí ayé rẹ tó ní ọ lára tí òun fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò sọ fún Ọlọ́run ó dájú wípé yóò gbọ́ nítorí pé Ọlọ́run kìí ṣe ẹni tí ń jani sílẹ̀ Ọlọ́run kìí ṣe ẹni tí ń dojú tini Ọlọ́run kìí ṣe ẹni tí ń ṣe ìlérí kí ó má mú ṣe sọ fún Ọlọ́run rí wípé o ti di àtúnbí
ri wipe o je omo Olorun ri wipe o je eni Olorun ki o si wa ma so fun Olorun nipa awon ileri ti o ti se wipe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo wipe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa diduro ti o si duro lori awon ileri Olorun romo eje Jesu Kristi je ki a fi eje Jesu Kristi ki a fi wo ki a fi bo ki a fi daabo bo ki o si ran ti pe oruko Oluwa oruko Oluwa oruko Oluwa ile iso agbara ni olododo sawonu re o si ye olododo sawonu re a si daabo bo o ni ipamo ran ti oro Oluwa ran ti ileri Oluwa ki o fi oro Oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi Olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi Olorun fun o nitori emi Olorun yi ni ja gbogbo ajaga ki ma wa si igbesi aye ni loni so fun Olorun we pe iwosan pe pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun Olorun o daju pe bo ba gbagbo o ri ogo Oluwa.

0: wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
0: Láàrin àwa àgbà ṣe a ní ìbéèrè. Arábìnrin Ṣèkíá.
2: Ẹ káàárọ̀. Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún un tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ bá lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀?
0: Bínà bá jóni jó ọmọ ẹni tara ẹni là á kọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà. Òun pàápàá tí ẹ ń wàásù sí ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà. Ṣùgbọ́n kí ó máa dẹ́jà kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà àwọn tó ń ṣe ọtí náà ń kọ́. A ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ń ṣe ibi kí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà. Nítorí bẹ́ẹ̀ ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé yóò dé fún ẹnì kọ̀ọ̀kan olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ń kọ́ nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fúnra rẹ̀ kí ó ronú pọ̀ọ̀dà. Bí ó bá sì ronú pọ̀ọ̀dà agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò daríjì òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ọ̀dà. Arábìnrin ṣó ti yé yín?
2: Ó yé mi,
0: ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà níbẹ̀.
3: Ẹ káàárọ̀. Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ yẹn wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀. Torí pé tá a bá wo nọ́ọ̀tì a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀ a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ ó gbé ó ń gbùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábírámù. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúrú ìwà báyìí?
0: Lọ́ọ̀tì ti kọjá lọ àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wù á sọ nsìn ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wù kí a sọ nísinsìnyí ṣé ó yí ipò wọn padà lọ́hùn-ún? Arákùnrin.
3: Rárá sà.
0: Nítorí bẹ́ẹ̀ kí a máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí ibẹ̀ ni yóò rà sí. Ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí. A sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún oore ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó

kọjá kí a jò sílẹ̀ kí a kára máì sì kí ìgbàlà ti wá. Arákùnrin Sóyè yín, ẹ̀jẹ̀ àdìdì dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀, kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noah tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábírahámù, kí a fi wọ́n sílẹ̀, kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? Ǹjẹ́ a jẹ́ ti Ọlọ́run? Ǹjẹ́ a ti ronúpìwàdà? Ǹjẹ́ ẹ̀mí Ọlọ́run ṣàkóso ìgbésí ayé wa?

Mary. Orí ìkẹsàn-án. Olúwa sì sọ fún Mósè ní ìjò Sinai ní oṣù kínní ọdún kejì tí wọ́n ti ilẹ̀ Egypt jáde wá wípé kí àwọn ọmọ Israẹli kí ó sì máa pa àjọ ìrékọjá mọ́ ní àkókò rẹ̀ ní ọjọ́ kẹrìnlá oṣù yìí ní àṣálẹ́ ni kí ẹ̀yin kí ó máa ṣe ní àkókò rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ gbogbo àti gẹ́gẹ́ bí ìlànà rẹ̀ gbogbo ni kí ẹ̀yin kí ó pa á mọ́. Mósè sì sọ fún àwọn ọmọ Israẹli kí wọn kí ó máa pa àjọ ìrékọjá mọ́. Wọ́n sì ṣe àjọ ìrékọjá ní ọjọ́ kẹrìnlá oṣù kínní ní àṣálẹ́ ní ìjò Sinai gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa pàṣẹ fún Mósè. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Israẹli ṣe. Àwọn ọkùnrin kan wà tí wọ́n ti pa òkú ọkùnrin kan di aláìmọ́. Wọn kò sì lè ṣe àjọ ìrékọjá ní ọjọ́ náà. Wọ́n sì wá síwájú Mósè àti síwájú Aaroni ní ọjọ́ náà. Àwọn ọkùnrin náà sì wí fún un pé àwa ti pa òkú ọkùnrin kan di aláìmọ́ nítorí kíni a ó ṣe fàsẹ́yìn kí àwa kì yóò lè mú ọrẹ ẹbọ Olúwa wá ní àkókò rẹ̀ pẹ̀lú àwọn ọmọ Israẹli. Mósè sì wí fún wọn pé ẹ dúró ná kí èmi kí ó lè gbọ́ àṣẹ tí Olúwa yóò pa ní tiyín. Olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Israẹli pé bí ẹnikẹ́ni nínú yín tàbí nínú ìran yín bá ti pa òkú di aláìmọ́ tàbí bí ó bá wà ní ọ̀nà àjò jíjìn réré síbẹ̀ òun ó pa àjọ ìrékọjá mọ́ fún Olúwa ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ní àṣálẹ́ ni kí wọn kí ó pa á mọ́ kí wọn sì fi àkàrà aláìwú jẹ àti ewébẹ̀ kíkorò kí wọn kí ó má ṣe kù sílẹ̀ nínú rẹ̀ títí di òwúrọ̀. Bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀ kan gẹ́gẹ́ bí gbogbo ìlànà ìrékọjá ni kí wọn kí ó ṣe é. Ṣùgbọ́n ọkùnrin náà tí ó mọ́ tí kò sì sí ní ọ̀nà àjò tí ó sì fàsẹ́yìn láti pa ìrékọjá mọ́ àní ọkàn náà ni a ó pè kúrò nínú àwọn ènìyàn rẹ̀ nítorí tí kò mú ọrẹ ẹbọ Olúwa wá ní àkókò rẹ̀ ọkùnrin náà yóò ru ẹ̀ṣẹ̀ rẹ̀.

0: níbẹ̀ ni àwọn ọmọ Israẹli ìdó sí nípa àṣẹ Olúwa. Àwọn ọmọ Israẹli àṣẹ nípa àṣẹ Olúwa wọn a sì dó. Ní gbogbo ọjọ́ tí àwọsánmọ̀ bá sinmi lórí àgọ́ náà, wọn a dó. Nígbà tí àwọsánmọ̀ bá sì pẹ́ ní ọjọ́ púpọ̀ lórí àgọ́ náà, àwọn ọmọ Israẹli a sì máa ṣe àfiyèsí àṣẹ Olúwa, wọn kì í sì ṣí. Nígbà mìíràn, àwọsánmọ̀ a wà ní ọjọ́ díẹ̀ lórí àgọ́ náà. Nígbà náà, gẹ́gẹ́ bí àṣẹ Olúwa, wọn a dó. Gẹ́gẹ́ bí àṣẹ Olúwa, wọn a sì ṣí. Nígbà mìíràn, àwọsánmọ̀ a dúró láti alẹ́ títí di òwúrọ̀. Nígbà tí àwọsánmọ̀ bá sì ṣe sókè ní òwúrọ̀, wọn a ṣí. Ìbá àṣẹ ní ọ̀sán tàbí ní òru tí àwọsánmọ̀ bá ká sókè, wọn a ṣí. Bí ijọ́ méjì ni tàbí oṣù kan tàbí ọdún kan tí àwọsánmọ̀ bá pẹ́ lórí àgọ́ náà kí ó sinmi lé. Àwọn ọmọ Israẹli a dúró, wọn kì í sì ṣí. Ṣùgbọ́n nígbà tí ó bá ká sókè, wọn a ṣí. Nípa àṣẹ Olúwa, wọn a dó. Àti nípa àṣẹ Olúwa, wọn a ṣí. Wọn a máa ṣe àfiyèsí àṣẹ Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa nípa ọwọ́ Mósè.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tẹ ń bá wa wí, tẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà, bí a bá wí pé a jẹ́ tolówa, àti wípé ìgbàlà Jésù jẹ́ tiwa, ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí, ó dájú wípé àti pa ìgbàlà wa mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin, ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa. Àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀, tí a ti ń dániyàn nípa rẹ̀, tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run, ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára, kí a pàdánù ohun tí a ń retí. Èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́, kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí, kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn, kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Bí a ti mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí, bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ, o mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wálà nígbà tí a gba Ọlọ́run gbọ́. Èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Nítorí oore ọ̀fẹ́ lè a ti fi gbà yín là nípa ìgbàgbọ́.

ti Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣáálé ọgbẹ́ apálára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára tí a sì ṣáálé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn, àti ohun tí ó wà ní ìlú, àti ohun tí ó wà ní oko ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí ó bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹdè, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọn tàbí kí a lù wọn tàbí kí a pa wọn gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristì ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù. Ó sì ti kan àbà mọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wọ́ pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Gàlátíà orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ ọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ̀, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé
ati wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon asiwa nipo kuro ninu okunkun si imole asiwa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun asiwa nipo kuro ninu iya to nje wa si odo olorun nisisin yi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Christi bi o ba mara re si eleshe ti o si be si ni jewo ese re fun olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Christi gbo ti o si ran ti wi pe o ti ku fun o daju wi pe yo da oni ide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo olorun titi aye raye bi o ba ku sinu ese oku gege bi ileri ni waju olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun o lati wa lodo olorun titi lai titi aye sugbon bi o ba le to olorun wa ti o si gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Christi o daju pe a o we okan ese re mo pelu eje Jesu ninu Heberu ori kesan ese ikeji le logun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Christi ko le sese fun enikeni lati ri oju Olowa nitori wo pe ileri ni atanu ni waju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori 24 Matthew ori 24 ese 28 ni Jesu fun re ti so fun awe pe nitori eyi le eje mi ti maje mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Christi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti yo gbadura ti o si kepe Olowa wi pe oun fe imukuro ese iwenumo ese nitori be ranti wi pe oun kini ti eje Jesu ma nse fun ani wi pe o ma nra wa pada o ma gba kuro lowo esu lowo ese wa o si ma nda wa ni ide ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju Olorun iketa ni wi pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si Olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa si waju Olowa nitori wi pe ese a ma yani nipa si Olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si Olorun nitori be ni a sa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si Olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wi pe o gbagbo wi pe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o somo iwaju Olorun Efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu somo to si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni a fi mu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si Olorun le a fi mu iru eni be wa sumo to si lati wa gbe ni ile Olorun lati ni alaafia Olorun lati ni idande Olorun lati di omo Olorun ikerin nipa eje Jesu ni a fi ba wa laja ti a si je ki a ni alaafia atun wo Kolose lekan si Kolose
orí kìíní ẹsẹ ogún àti nípasẹ rẹ láti bá ohun gbogbo lájà lẹyìn tí ó ti fi ẹjẹ àgbélébo rẹ parí ìjà mo ní nípasẹ rẹ ìwọn ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọrun nípa ẹjẹ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá ọlọ́run jà ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti ọlọ́run bí o bá wá sí ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ bí o bá sọ fún ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà o fẹ́ bá ọlọ́run lájà o sì ń fẹ́ kí ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti ọlọ́run kí ó sì wà nínú ọkàn rẹ sí ọlọ́run kí ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ìwọ yóò lè bá ọlọ́run lájà gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí ọlọ́run fi ń bá ọjà ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ̀ yìí ó rí ojú rere ọlọ́run gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá ìkarùn-ún àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi wo Róòmù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án ó wípé mélòó mélòó sì ni tí àdáwàláre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀ ó sọ wípé àdáwàláre bí a bá wà lábẹ́ ẹbí a wà lábẹ́ ìdájọ́ ọlọ́run bí a bá wà lábẹ́ ẹbí a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná ọlọ́run ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ ọlọ́run tá a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀ bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi lójú kan náà ni ìdáláre yóò wá èyí ni bíbélì ṣe ń sọ fún wa pé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyìí fún àwọn tí ó wà nínú Kristi Jésù kìí ṣe fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe ẹbí wà fún àwọn tí wọ́n rò wípé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú ọlọ́run ṣùgbọ́n ẹbí kò sí nísinsìnyìí fún àwọn tí ó wà nínú Kristi Jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí èyí ń sọ ìdáǹdè ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nà mọ́ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi bá lájà pẹ̀lú ọlọ́run nípa ẹ̀jẹ̀ kan náà ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́ Yohánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀ bí ohun ti ń bẹ nínú ìmọ́lẹ̀ àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ó wípé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristi tí ó tọ̀ wá wá ohun tí ọlọ́run sọ fún wa wípé ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébó bí a bá tọ̀ ọ́ wá bí a bá ké pè é bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run wípé a fẹ́ gbé a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́ èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ ọlọ́run ti wí nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run
eje wipe arin ninu imole o wa nso fun awe pe bi abaje ni to rin ninu imole be wipe eje Jesu Christi omo Olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti awa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wipe ani eje Jesu Christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni o npo ni igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni igba gbogbo ti a ba wa si waju Olorun a wa nitori iwenu mo ti ati ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipase Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti an so fun anihi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo deba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Christi ti de ni aso ikele ti o wa ni temple le ati faya eyi je wi pe eni keni ti o ba fe to Olorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Christi igbagbo ninu eje Jesu Christi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti an pe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti an pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun awe pe nipase eje Jesu Christi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Christi ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le sese fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti ati we wa nu ni eje Jesu Christi yi ni o ti so wa di oba bi abaduro lati gbadura agbadura gege bi oba bi abaduro lati soro a soro gege bi oba bi abaduro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Christi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Christi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese renu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese renu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa nso fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun Olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun isu satani
ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rere sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa sọ́mọ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run làjà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébó, ẹ jẹ́ kí á la ẹnu wa gbò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedéédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti tà sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣe iye bí eníwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Ọlọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Ọlọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláyà wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Ọlọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹgun tí a ń pè ní kánsà, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn kánsà lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. À ń bẹ̀ yín wípé
kẹ́dá ẹni yìí sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ mú o lárada. Ẹ jẹ́ kí ògo Ọlọ́run kí ó farahàn ní ìgbésí ayé rẹ̀, kí ara dídá ṣáṣá kí ó lè jẹ́ tirẹ̀. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan níhìn tí ó ní ìṣòro láti kẹsẹ̀ járí ní gbogbo ìdáwọ́lé rẹ̀, tí ó jẹ́ wípé ìgbà gbogbo ni ó fi máa ní ìjákulẹ̀ ní ohunkóhun tí ó dáwọ́lé, mo ń fẹ́ rí irú ẹni bẹ́ẹ̀ láti gbé ọwọ́ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ lọ́wọ́ yín. A mọ̀ wípé bí a bá tọ̀ yín wá, àṣeèrí, àṣetì, àìní yóò pòórá ní ìgbésí ayé wa. Jẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ wọn sókè nítorí ìjákulẹ̀ tí wọ́n ní, nítorí ohun tí kò ṣeé ṣe fún wọn láti kẹsẹ̀ járí ní ìdáwọ́lé wọn. À ń bẹ̀ yín wípé kí ẹ dá wọn sílẹ̀. Gbogbo ègún, gbogbo ohun tí àwọn ẹni ayé ti fi sí wọn lára, tó ti fi sí ìdílé wọn lára, ẹ yọ wọn kúrò ní orúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan tí ayé ti dè ní ìgbèkùn, tí ó dàbí ẹni wípé àìsàn ni ojoojúmọ́, bí ó ti ń kúrò lórí kan ni ó ń bọ́ sórí mìíràn. Bí ó bá ní owó díẹ̀ lọ́wọ́, nǹkan wọ̀nyí á tún wá sí ìgbésí ayé rẹ̀ láti lè kó gbogbo owó lọ. Gbà tí owó bá tán, á dàbí ẹni pé àìsàn ti tán. Gbà tí owó bá dé, àìsàn á tún dé. Nítorí ègún tí ó wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni mo ń ṣe àpèjúwe rẹ̀. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, alágbára, adúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ ó nu omi jí wa nù kúrò. Jẹ́ mo bẹ̀bẹ̀ wípé gbogbo àṣetì, gbogbo àìsàn àti gbogbo ègún tí a ti fi sí ẹni yìí lára, ẹ mú kúrò ní orúkọ Jésù. Mo gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ń gbàdúrà nísinsìnyí wípé ẹ ń ṣe iṣẹ́ ìràpadà yìí, ẹ ń ṣe iṣẹ́ ìmúláradá yìí. Ẹ dá a sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí ibi, gbogbo àwọn tí ó ti gégún fún, gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀, gbogbo rẹ̀ pátápátá, a mú wọn kúrò ní orúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán, tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀. Bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí ni omi máa ń jáde lójú rẹ̀, ni ó máa dàbí ẹni wípé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé àtàlọ́fà. Bí ó bá jẹ́ ẹ̀wọ̀ ni irú ẹni bẹ́ẹ̀, a ń fẹ́ kí o náwọ́ sókè kí Ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀. Ọlọ́run aláàánú, a ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín, kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín. À ń bẹ̀ yín wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ń bẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, mo lé wọn jáde ní orúkọ Jésù. Ẹ mú o lárada. Àdúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí, ìdásílẹ̀ ti dé fún ọ. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, fi gbé ọwọ́ kan sí òkè, kí o fi ọwọ́ mìíràn, ọwọ́ kejì lé ikùn rẹ, kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí, ó wá láti wá jẹ́rìí ohun tí Ọlọ́run ṣe fún ọ. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Ọlọ́run alágbára, Ọlọ́run tí kìí kùnà, Ọlọ́run tí ìlérí rẹ̀ kìí tà sé. A wá sọ̀dọ̀ yín nísinsìnyí, a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára, ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo okùn ìdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá, mo já wọn ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn, tí ó wà ní àrọ́wọ́tó wọn, tí ó yí ilé rẹ̀ ká, tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, mo lé yín kúrò ní orúkọ Jésù. Ẹ ti ò sílẹ̀. Ẹ jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, kí ó lè wá jẹ́rìí iṣẹ́ rere tí Ọlọ́run ṣe lára rẹ̀.
ni oruko Jesu Christ Oluwa wa. Enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o Olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko Jesu adupe wi pe e ti gbo ni oruko Jesu Christ Oluwa wa. Iwo ti o dabi eni pe igbese wo Olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe we pe bi Olorun ba le pese fun o fe san awon igbese ti o wa Olorun re bi o ba nawo soke ipese Olorun ni kikun yo je ti re Oluwa wa Olorun wa anwo oju yin nitori pe agbagbo we pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo Olorun e da won sile e saanu fun won gbogbo e ti won saka akiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese Olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi san awon igbese won yi ni oruko Jesu adupe epo e ti gbo ni oruko Jesu Christ Oluwa wa. Ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri Olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin pe bi ati wa e ma je ke a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin we pe e mu won kuro ni oruko Jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko Jesu baba ambere wo pe eni ni ti o ni idi yiyo ambebe wo pe gbogbo re patapata ke mu laada ni oruko Jesu e to da bi eni pe inu ni o ma nlo ni igba gbogbo abebe wo pe agbara atorun wa ki o bale nisisin yi ki o mu kuro ni oruko Jesu awon ti o dabe ni pon ma nsubu won ma dide won ma nsubu won ma dide to si nfe imuni duro ninu igbagbo an bebe yin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe igbese aye onigbagbo to to lati kese jari ninu iwa igbagbo ni oruko Jesu awon ti won ti ni igbada ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbese aye won e je ki gbo awon ti o wa ni inu won ti ko ba ife Olorun mu e je ki o kuro patapata ni oruko Jesu awon ti won ti ni isori mo ti won bere fun agbara emi Olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro Olorun agbara ti o ma fun ni igboya ni iwoju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina Olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko Jesu a nbe yin we pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran a nbebe we pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko Jesu obirin ni ti o wa nibe ti o dabi eni we pe omo re ni o nfa ibanuje fun o to pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kegbe kegbe o si ma n rin irin ti ko dara lese o si n ba oninu je mo gbadura nisinsin pe owo Olorun yio wa lori omo naa emi Olorun yio ba le omo naa a n be yin we pe omo yi yio je omo ti o sanfani yio je omo rere ni oruko Jesu arabinrin ti o wa lorun ni ti o ni omo kan ti o jade nile ti o ti n wa kaakiri
o ti pilọ kaakiri ṣugbọn a ko ri ọmọ yii lẹsẹ kẹsẹ mo n bẹbẹ pe ki ẹmi ọlọrun ki o wa ọmọ naa ri nibi ki bi ti ọmọ naa wa n bẹbẹ pe ki ọmọ naa ki o pada wale ni orukọ jesu adupẹ pẹ ti gbọ ti wa adupẹ pẹ ti ṣanu fun wa adupẹ pe awọn ileri yin ti a di mu loni wipe e ti fi aṣẹ si ni orukọ jesu ni orukọ jesu kristi oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wipe o gbagbo ninu eje jesu kristi ti a ta sile fun o ati wipe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wipe ati gbo adura re dupe wipe ati gbo adura re

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí, kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lé Olúwa wí, àti ìránṣẹ́ mi, tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́, ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ẹ̀yin li ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá, èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn, nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín. Ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi, lè Olúwa wí pé èmi lè Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani, ní ìran kan sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀, bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristì. Nínú májẹ̀mú titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́, àwa tí a ti bá Ọlọ́run lájà nípa ètùtù ẹ̀jẹ̀ Jésù Kristì, àwa tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, àwa tí ẹ̀mí Ọlọ́run tí ó ti ń ké ábà bábá láti inú wa, àwa tí a ti ní àlàáfíà tí a ti mú ìdálẹ́bi kúrò, àwa tí a ti di ẹ̀dá titun. Nítorí ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, àwa ni a ti sọ di ẹlẹ́rìí wípé kí a lọ sí ọ̀dọ̀ àwọn tí ó wà láyìíká wa láti gbẹnu sọ fún Ọlọ́run wípé Jésù Kristì òun ni olùgbàlà ara ayé. Nínú ìhìnrere ti Lúkù orí kẹrìnlélógún, ní ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta, ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Níhìn-ín, kìí ṣe wípé àwọn àpọ́sẹ́lì nìkan ni Jésù ń bá sọ̀rọ̀, kìí sì ṣe wípé àwọn ọkùnrin nìkan ni Jésù ń bá sọ̀rọ̀, gbogbo àwọn tí wọ́n ti rí wípé Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa. Àti ní ọjọ́ kẹta, ó jíǹde kúrò nínú òkú, ó sì farahàn wọ́n, wọ́n sì rí, ayọ̀ sì kúnnú ọkàn wọn, nítorí wípé agbára Ọlọ́run ó jí Jésù Kristì dìde, àti wípé a jí dìde fún ìgbàlà wa, a jí dìde fún ìdáláre wa, a jí dìde fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a jí dìde kí ó ba lè jẹ́ ẹni tí ó so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ó ní nísinsìnyí tí ẹ ti rí mi, nísinsìnyí tí ẹ ti tọ́ ẹ̀bùn ọ̀run wò,
nísinsìnyí tẹ ti rí àṣepé ìgbàlà tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò, ó ní ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí o bá jẹ́ ti Ọlọ́run, bí a bá ti gba ọkàn rẹ là, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Jésù Kristi ó sọ ọ́ di alóore, ó sọ ọ́ di ajíhìnrere, ó sọ ọ́ di ẹlẹ́rìí tí yóò máa jẹ́rìí níbi gbogbo ní àyíká rẹ, wípé Jésù Kristi ni olùgbàlà. Wo ìṣe àwọn àpọ́sẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé, àti títí dé òpin ilẹ̀ ayé, níbi gbogbo tí ọmọ Ọlọ́run bá lọ, níbi gbogbo tí a bá ti bá ọmọ Ọlọ́run pàdé, ni ọmọ Ọlọ́run ní láti máa jẹ́rìí wípé Jésù Kristi ní olùgbàlà. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti mọ Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, tí o ti gba iyì àìnípẹ̀kún nípasẹ̀ rẹ̀, tí a ti kọ orúkọ rẹ sí ìwé iyì Lọ́run, tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run, o ti di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristi, àti wípé nísinsìnyí bí o bá kú, o fi ọ̀run rere ṣeré jẹ. Irú ẹni bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a ní ẹ̀rí yìí wípé Jésù ń gbàlà, àti wípé Jésù Kristi ó máa ń pèsè wa sílẹ̀ fún ọ̀run rere, ó yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí Jésù Kristi, wípé Jésù ni olùgbàlà. Yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní, kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké? Ìkejì, ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkẹta, agbára àti èrèdí ìwàásù àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́rìí èké? Bí a bá rí ẹlẹ́rìí kan, yálà ní ilé ẹjọ́ tàbí ní agboolé, bí ẹnìkan bá wá níbi tí a ti ń ṣe ìdájọ́, ṣé o mọ̀ wípé bí a bá fẹ́ ṣe ìdájọ́, a ń fẹ́ mọ kí ni òtítọ́ tí a lè mọ̀ nípa ẹni tí a ń fẹ́ dá lẹ́jọ́ yìí, bóyá ènìyàn rere ni tàbí ènìyàn búburú ni? Bí ẹlẹ́rìí kan bá jáde wá, bí ó bá sì sọ nǹkan, ṣùgbọ́n tí a wá ṣe àyẹ̀wò tàbí àwárí rẹ̀ wípé nǹkan tí ó ń sọ ojú rẹ̀ kò tó, wípé kò mọ lájorí, kò mọ ìdí, kò sì mọ ohunkóhun nípa nǹkan tó ń sọ nípa rẹ̀, a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni. Nínú orin Dáfídì orí 5:35, ẹsẹ̀ ìkọkànlá. Orin Dáfídì orí 5:35, ẹsẹ̀ ìkọkànlá. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi òtítọ́ sílẹ̀, wọ́n a jókòó sí di irọ́. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n a yà sí ọ̀nà mìíràn tí kò ní gbé ni débi tí a ń lọ. Àwọn ẹlẹ́rìí èké, wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwọn tí wọn ò tí ì bá Jésù Kristi pàdé, wọn ò mọ ìtàn àgbélébò, wọn ò mọ ìwàásù ìhìnrere, wọn ò ní ìdánilójú ikú Jésù àti ìsìnkú Jésù àti àjínde Jésù fún ìgbàlà wa. Wọn ò ní ìdánilójú wípé Jésù Kristi nìkan ṣoṣo òun ni olùgbàlà. Irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n bá tilẹ̀ ń wàásù, ohunkóhun tí wọ́n bá ń sọ, a kà wọ́n sí ẹlẹ́rìí èké. Wo ìwé òwe
ninu iwe owe ori ikejila ese iketadinlogun eniti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki ari awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye anipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun o wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun o wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be sini fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be ele tan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipase Jesu Christi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Christi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Christi ki wenimo laulau fun lo lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon won yi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pe ra won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wo pe a o ri igbala pe baba se be a o le ba Jesu joba ni kehin sugbon won o mo nipa atunbi won o mo nipa iye anipekun won o mo nipa bi a se le jewo isowa ki ako sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won o mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon wonyi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a kankan so wipe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wipe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wipe eni yi bo ba ku ninu ese wipe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o n bo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihinrere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma n so wipe eese ti e fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to n gba eri wa je niwaju olorun òun ni alagbawi wa ti o je wipe bi a ba jewo ese wa bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wipe a o di omo olorun iru eni be ti o n so fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kookan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ileekan si ninu iwe owe yi ori kerinla ese ikeedogbon
eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo ko lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o tin so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti ko lenu wa ti o gba siga ko lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayan fe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona oni iye

láti ọ̀dọ̀ bàbá wá àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá níhìn-ín ni jésù kristi ni ó jẹ́ kí á dá àwọn ẹlẹ́rìí olóòótọ́ ó jẹ́ kí á dá wọn mọ̀ ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ ètò sílẹ̀ wọ́n ti wá sọ́dọ̀ jésù kristi ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè jésù wípé wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ kí a sì di ẹrù wo lé lórí ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ jésù ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀ tí ó wá sínú ìmọ́lẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ olùgbàlà ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ tí ó gba jésù kristi ọmọ ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún láti di ènìyàn ọ̀tọ̀ ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú jésù kristi ọ̀rọ̀ jésù gbé inú rẹ̀ ó rin ìrìn tí ó yẹ ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí tí ìwọ sì ti gbọ́ bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí ó jẹ́ wípé ó ti rí nǹkan kan ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí bí ènìyàn bá lọ sílé ẹjọ́ bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sì nǹkan tí a ń sọ tó bá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n á ní ṣe wà ńbẹ̀ èwo ló rí èwo ló gbọ́ èwo ló ṣẹlẹ̀ bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan mi ò sì gbọ́ nǹkan kan mo kàn ń lọ lójú títì ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kí o sí ń bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni èmi ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀ rí rárá ṣé o bá a gbé rí rárá ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀ rárá o lè ṣe ẹlẹ́rìí nígbà náà gba tó o ti ìbá jésù kristi pàdé àlàáfíà tó ní o sì nínú ẹ̀ oore ọ̀fẹ́ tí jésù kristi mú wá o gbà nínú ẹ̀ ìdáríjì tí jésù kristi ń fúnni lọ́fẹ̀ẹ́ o bá pàdé àti ayọ̀ ọ̀run tí jésù kristi máa ń fúnni nígbà tí a bá di ẹni ìgbàlà o sì tọ́wò o bá jésù jẹ o bá jésù mu o bá jésù gbé o lálàáfíà pẹ̀lú jésù orúkọ rẹ ò tí ì wọ inú ìwé èyè níbi tí orúkọ àwọn ọmọ ọlọ́run níbi tí ó wà ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn jésù kristi jésù kristi kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun ìwọ pàápàá o jẹ́ àlejò o jẹ́ àjèjì sí ọlọ́run èwo ló fẹ́ jẹ́rìí ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan ó ní mo ti tọ́ ẹ̀bùn iyì ọlọ́run gbé inú mi ìgbésí ayé mi ti yí padà ọjọ́ ológo kan tí mo bá jésù kristi pàdé mo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ló rán mi létí pé òwò sojí ńkọ́ ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́ ìwọ̀n tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni ìwọ̀n tó jẹ́ pé ìjà ńkọ́ ó lè ńkọ́ àrán kan ńkọ́ ìwọ̀n tó jẹ́ wípé ìbínú ò kúrò nígbèsè ayé ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni mo lọ sórí ikùn mi mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí ọlọ́run fi ń bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ ọlọ́run kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o iṣẹ́ ìtùnú o nísinsìnyí mo ti di ọmọ ọlọ́run o.

mi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ súlẹ̀ rí ni ayọ̀ ọlọ́run ló ń gbé inú mi bí mo ń lọ mo ń kọrin ni bí mo ń ka bíbélì bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ mo ti bá jésù pàdé irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá jésù pàdé tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí jésù kristo ṣe lórí igi àgbélébò tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn a fẹ́ jẹ́rìí ohun tí jésù kristo ti ṣe a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé jésù kristo ń gbàlà jésù ń dani nídìí jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀ jésù ń pèsè ẹni fún ọ̀run rere àwọn tí wọ́n ti bá jésù kristo pàdé àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún ọlọ́run àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́ bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní lákọ̀ọ́kọ́ kí a kọ́kọ́ wo ìwàásù àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí àti bá jésù pàdé a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà wọ́n lè ní ìdáǹdè a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí ni ìwàásù wa jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti lúkù orí ìkẹrìnlélógún lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti jerusalem lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí a bá ń sọ wípé ẹlẹ́rìí bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere èyí jẹ́ wípé a ti mọ ohun tí jésù kristo ṣe òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínní àádọ́ta ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí jésù kristo ṣe fún ìgbàlà wa a ò tí wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára ọlọ́run kìí bàá tì wípé bí ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé jésù kristo kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà sórí ohun tá à ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n jésù kristo wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wàhálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà ídẹ́ẹ̀nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán jésù kristo sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà
ki eyi ti a ti sonu ni igba isubu ti Adamu ki a ba le ri gba pada nipasẹ Jesu Kristi eje pe an wa su hin rere an so nipa iku ati ajinde Jesu Kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati wa su ire ki a ba le ni igbala o sese elomiran de wa su we pe Dafidi o dese agbere eyi ki se wa su hin rere bi a ba so wi pe sugbon o wa sodo Olorun o toro idariji o so fun Olorun wi pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sesese sinu mi je kin ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi a ba wa su be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi Dafidi bi o ti dese bi aba wa sodo Olorun nisinsin ojorun di alaanu koni tawanu bi o tun wo ki ori wi pe yo dari ese waji wa gba ti aba tin wa su idariji ese nipase Jesu Kristi nipase je Jesu Kristi ti o ta sile fun wa wo odo agutan Olorun ti o ku ese ara aye lo e je wi pe a n wa su ihin rere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wi pe a je omo leyin Jesu oruko Jesu gbodo kuro lenu wa elomiran oluso agutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni akan ma agbelebo fun yin tabi Apollo ni akan ma agbelebo fun yin oni Jesu Kristi ni awon asu re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba n so wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun Olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n wa su ironu pe wada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa won awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba semi o sese ki o wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo japara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je yo awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi Olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe Oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won eyi je wi pe o je eleri olooto sugbon bi a ba wa su be emi Olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se paṣaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti e leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n jebo kaakiri gba ti a ba soro Olorun oro Olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni bẹẹ ni idalẹbi fun awọn ẹsẹ ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ọgbọn wo
ni eleri otito ni o ye ki o lo bi aban so nipa ogbon eyi nso bi a se ngbe oro kale se o mo we pe elomiran ko mo bi a se gbe oro kale o sese boya o ti di atunbi o sese o ti bo lowo ese o sese o ti omo olorun ṣugbọn bi o ba fe wa su fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o sese ki o kan ri iya re ki o ri wo pe iya ntoju o ntomo o letiro o nda ikana si o sese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti wa su oro olorun a so pe ah mama gbogbo nkan te nse ise esu patapata gba orun apade ojina si yin iwa su ko yin eni to n di adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba so be o sese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni omo ba so pe iwe kika oti e ti itasiko baba mo fe waasu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan soso yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa jesu iru eni be o nle awon eniyan jina fi hin rere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma n se agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo jesu oni itara sugbon itara odi ni o ba duro lo so pe iwo omo birin ki lo n wa legbe titi na lo so pe ah bo wa to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo olorun lemi bipa lemi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa su fun odo mo birin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o wa su ihin rere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won ta si egypt won ta fun awon ara ismaili nipasẹ be o wa tun lo si egypt iya popo ni o je josefu gba to ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele o ri nigba ti won de be josefu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe kawon laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun lo nje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin nko benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis a ri wi pe awon wonyi won teri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sorun apadi rara bi a ba fe wa su ihin rere
o ye ki a mo wi pe ogbon olorun ni a fin gbe oro olorun kale je ki bi o ni ibere kan iwo to nwo si lesi to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daada nile bo ba wo si lesi ojo kan ti oluso agosan wa si ekun re ti o yo wo ti o wi pe iwo eyan buruku ni orun apadi ojina si o nje wa wa church mo tin ba so be fun o o soro lati wa si church bi ba le o kaakire pe lagbaja o elese ni o lagbaja o elese bi ba daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronupo ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph of one nisin soro ti ti natani dafidi o ti da ese agbere natani wa si odo dafidi o so itankan o so o pa ni bi owe sugbon dafidi o mo dafidi ti be si ni dajo sugbon pelu ogbon olorun ni dafidi wa so ni natani wa so fun pe iwo ni eni na lese kese ni dafidi lo be si ni gbadura lo tun ba ni waju olowa lo teriba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro olorun kale bi o ba wo paul ni waju oba agrippa o n soro o wa so fun pe oba agrippa mo mo ko gba nkan won yi gbo nitori pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba agrippa wa so we pe die loko ki o so mi di onigbagbo awon nkan won yi won wo lokan awa na o ye ti a ko fun ogbon olorun soran ti jesu christi nigba ti o ri obinrin ni ti kanga obin ara samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri jesu je so be oni lo pe oko re wa ni obinrin so pe bawo lo se mo mi o si nile oko ni jesu wa tun so ju be lo fun ni o wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni kristi na ogbon olorun ni a fi n gbe oro olorun kale nitori be o ye ki a ni ogbon olorun pelu ogbon olorun a le so eri wa a le so wi pe a je omo si tele a je omo siga tele a je onikupani eniyan tele a je eni ti n se fayawo tele a je eni ti n ja tele sugbon ati ba jesu pade jesu ti yi wa pada ke a so fun awon eniyan we pe jesu to se bee fun mi o le se tire na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye olorun si igbesi aye re a le mu awon eniyan wa sodo jesu nipa sisu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan we pe jesu kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihinrere ti a ma n ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki olorun ki o se oju emi won ki won ki o ba le bo lowo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ti n ti waasu eleri olooto ti n ti leyin ki si ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara ti n ti iwaasu wa leyin ni wipe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluso agutan ti o n so wipe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o yi eyin eyin ti e wa ni idapo oju ole pe eyi ti oluso agutan wa so ni ojo isinmi mi o faramo
Èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀. Èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀. Èyí tí mo gbà nìyí. Gbà tó má ti rí pé onídàárú dàpọ̀ nìyọ́, kò sí ọkàn tí ó nígbàlà. Ó nígbà tí a bá jẹ́ ọ̀kan. Ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi. Nítorí bẹ́ẹ̀, bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará, ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ, tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ, bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn. Bí adarí ẹkùn bí ó ti ń sọ, bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn. Bí àwọn tí a jọ jẹ́ ará nínú Olúwa, bí wọ́n ti ń gbé sókè, bẹ́ẹ̀ la jọ ń gbé sókè. Bí wọ́n ti ń gbé sílẹ̀, bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀. Ẹ̀kọ́ kan, ìwọṣọ kan, ìrìn kan. Tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí a ń gbà ní ìmọ̀ràn. Gbà tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa, tí wọ́n bá rí pé a jọ ní ìdàpọ̀, a sì ní ìrẹ́pọ̀ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́, yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn. Èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Jẹ́ kí a wo Iṣẹ́ àwọn Apọ́stólì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, kí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde, tó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn. Ẹ̀mí Ọlọ́run, iná Ọlọ́run ti ń jorun, ó ti wà ní ìgbésí ayé wa. Bí a bá ń sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn, yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ. Nínú ìwé Iṣẹ́ àwọn Apọ́stólì orí kẹrin, Iṣẹ́ àwọn Apọ́stólì orí kẹrin ẹsẹ̀ 21, nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára, agbára tí ń yí ọkàn padà, agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe, agbára tí ń sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, agbára tí fún yín ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, agbára tí jẹ́ kí a lè tẹríba, kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì. Ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀, ó yẹ kí ó kún fún àdúrà. Ó ní nígbà tí wọ́n gbàdúrà tán, èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún, wọ́n ti dá sí àdúrà. Èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe ìsìn kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, bí wọ́n bá ti wí wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan, wọn ò mọ kí ni wọ́n sọ mọ́. Àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan, wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Bí wọ́n ti gbàdúrà, a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì. Bí ó bá jẹ́ pé àdúrà àdákẹ́jẹ́ ni, àdúrà kí a má lè sọ̀rọ̀ síta, àdúrà kí a má tirẹ̀ lè mọ̀, kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà, ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì, ṣùgbọ́n wọ́n gbàdúrà, ibi tí wọ́n péjọ sí ó mìtìtì. Èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn, àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè, àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ Ọlọ́run. Ó wá sọ fún àwọn pé wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọ́n kún fún ẹ̀mí mọ́, agbára Ọlọ́run ó sọ kalẹ̀ sí ìgbésí ayé wọn. Ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 23, agbára ńlá, agbára ńlá ni àwọn Apọ́stólì sì fi ń jẹ́rìí àjínde Jésù Olúwa. Oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn. Kí ni èrèdí tí a fi ń wàásù? Ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà, kí wọn kí ó ba lè gba Jésù Kristì gbọ́. Kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn kan ṣoṣo, ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là, kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Wo Jòhánù orí ogún ẹsẹ̀ 30 àti ẹsẹ̀ 21. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀.
ti a ko ko sinu iwe yi sugbon won yi le a ko ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwa so wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun Olorun ki se wepe ki a ma so wepe ah lagbaja iyan buburu ni lagbaja iwa so ko yen eredi iwa so wa ni wepe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni o npe o gege bi eni kokan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri osito eleri ti o mo wi pe a le ni igbala ti ewo fun ara re ti o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbese aye re ki iboya ki o sokale si igbese aye re ki ogbon bi ati gbe iwasu ire kale ki o sokale si igbese aye re ki itara fun ise Olorun ki o sokale si igbese aye re dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto eleri ki gba okan la eleri ki so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni na ti a fi fun wa ki o ba le gba wala ko ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni osito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wi pe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti fun ni itara ti gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadu ati ti awon nkan wonyi yo ti sele ni igbesi aye re to fi je eleri ojo oto ti Jesu Kristi.

mọ ènìyàn lí àwòrán ara rẹ̀. Èrò pẹ́ jẹ́ ohun àtẹ̀mọ́lẹ̀ tí kò ní iyì nínú, ṣùgbọ́n ohun tí ọwọ́ Ọlọ́run bá ti kàn dandan ni kò di rere. Pẹ̀lú ìfọwọ́kàn ẹlẹ́dàá, ó fi ògo àti ẹwà dé ènìyàn ní adé. Ènìyàn sì ní iyì àti ẹwà ìwà mímọ́. Ènìyàn di aláṣẹ wà lórí gbogbo ẹ̀dá alàyè yòókù tó ń bẹ lókè erùpẹ̀ lọ́rọ̀ kan. Ènìyàn di ẹni àmúṣeranwọ̀ tí à ń bọlá fún, tí àwọn áńgẹ́lì pàápàá tí wọ́n ń wò ti yanu ti yanu. Nínú Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, kí ó ba lè jẹ́ kí o rántí àti ka Genesis orí kejì ẹsẹ̀ ìkeje. Nísinsìnyí à ń wo Ebero orí kejì ẹsẹ̀ ìkeje. Ó ní ìwọ dá, ó ń sọ nípa dídá ènìyàn, ìwọ dá rẹlẹ̀ díẹ̀ ju áńgẹ́lì lọ. Díẹ̀ kì í ṣe púpọ̀, ó dá rẹlẹ̀ ju áńgẹ́lì lọ níwọ̀n díẹ̀. Ìwọ sì fi ògo àti ọlá dé ilé adé. Ìwọ sì fi jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ni ohun tí Ọlọ́run ṣe ní ìgbà ìṣẹ̀dá ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ènìyàn ṣubú. Àjálù ìbànújẹ́ ńlá ṣẹlẹ̀ sí Ádámù àti àwọn ọmọ ìran Ádámù. Ènìyàn ṣẹ̀, ó di ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀gàn, ẹni àbùkù níwájú Ọlọ́run. Ó di ẹni tí Ọlọ́run ń yẹra fún, nítorí wípé ẹ̀ṣẹ̀ ní sọ ní dẹdun arinlẹ̀. Ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún, ẹlẹ́ṣẹ̀ ní fi gba ìṣẹ́ mọ̀kọ. Ó yẹ kí a ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ wa nígbà náà, bí a bá ń fẹ́ kí ọwọ́ Ọlọ́run kí ó kàn wá. Èyí ni a ń sọ ní ipa kejì wípé a nílò ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà. Ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà àánú Ọlọ́run pọ̀. Ọlọ́run ṣe ọ̀nà láti mú ènìyàn tí ó ti ṣubú padà sórí ìtẹ́. Ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù, sáyé fún ìyípadà, fún ìgbàlà àti fún ìsọdọ̀tun àtúnrọ ènìyàn. Èyí ni a fi sọ fún wa nínú Kọ́rìntì kejì orí kẹtàdínlógún. Kọ́rìntì kejì orí kẹtàdínlógún wípé nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di irú ẹ̀dá wọ, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyè sí i, wọ́n di titun. Ẹ̀ṣẹ̀ sọ ènìyàn di òkú, ṣùgbọ́n ìgbàlà Ọlọ́run ní sọ ní di alààyè. Ìfọwọ́kàn olùgbàlà ní tún ayé ẹni rọ, bí alágbẹ̀dẹ ṣe tún irin tí ó ti dípẹ tààrọ. Ènìyàn tí a bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ wà nínú ìdíbàjẹ́. Ó nílò ìfọwọ́kàn Jésù fún iṣẹ́ ìgbàlà àti iṣẹ́ ìwẹ̀nàmọ́. Ẹlẹ́ṣẹ̀ wà nínú òkùnkùn nítorí ìfọ́jú ọkàn rẹ̀. Ìfọwọ́kàn ìgbàlà Jésù ló ń tàn mọ́lẹ̀ sáyé ẹni tí ó ti dojúrú. Mo sì mọ̀ wípé bí a ti wá sí irú ìpàgọ́ yìí, tí ẹ̀mí Ọlọ́run pàápàá tí ó ń sọ fún wa wípé kí a dìde láti tàn mọ́lẹ̀. Bí Jésù bá fọwọ́ kàn ọ́, òkùnkùn yóò pòórá ní ìgbésí ayé rẹ̀, àti àwọn ohun tí èṣù tí ó ti fi pamọ́ sí ọ lára, tí ó fi pamọ́ sí ẹbí rẹ. Nígbà tí o bá gba ìfọwọ́kàn Jésù, gbogbo rẹ̀ la ó lè jáde lórúkọ Jésù. Ìkẹta ni ìfọwọ́kàn ti ìwòsàn. Kí ó yé wa wípé agbára kan náà tí Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìṣẹ̀dá, agbára yìí kan náà ni Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìyípadà. Agbára kan náà ni Ọlọ́run sì tún lò ní àkókò ìfọwọ́kàn ti ìwòsàn. Nínú Máàkù orí ìkẹjọ, Máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélógún, ó sì wá sí Bethsaida, wọ́n sì mú afọ́jú kan

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé, kí a tún ní ìkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí ì burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀. Bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀, ó sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní sí. A lè gbàdúrà, a lè gbà àwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí. Ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà sùsí tí ó ń sọ fún wípé ìdájọ́ ń bọ̀, ìkún omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, àsíràtì ń dẹ̀ṣẹ̀ tipẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wá ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ni ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí, bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú, ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ, ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí, kò dúró nínú ikùn, ó máa ń lọ sí orí, ó máa ń yí ohùn padà, ó máa ń yí ojú padà, ó máa ń yí ìwà pàápàá, ó máa ń yí padà. Ibùjókò àwọn ọ̀mùtí ni ibùjókò àwọn ẹlẹ́gàn. Ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa. Àwọn ẹlẹ́gàn, orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún. Ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Ta ni ó lé òṣì? Ta ni ó ní ìbànújẹ́? Ta ni ó ní ìjà? Ta ni ó ní asọ̀? Ta ni ó ní ọgbẹ́ láìnídìí? Ta ni ó ní ìpọ́njú? Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlù wò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago, tí à ń gbé mì, tí ó ń dùn.

ní ìkẹyìn òun a buni ṣán bí ejò, a sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin, àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun, tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé, wọ́n lù mí, kò dùn mí. Wọ́n lù mí, èmi kò sì mọ̀. Nígbà wo lè èmi ó jí orun ikú nìyẹn o. Nígbà wo lè èmi ó jí, èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa, ọtí bí ó bá ti wọni lójú, tí ó sì ti kó wọ agbárí, ó máa ń sọni di aláìgbọràn. Ní ìwé orin Dáfídì orí kìíní tí a ń kà, ló ń ti jẹ́ kí ó nímọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún Ọlọ́run, ohun tí ó fẹ́ wò ni wípé, ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú, ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti ìwọ kò dúró ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Òfin Olúwa ni a pè ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní má ṣe. Ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe. Ẹni tí ó jẹ́ ẹni ìbùkún, ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run, òun ni ó máa mọ má ṣe Ọlọ́run. Òun ni ó máa sọ wípé, mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí, nítorí pé Ọlọ́run kò fẹ́. Bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ronú pé àdá, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí. Ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀. Kẹ́ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Kí ó tó gbé ìgbésẹ̀, bóyá ó ń fẹ́ gbé ìyàwó, a fẹ́ láti ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni, ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí, a fẹ́ ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí. Bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan, a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ó bímọ ni, ó ń fẹ́ ṣe àṣàrò, báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí? Òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà. Nínú ilé ni, ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí, báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni, ìbá rọrùn láti wá. Gbà tí a ti fi sí alẹ́ ni, ó ṣòro. Ó rí ohun tí ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún, ohun tí ó ń sọ fún wa, ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún Ọlọ́run, ó sọ wípé ẹ̀kọ́ Bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́, tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru, ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú òfin Olúwa lé ọ̀sán àti lé òru. Ó lè máa rókì nínú ọkàn rẹ, kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi, nítorí wípé
emi o mo pe o buru lati ma rin le ona awon elese ko wa sinu okan mi wipe o je ohun ti o ma mo egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a emo kan be abati de lati ibise ke agbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ke agbe ijoko sita ka ma jo se efe tele tele nko mo wi pe o buru emi ro wi pe a ma nsin olorun ni ojo isimi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a si esu die a jo fu esu die a lulu fu esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo pe o buru sugbon o nso fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wi pe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wi pe o to ge loni a fe yi pada si oluwa a si nfe rin ni ona ibukun re mo gba eri olorun je wipe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o se se ki a ti ma wa omo ki a si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wipe bi a se se wahala to ku si ibokun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si n bebe lodo olorun wi pe olorun yi o se eni kokan wa ni eni ti o gboran o so fun ani ese keta wi pe yo si dabi igi ti a gbin mo fe ki o fiye si gidi gidi o o so wi pe yo si dabi igi ti a gbin o le fe bi mi lere wi pe kini a ti le mo ti igi ti a ko gbin si igi ti a ko gbin ko ni oluwa ko ni olutoju eyekeye lo le de ori re eso ori re ko se pataki eso ori re a ma re danu bi eni ti o si je agbe bi o ba debe agegi ni lule a se wo sinu ina sugbon o le lo si oko ti awon ijoba ti won gbin igi si ori re oluso a wa lori oko na awon ti o ma n bu iledu si oko ki ohun ogbin ki o le se daradara won a fun won ni owo won a si fun won ni ise wipe ki won ma toju awon igi ti a gbin awon ti o si ma mu ikore oko wa ile won a tun fi won sibe bi eso ba ti hu lori igi won yi ki won ki o le mu ikore re ki won ki o le mu wa ile opolopo awon eniyan lori ile aye aladugbo re tabi o tile sese ki won je ara ile re ni won je igi ti a ko gbin jesu si so fun o wepe gbogbo igi nibi kibi ti olorun baba wa ti ko gbin ojo kan bo a o fa tu awon igi won yi won ko le se rere ni aye raye awon ni a woju si inu ina orun apadi sugbon so fun o wipe bi o ba je eni ibukun bi o ba rin ni ona ibukun olorun ti o je wipe oro olorun ni isaro re ati imo okan re oro olorun ni o fi nji
ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo. Ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí, ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́, ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe. Kí a máa fi ọwọ́ kan ohun tí a gbìn, ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́, bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí ì kàn ọ́, kò tí ì gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mú ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronú pọ̀ọ̀dà, nígbà tí o wí pé Ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀ọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run á fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú u kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ́ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé iṣan. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ ni àwọn ọmọ rẹ, àwọn ará ilé rẹ. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀ tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn, ewé wọn ń rẹ̀ ni. Láì tí ì pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn. Ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà, wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn, èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀ọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù, bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó, tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà, obìnrin yóò kò yéé jà nínú ilé. Bó bímọ, ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́. Síbẹ̀síbẹ̀, ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn. Àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́, kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ń kọ́,
abi won ki le oloju orun sugbon bi o ba tin ko awon won yi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si so wi pe o fe wole ni bo tin so pe o fe wole ni emi olorun ni o wo le o so wi pe je kin wo inu okan re je kin wo inu ero re je kin sin odele je kin wo inu eru re bi emi olorun ti rin wi pe gbogbo ese patapata le o ti ko sile wi pe o si ti gba Jesu Kristi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o ba okan re jeri wi pe omo olorun ni o lo so pe ki o wole bi o ba si tin wole ni olorun so wi pe iwole eni na ti a tin reti iwo eni ibukun ni o so pe bere o si fi fun o pe kini o fe ni o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wi pe ewo ni o fe ninu re ni o so pe mo nfe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o nje ti re ai mo na ibukun olorun ni a ko se ni ibukun sugbon so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni onkon ti o se ni yo ma se dede o wa so fun a ni ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyangbo ti afefe nfe lo afefe aisan o ngba won kaakiri afefe ase iri o ngba won kaakiri won dabi iyangbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada bi iji ti le wu ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada won a ma tinu ibuku kan lo si inu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu oni ti won o ri be o oni won a dabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni a se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jakobo ori karun jakobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun wa pe bi o ba ti se iyawo re yo ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wi pe o se olanu wi pe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o n baja ki o ba won laja ejewo ese yin fun ara yin esi ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ti adura olododo n se li agbara pupo ise ti adura olododo n se li agbara pupo
àdúrà olódodo òun ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mose. Àdúrà olódodo òun ló jẹ́ kí mana kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní ogójì ọdún. Àdúrà olódodo òun ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ohunkóhun ní jàǹbá kankan. Àdúrà olódodo òun ló jẹ́ kí Elijah kí ó lè sọ wípé Ahabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀ bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo. Tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Jobu orí ìkọkànlá. Jobu orí ìkọkànlá ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa níbi tí ó wà. Jobu orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà káwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà, ó ní nísinsìnyí kí o yí padà kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ, nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láìní àbàwọ́n, àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò sì bẹ̀rù nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádí àpò, tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bò wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣe wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀dà kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa, kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́, kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀, ìlérí rẹ̀ kì í ṣáàkì. Ó sì sọ fún wa wípé
òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ. O ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ò dàbí òwúrọ̀, ìwọ ò wà láìléwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láìléwu nìyẹn. Oṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọn ó fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́, ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí ó sì ṣí i, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu, nítorí pé ìrètí wà, ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ, kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùn so, rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé, ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònú pòwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gba ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí. A lè sọ jẹ́jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́ lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan, o lè sọ jẹ́jẹ́jẹ́ ni. Gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọn a máa tilẹ̀kùn wọn mi bí láàrin nkankan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì ríṣe o, o sọ bẹ́ẹ̀.
o lo si factory o bebe o wa si waju olorun o adake o wa so pe eh bo ba fe buku mi ari mi bi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba ngbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu koko wa ironu po adada ni mo fe shireku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara Olorun o sumo to si re gbogbo ibuku patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi Olorun setan lati si fere se orun lati da ibuku le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe Olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju Olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu ku ada ni a fi si ile kun orun rere eyi ni ibuku fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere bi eje Jesu Kristi we mi

sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo we pe o setan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wipe ni tooto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni tooto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si nfe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo nfe ki o na owo re si oke eyi ni o fi so wipe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbesi aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba Olorun gbo so fun Olorun wipe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wipe lati oni lo emi ati ese a oni nkan kan lati se mo gbagbo wipe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe Olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Amen.
0: Baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma n je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa nihin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu.
1: Amen.
0: Je baba ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ni, ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn, bí ó ti wù kí ó kéré tó, gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀, a bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ, dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀, tí wọ́n sì gbàdúrà, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, wípé ó dáríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ, wọ́n bèrè fún ìdáríjì, fún ìdáláre, fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu, tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́, a gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì, ṣàánú, kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́, a dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí, a bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́, a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé, tí kò lè sùn, tí ó làlákàlà, tí a ń dá lóró, tí a ń ṣẹ́ níṣẹ́, tí ayé náà, tí èṣù sì ń lé, tí àìsàn fi tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé, a bẹ̀ ọ́ wípé pẹ̀lú agbára rẹ àtòkè wá, dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí, a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn, a fi ẹ̀jẹ̀ rẹ, ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná ọfà ẹni bí ni, a fi sàmì sí oníkálukú wọn lára. A bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn, àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀, jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí, ewé wọn ó rẹ̀, ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́, wọ́n sì ń pàdánù owó wọn, a bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí báwo a dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe, a dúpẹ́ pé ó ti gbọ́ tiwa, a dúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ, ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá, ìbùkún rẹ sì jẹ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa, tí ó wà nínú ọkàn wa, tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́, tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́, láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa, a dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: Numeri orí ìkẹrìnlá. Gbogbo ìjọ sì gbé ohun wọn sókè, wọ́n sì ké. Àwọn ènìyàn náà sì sọkún ní òru náà. Gbogbo àwọn ọmọ Ísíráẹlì sì ń kùn sí Mósè àti sí Áróní. Gbogbo ìjọ sì wí fún wọn pé, àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbákú ní aginjù yìí. Nítorí kí ni Olúwa ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú? Àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ, kò á san fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé, ẹ jẹ́ kí a yin olórí, kí a sì padà lọ sí Íjíbítì. Nígbà náà ni Mósè àti Áróní dojú wọn bolẹ̀ níwájú gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹlì. Àti Joshua ọmọ Núnì àti Caleb ọmọ Jefunne tí ó wà nínú àwọn tí ó ṣe àmì ilẹ̀ náà fa aṣọ wọn ya. Wọ́n sì sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹlì wípé, ilẹ̀ náà tí àwa là já láti ṣe àmì rẹ̀, ilẹ̀ náà dára gidigidi. Bí Olúwa bá fẹ́ wa, ǹjẹ́ yóò mú wa wọ inú ilẹ̀ náà yìí, yóò sì fi fún wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Ṣùgbọ́n ẹ má ṣe ṣọ̀tẹ̀ sí Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe bẹ̀rù àwọn ènìyàn ilẹ̀ náà, nítorí pé oúnjẹ wa ni wọ́n, ààbò wọn ti fi wọ́n sílẹ̀. Olúwa sì wà pẹ̀lú wa, ẹ má ṣe bẹ̀rù wọn. Gbogbo ìjọ sì wí pé kí a sọ wọ́n ní òkúta. Ṣùgbọ́n ògo Olúwa hàn nínú àgọ́ àjọ níwájú gbogbo àwọn ọmọ Ísíráẹlì. Olúwa sì wí fún Mósè pé, àwọn ènìyàn yìí yóò ti kẹ́gàn mi pẹ́tó, yóò sì ti pẹ́tó tí wọ́n ó ṣe aláìgbàmí gbọ́ ní gbogbo iṣẹ́ àmì tí mo ṣe láàrin wọn. Èmi ó fi àjàkálẹ̀ àrùn kọlù wọn, èmi ó sì gba ogun wọn lọ́wọ́ wọn, èmi ó sì sọ ìwọ́de orílẹ̀-èdè ńlá àti alágbára jù wọ́n lọ. Mósè sì wí fún Olúwa pé, ṣùgbọ́n àwọn ará Íjíbítì yóò gbọ́, nítorí pé nípa agbára rẹ ni ìwọ fi mú àwọn ènìyàn yìí jáde láti inú wọn wá. Wọ́n sì wí fún àwọn ará ilẹ̀ yìí. Wọ́n ṣàti gbọ́ pé ìwọ Olúwa ń bẹ láàrin àwọn ènìyàn yìí, nítorí pé a rí ìwọ Olúwa ní ojúkojú, àti pé àwọsánmọ̀ rẹ dúró lórí wọn, àti pé ìwọ ni ó ṣáájú wọn nínú ọwọ̀n àwọsánmọ̀ nígbà ọ̀sán àti nínú ọwọ̀n iná ní òru. Ǹjẹ́ bí ìwọ bá pa gbogbo àwọn ènìyàn yìí bí ẹnìkan, nígbà náà ni àwọn orílẹ̀-èdè tí ó ti gbọ́ òkìkí rẹ yóò wí pé, nítorí tí Olúwa kò lè mú àwọn ènìyàn yìí dé ilẹ̀ tí ó ti fi búra fún wọn, nítorí náà ni ó ṣe pa wọ́n ní aginjù. Ǹjẹ́ ní ìsinsìnyìí, èmi bẹ̀ ọ́, yẹ kí agbára Olúwa kí ó tóbi, gẹ́gẹ́ bí ìwọ ti sọ rí pé, olùpamọ́ra àti ẹni tí ó pọ̀ ní àánú ni Olúwa, tí ń darí ẹ̀ṣẹ̀ àti ìrékọjájì, àti bí ó ti wù kí ó rí, tí kì í jẹ́ kí ẹlẹ́bi lọ láì jìyà. A máa bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára àwọn ọmọ, títí dé ìran kẹta àti ẹ̀kẹrin. Èmi bẹ̀ ọ́, darí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn yìí jì, gẹ́gẹ́ bí títóbi àánú rẹ, àti bí ìwọ ti dáríji àwọn ènìyàn yìí láti Íjíbítì títí di ìsinsìnyìí. Olúwa sì wí pé, èmi ti dáríji gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n ní tòótọ́ bí mo ti wà, gbogbo ayé yóò sì kún fún ògo Olúwa. Nítorí gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí ó ti rí ògo mi, àti iṣẹ́ àmì mi tí mo ti ṣe ní Íjíbítì àti ní aginjù, tí wọ́n sì dán mi wò nígbà mẹ́wàá yìí, tí wọn kò sì fetí sí ohùn mi. Ní tòótọ́, wọn kì yóò rí ilẹ̀ náà tí mo ti fi búra fún àwọn bàbá wọn. Bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn tí ó gàn mí kì yóò rí e. Ṣùgbọ́n Caleb, ìránṣẹ́ mi, nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀, tí ó sì tẹ̀lé mi mọ́tímọ́tí, òun ni èmi ò mú lọ sínú ilẹ̀ náà.
1: Níbi tí ó ti rè,
0: irú ọmọ rẹ̀ ni yóò sì ní. Ǹjẹ́ àwọn ará Amaleki àti àwọn ará Kenani ń gbé àfonífojì? Ní ọ̀la, ẹ padà kí ẹ sì lọ sí aginjù nípa ọ̀nà òkun pupa. Olúwa sì sọ fún Mósè àti fún Áróní pé, èmi ó ti mú sùúrù pẹ́tó fún ìjọ ènìyàn búburú yìí tí ń kùn sí mi. Èmi ti gbọ́ kíkùn àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n kùn sí mi. Wí fún wọn pé, Olúwa wí pé, bí mo ti wà ní tòótọ́, bí ẹ̀yin ti sọ ní etí èmi, bẹ́ẹ̀ ni èmi ó ṣe sí yín. Òkú yín yóò ṣubú ní aginjù yìí, àti gbogbo àwọn tí a kà nínú yín, gẹ́gẹ́ bí iye gbogbo yín, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, tí ẹ kùn sí mi. Ẹ̀yin kì yóò de inú ilẹ̀ náà tí mo ti búra láti mú yín gbé inú rẹ̀, bí kò ṣe Caleb ọmọ Jefunne àti Joshua ọmọ Núnì. Ṣùgbọ́n àwọn ọmọ wẹ́wẹ́ yín tí ẹ̀yin wí pé yóò di ìjẹ, àwọn ni èmi ó mú wọ̀ ọ́, àwọn ni yóò sì mọ ilẹ̀ náà tí ẹ̀yin gàn. Ṣùgbọ́n ẹ̀yin, òkú yín yóò ṣubú ní aginjù yìí, àwọn ọmọ yín yóò sì máa rìn kiri ní aginjù ní 40 ọdún, wọn ó sì máa ru ìwà àgbèrè yín títí òkú yín yóò fi ṣòfò tán ní aginjù. Gẹ́gẹ́ bí iye ọjọ́ tí ẹ̀yin fi rin ilẹ̀ náà wò, àní 40 ọjọ́, ọjọ́ kan fún ọdún kan, ni ẹ̀yin ó ru ẹ̀ṣẹ̀ yín, àní 40 ọdún, ẹ̀yin ó sì mọ ìbá ìlérí mi jẹ́. Èmi Olúwa ti sọ, èmi ó ṣe ní tòótọ́ sí gbogbo ìjọ búburú yìí tí wọ́n kójọ pọ̀ sí mi. Lé aginjù yìí ni wọ́n run, níbẹ̀ ni wọ́n sì kú sí, àti àwọn ọkùnrin náà tí Mósè rán lọ láti rin ilẹ̀ náà wò, tí wọ́n padà, tí wọ́n sì mú gbogbo ìjọkùn sí ní mímú ìhín búburú ilẹ̀ náà wá, àní àwọn ọkùnrin náà tí ó mú ìhín búburú ilẹ̀ náà wá, wọ́n ti pa àrùnkú níwájú Olúwa. Ṣùgbọ́n Joshua ọmọ Nuni àti Caleb ọmọ Jephunneh nínú àwọn ọkùnrin náà tí ó rinlẹ̀ náà lọ wà láàyè. Mose sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ènìyàn náà sì káàánú gidigidi. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì gun orí òkè ènì lọ wípé, kíyèsí, àwa nìyí, àwa sì gòkè lọ sí ibi tí Olúwa ti ṣe ìlérí nítorí pé àwa ti ṣẹ̀. Mose sì wípé, èéṣe tí ẹ̀yin fi ń rí àṣẹ Olúwa kọjá, kì yóò ṣáà gbè yín. Ẹ má ṣe gòkè lọ nítorí tí Olúwa kò sí láàrin yín, kí a má ba lù yín bolẹ̀ níwájú àwọn ọ̀tá yín, nítorí tí àwọn ará Amaleki àti àwọn ará Kenani ń bẹ níwájú yín. Ẹ̀yin ó sì ti pa idà ṣubú, nítorí tí ẹ̀yin ti padà kúrò lẹ́yìn Olúwa, nítorí náà Olúwa kì yóò sì pẹ̀lú yín. Ṣùgbọ́n wọ́n fi ìgbéraga gòkè lọ sórí òkè náà, ṣùgbọ́n àpótí ẹ̀rí Olúwa àti Mose kò jáde kúrò ní ibùdó. Nígbà náà ni àwọn ará Amaleki sọ̀kalẹ̀ wá àti àwọn ará Kenani ti ń gbé orí òkè náà, wọ́n sì kọlù wọ́n, wọ́n sì ṣẹ́ wọn títí dé Horma.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Mary, orí ìkẹẹ̀dógún. Olúwa sì sọ fún Mose pé, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ ibùjókòó yín tí mo fi fún yín, tí ẹ̀yin ó bá sì ṣe ẹbọ iná sí Olúwa, ẹbọ sísun, tàbí ẹbọ láti san ẹ̀jẹ́, tàbí ẹbọ ìfẹ́ àtinúwá, tàbí nínú àjọ yín láti ṣe òórùn dídùn sí Olúwa, nínú agbo ẹran tàbí ọ̀wọ́ ẹran. Nígbà náà ni kẹni tí ń rú ẹbọ rẹ̀ náà sí Olúwa kí ó mú ẹbọ ohun jíjẹ wá, ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi ìdámẹ́rin òṣùwọ̀n híìnì òróróòpò àti ìdámẹ́rin òṣùwọ̀n híìnì ọtí wáìnì fún ẹbọ ohun mímu ni kí ìwọ kí o pèsè pẹ̀lú ẹbọ sísun tàbí ẹbọ fún ọ̀dọ́ àgùntàn kan tàbí fún àgbò kan, kí ìwọ kí o pèsè ẹbọ ohun jíjẹ ìdámẹ́wàá méjì òṣùwọ̀n ìyẹ̀fun pẹ̀lú ìdámẹ́ta òṣùwọ̀n híìnì òróró àti fún ẹbọ ohun mímu. Kí ìwọ kí ó mú ìdámẹ́ta òṣùwọ̀n kíní ọtí wáìnì wá fún òórùn dídùn sí Olúwa. Bí ìwọ bá sì pèsè ẹgbọrọ akọ màálù fún ẹbọ sísun tàbí fún ẹbọ kan láti san ẹ̀jẹ́ tàbí ẹbọ àlàáfíà sí Olúwa, nígbà náà ni kí o mú un wá pẹ̀lú ẹgbọrọ akọ màálù náà, ẹbọ ohun jíjẹ, ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi àbọ̀ òṣùwọ̀n kíní òróróòpò, kí ìwọ kí o sì mú wá fún ẹbọ ohun mímu, àbọ̀ òṣùwọ̀n kíní ọtí wáìnì, ẹbọ tí a fi iná ṣe, òórùn dídùn sí Olúwa. Báyìí ni kí a ṣe ní ti akọ màálù kan, tàbí ní ti àgbò kan, tàbí ní ti akọ ọ̀dọ́ àgùntàn kan, tàbí ní ti ọmọ ewúrẹ́ kan, gẹ́gẹ́ bí iye tí ẹ̀yin ó pèsè, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí olúkúlùkù gẹ́gẹ́ bí iye wọn. Gbogbo ìbílẹ̀ ni kí ó máa ṣe nǹkan wọ̀nyí báyìí nígbà tí wọ́n bá ń rú ẹbọ tí a fi iná ṣe, tí òórùn dídùn sí Olúwa. Àti bí àlejò kan bá ń ṣe àtìpó lọ́dọ̀ yín, tàbí ẹnikẹ́ni tí ó wù kí ó ṣe nínú yín, ní ìran yín, tí ó sì ń fẹ́ rú ẹbọ tí a fi iná ṣe, tí òórùn dídùn sí Olúwa, bí ẹ̀yin ti ṣe, bẹ́ẹ̀ ni kí òun kí ó ṣe. Ìlànà kan ni kí ó wà fún ẹ̀yin ìjọ ènìyàn àti fún àlejò tí ń ṣe àtìpó lọ́dọ̀ yín, ìlànà títí láé ní ìran ìran yín, bí ẹ̀yin ti rí, bẹ́ẹ̀ ni kí àlejò kí ó sì rí níwájú Olúwa. Òfin kan àti ìlànà kan ni kí ó wà fún yín àti fún àlejò tí ń ṣe àtìpó lọ́dọ̀ yín. Olúwa sì sọ fún Mose pé, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ náà níbi tí èmi ń mú yín lọ, yóò sì ṣe, nígbà tí ẹ̀yin bá ń jẹ nínú oúnjẹ ilẹ̀ náà, kí ẹ̀yin kí ó mú ẹbọ ìgbésọsókè wá fún Olúwa, kí ẹ̀yin kí ó mú àkàrà àti tìkọ́ṣù ìyẹ̀fun yín wá fún ẹbọ ìgbésọsókè, bí ẹ̀yin ti ṣe ti ẹbọ ìgbésọsókè ilẹ̀ ìpakà, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin gbé e sọ. Nínú àtìtìkọ́ṣù ìyẹ̀fun yín ni kí ẹ̀yin kí ó fi fún Olúwa ní ẹbọ ìgbésọsókè ní ìran ìran yín. Bí ẹ̀yin bá sì ṣiṣẹ́, tí ẹ̀yin kò sì kíyèsí gbogbo òfin wọ̀nyí tí Olúwa ti sọ fún Mose, àní gbogbo èyí tí Olúwa ti pàṣẹ fún yín láti ọwọ́ Mose wá, láti ọjọ́ náà tí Olúwa ti pàṣẹ fún Mose, àti láti ìsinsìnyí lọ ní ìran ìran yín, yóò sì ṣe. Bí a bá fi

0: ẹni tí ó ṣe ní àìmọ̀ àti fún ẹni tí a bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti fún àlejò tí ń ṣe àtìpó nínú wọn. Ṣùgbọ́n ọkàn náà tí ó bá fi ìkùgbù ṣe ohun kan, ìbá ṣe ìbílẹ̀ tàbí àlejò, ó sọ̀rọ̀ búburú sí Olúwa, ọkàn náà ni a ó sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀. Nítorí tí ó gan ọ̀rọ̀ Olúwa, ó sì rú òfin rẹ̀, ọkàn náà ni a ó ké kúrò pátápátá, ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò wà lórí rẹ̀. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wà ní aginjù, wọ́n rí ọkùnrin kan tí ń ṣẹ́ igi ní ọjọ́ ìsinmi. Àwọn tí ó rí tí ń ṣẹ́ igi mú tọ Mósè àti Áróònì wá àti gbogbo ìjọ. Wọ́n sì há mọ́ ilé ìdè nítorí tí a kò tí ì sọ bí a ó ti ṣe é. Olúwa sì sọ fún Mósè pé pípa ni a ó pa ọkùnrin náà. Gbogbo ìjọ ni yóò sọ ọ́ ní òkúta pa lẹ́yìn ibùdó. Gbogbo ìjọ sì mú un wá sẹ́yìn ibùdó, wọ́n sì sọ ọ́ ní òkúta, òun sì kú bí Olúwa ti pàṣẹ fún Mósè. Olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì fi àṣẹ fún wọn, kí wọn kí ó ṣe wajawaja sí etí aṣọ wọn ní ìran-ìran wọn, àti kí wọn kí ó sì fi ọ̀jábúlẹ̀ aláró sí wajawaja etí aṣọ náà. Yóò sì máa ṣe bí wajawaja fún yín, kí ẹ̀yin kí ó lè máa wò ó, kí ẹ sì máa rántí gbogbo òfin Olúwa, kí ẹ sì máa ṣe wọ́n, kí ẹ̀yin kí ó má sì ṣe tẹ̀lé ìró ọkàn yín àti ojú ara yín, tí ẹ̀yin ti máa ṣe àgbèrè tọ̀ lẹ́yìn, kí ẹ̀yin kí ó lè máa rántí, kí ẹ sì máa ṣe òfin mi gbogbo, kí ẹ̀yin kí ó lè jẹ́ mímọ́ sí Ọlọ́run yín. Èmi ni Olúwa Ọlọ́run yín tí ó mú yín jáde láti ilẹ̀ Egypt wá láti máa ṣe Ọlọ́run yín. Èmi ni Olúwa Ọlọ́run yín.
1: Númeri orí 16. Ǹjẹ́ Kórà ọmọ Íṣárì, ọmọ Kohati, ọmọ Lefi àti Datani òun Abiramu, àwọn ọmọ Eliabu àti On ọmọ Peleti, àwọn ọmọ Reubeni dìmọ̀. Wọ́n sì dìde níwájú Mósè pẹ̀lú 450 ọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, ìjòyè nínú ìjọ, àwọn olórúkọ nínú àjọ, àwọn ọkùnrin olókìkí. Wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mósè àti sí Áróònì. Wọ́n sì wí fún wọn pé, ó tó gẹ́ẹ́, nítorí pé gbogbo ìjọ ni ó jẹ́ mímọ́, olúkúlùkù wọn, Olúwa sì ń bẹ láàrin wọn, nítorí kíni ẹ̀yin àṣẹ ń gbé ara yín ga ju ìjọ Olúwa lọ. Nígbà tí Mósè gbọ́, ó dojú rẹ̀ bolẹ̀. Ó sì sọ fún Kórà àti fún gbogbo ẹgbẹ́ rẹ̀ pé ní ọ̀la Olúwa yóò fi ẹni tí í ṣe tirẹ̀ hàn àti ẹni tí ó mọ́, yóò sì mú un súnmọ́ ọ̀dọ̀ rẹ̀,
2: àní ẹni tí òun bá yàn
1: ni yóò mú súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Ẹ ṣe èyí, ẹ mú àwo tùràrí Kórà àti gbogbo ẹgbẹ́ rẹ̀, kí ẹ sì fi iná sínú wọn, kí ẹ sì fi tùràrí sínú wọn níwájú Olúwa ní ọ̀la. Yóò sì ṣe, ọkùnrin tí Olúwa bá yàn, òun ni ẹni mímọ́, ó tó gẹ́ ẹ̀yin ọmọ Lefi. Mósè sì wí fún Kórà pé, èmi bẹ̀yìn, ẹ̀yin ọmọ Lefi, ẹ gbọ́. Ohun kékeré ani ní ojú yín tí Ọlọ́run Ísírẹ́lì yà yín kúrò nínú ìjọ Ísírẹ́lì láti mú yín súnmọ́ ọ̀dọ̀ ara rẹ̀, láti máa ṣe iṣẹ́ ìsìn àgọ́ Olúwa, àti láti máa dúró níwájú ìjọ, láti máa ṣe ìránṣẹ́ fún wọn. Ó sì mú ìwọ súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ gbogbo, àwọn ọmọ Lefi pẹ̀lú rẹ̀, ẹ̀yin sì ń wá iṣẹ́ àlùfáà pẹ̀lú. Nítorí náà, ìwọ àti gbogbo ẹgbẹ́ rẹ kójọpọ̀ sí Olúwa, àti kíni Áróònì tí ẹ̀yin ń kùn sí. Mósè sì ránṣẹ́ pé Datani àti Abiramu, àwọn ọmọ Eliabu, wọ́n sì wí pé àwa kì yóò gòkè wá. Ohun kékeré ani tí ìwọ mú wa gòkè láti ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin wá, láti pa wá ní aginjù, tí ìwọ fi ara rẹ jẹ aládé lórí wa pátápátá. Pẹ̀lúpẹ̀lú, ìwọ kò tí mú wa dé ilẹ̀ kan tí ń ṣàn fún wàrà àti fún oyin, bẹ́ẹ̀ ni ìwọ kò fún wa ní ìní ilẹ̀ àti ọgbà àjàrà. Ìwọ yọjú àwọn ọkùnrin wọ̀nyí bí, àwa kì yóò gòkè wá. Mósè sì bínú gidigidi, ó sì wí fún Olúwa pé má ṣe ka ẹbọ wọn sí, èmi kò gba kẹ́tẹ́kẹ́tẹ́ kan lọ́wọ́ wọn, bẹ́ẹ̀ ni èmi kò pa ẹnìkan wọn lára. Mósè sì wí fún Kórà pé kí ìwọ àti gbogbo ẹgbẹ́ rẹ kí ó wá síwájú Olúwa, ìwọ àti àwọn àti Áróònì ní ọ̀la, kí olúkúlùkù wọn kí ó mú àwo tùràrí rẹ̀, kí ẹ sì fi tùràrí sínú wọn, kí olúkúlùkù yín kí ó mú àwo tùràrí rẹ̀ wá síwájú Olúwa. 450 àwo tùràrí, ìwọ pẹ̀lú àti Áróònì, olúkúlùkù àwo tùràrí rẹ̀. Olúkúlùkù wọn sì mú àwo tùràrí rẹ̀, wọ́n sì fi iná sínú wọn, wọ́n sì fi tùràrí lé orí wọn, wọ́n sì dúró ní ẹnu ọ̀nà àgọ́ àjọ pẹ̀lú Mósè àti Áróònì. Kórà sì kó gbogbo ìjọ ènìyàn jọ sí wọn sí ẹnu ọ̀nà àgọ́ àjọ, ògo Olúwa sì hàn sí gbogbo ìjọ ènìyàn náà. Olúwa sì sọ fún Mósè àti Áróònì pé, ẹ yà ara yín kúrò láàrin ìjọ yìí, kí èmi kí ó run wọn ní ìṣẹ́jú kan. Wọ́n sì dojú wọn bolẹ̀, wọ́n wí pé, Ọlọ́run, Ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn, ọkùnrin kan a lè ṣẹ̀ kí ìwọ kí o sì bínú sí gbogbo ìjọ. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún ìjọ pé ẹ gòkè wá kúrò.

0: gbogbo àwọn tí a ó rà sílẹ̀ láti ẹni oṣù kan ni kí ìwọ kí o rà sílẹ̀ gẹ́gẹ́ bí ìdíyelé rẹ ní owó ṣékélì márùn-ún nípa ṣékélì ibi mímọ́ tí ó jẹ́ ogún gẹ́rà. Ṣùgbọ́n àkọ́bí akọ màálù tàbí àkọ́bí àgùntàn tàbí àkọ́bí ewúrẹ́ ni ìwọ kò gbọdọ̀ rà sílẹ̀. Mímọ́ ni wọ́n, ẹ̀jẹ̀ wọn ni kí ìwọ kí o ta sórí pẹpẹ, kí ìwọ kí o sì sun ọ̀rá wọn ní ẹbọ tí a fi iná ṣe fún òórùn dídùn sí Olúwa. Kí ẹran wọn kí o sì jẹ́ tirẹ, bí àyà fífì àti bí itan ọ̀tún ni yóò jẹ́ tirẹ. Gbogbo ẹbọ ìgbésọsókè ohun mímọ́ wọn ni tí àwọn ọmọ Ísíráẹlì mú wá fún Olúwa ni mo ti fi fún ọ, àti fún àwọn ọmọ rẹ ọkùnrin, àti fún àwọn ọmọ rẹ obìnrin pẹ̀lú rẹ, bí ìpín láéláé. Májẹ̀mú iyọ̀ni láéláé níwájú Olúwa fún ọ àti fún irú ọmọ rẹ pẹ̀lú rẹ. Olúwa sì sọ fún Áróní pé ìwọ kì yóò ní ìní nínú ilẹ̀ wọn, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò ní ìpín láàrin wọn. Èmi ni ìpín rẹ àti ìní rẹ láàrin àwọn ọmọ Ísíráẹlì. Sì kíyèsí, èmi sì ti fi gbogbo ìdá mẹ́wàá ní Ísíráẹlì fún àwọn ọmọ Léfì ní ìní nítorí iṣẹ́ ìsìn wọn tí wọ́n ń ṣe, àní iṣẹ́ ìsìn àgọ́ àjọ. Àwọn ọmọ Ísíráẹlì kò sì gbọdọ̀ súnmọ́ àgọ́ àjọ kí wọn kí ó má baà rú ẹ̀ṣẹ̀, kí wọn má baà kú. Ṣùgbọ́n àwọn ọmọ Léfì ni kí ó máa ṣe iṣẹ́ ìsìn àgọ́ àjọ, àwọn ni yóò sì máa ru ẹ̀ṣẹ̀ wọn. Ìlànà láéláé ni ní ìran ìran yín àti láàrin àwọn ọmọ Ísíráẹlì, wọn kò gbọdọ̀ ní ilẹ̀ ìní. Nítorí ìdámẹ́wàá àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n mú wá ní ẹbọ ìgbésọsókè fún Olúwa ni mo ti fi fún àwọn ọmọ Léfì láti ní. Nítorí náà ni mo ṣe wí fún wọn pé wọn kò gbọdọ̀ ní ilẹ̀ ìní láàrin àwọn ọmọ Ísíráẹlì. Olúwa sì sọ fún Mósè pé, sì sọ fún àwọn ọmọ Léfì kí o sì wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá ń gba ìdámẹ́wàá tí mo ti fi fún yín ní ilẹ̀ ìní yín lọ́wọ́ àwọn ọmọ Ísíráẹlì, nígbà náà ni kí ẹ̀yin kí o mú ẹbọ ìgbésọsókè nínú rẹ̀ wá fún Olúwa, ìdámẹ́wàá nínú ìdámẹ́wàá náà. A ó sì ka ẹbọ ìgbésọsókè yín yìí sí yín bí ẹni pé ọkà láti ilẹ̀ ìpakàwá àti bí ọtí láti ibi ìfúntíwá. Báyìí ni ẹ̀yin pẹ̀lú yóò máa mú ẹbọ ìgbésọsókè wá fún Olúwa nínú gbogbo ìdámẹ́wàá yín tí ẹ̀yin gbà lọ́wọ́ àwọn ọmọ Ísíráẹlì, kí ẹ̀yin kí ó sì mú ẹbọ ìgbésọsókè Olúwa nínú rẹ̀ tọ Áróní àlùfáà wá. Nínú gbogbo ẹ̀bùn yín ni kí ẹ̀yin kí ó sì mú gbogbo ẹbọ ìgbésọsókè Olúwa wá nínú gbogbo èyí tí ó dára àní èyí tí a yà sí mímọ́ nínú rẹ̀. Nítorí náà ni kí ìwọ kí o wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá fi èyí tí ó dára nínú rẹ̀ ṣe ẹbọ ìgbésọsókè, nígbà náà ni kí a kà á fún àwọn ọmọ Léfì bí ọkà ilẹ̀ ìpakà àti bí ìbísí ibi ìfúntí. Ẹ̀yin ó sì jẹ́ ní ibi gbogbo àti ẹ̀yin àti àwọn ará ilé yín, nítorí pé èrè yín ni fún iṣẹ́ ìsìn yín nínú àgọ́ àjọ. Ẹ̀yin kì yóò sì ru ẹ̀ṣẹ̀ nítorí rẹ̀. Nígbà tí ẹ̀yin bá fi èyí tí ó dára nínú rẹ̀ ṣe ẹbọ ìgbésọsókè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ba ohun mímọ́ àwọn ọmọ Ísíráẹlì jẹ́, kí ẹ̀yin kí ó má baà kú.
1: Númeri
0: orí 19. Olúwa sì sọ fún Mósè àti fún Áróní pé, èyí ni ìlànà òfin tí Olúwa pa láṣẹ wípé sọ fún àwọn ọmọ Ísíráẹlì kí wọn kí ó mú ẹgbọrọ abo màálù pupa kan tọ̀ ọ́ wá, aláìlábàwọ́n àti aláìlábùkù, àti lára èyí tí a kò tíì di àjàgà mọ́. Kí ẹ̀yin sì fi fún Eliásárì àlùfáà kí òun kí ó mú jáde lọ sẹ́yìn ibùdó, kí ẹnìkan kí ó sì pa á níwájú rẹ̀, kí Eliásárì àlùfáà kí ó fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ rẹ̀, kí ó sì fi nínú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n iwájú àgọ́ àjọ ní ìgbà méje, kí ẹnìkan kí ó sì sun ẹgbọrọ abo màálù náà ní ojú rẹ̀, awọ rẹ̀ àti ẹran rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ pẹ̀lú ìgbẹ́ rẹ̀ ni kí ó sun. Kí àlùfáà náà kí ó mú igi òpépé àti hísòpù àti òdòdó, kí ó sì jù ú sáàrin ẹgbọrọ abo màálù tí à ń sun. Nígbà náà ni kí àlùfáà náà kí ó fọ aṣọ rẹ̀, kí ó sì wẹ ara rẹ̀ nínú omi, lẹ́yìn náà kí ó sì wá sí ibùdó, kí àlùfáà náà kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́, kí ẹni tí ó sun kí ó sì fọ aṣọ rẹ̀ nínú omi, kí ó sì wẹ ara rẹ̀ nù nínú omi, kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Kí ọkùnrin kan tí ó mọ́ kí ó sì kó eérú ẹgbọrọ abo màálù náà, kí ó sì kó o jọ sí ibì kan tí ó mọ́ lẹ́yìn ibùdó, kí a sì pa á mọ́ fún ìjọ àwọn ọmọ Ísíráẹlì fún omi ìyàsápá kan, ẹbọ ẹ̀ṣẹ̀ ni. Kí ẹni tí ó sì kó eérú ẹgbọrọ abo màálù náà kí ó fọ aṣọ rẹ̀, kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́, kí ó sì jẹ́ ìlànà títí láé fún àwọn ọmọ Ísíráẹlì àti fún àlejò tí ń ṣe àtìpó nínú wọn. Ẹni tí ó bá fọwọ́ kan òkú ẹnìkan kí ó jẹ́ aláìmọ́ ní ìjọ méje, kí Olúwa rẹ̀ kí ó fi wẹ ara rẹ̀ mọ́ ní ìjọ kẹta àti ní ìjọ keje yóò di mímọ́. Ṣùgbọ́n bí kò bá wẹ ara rẹ̀ ní ìjọ kẹta, ǹjẹ́ ní ìjọ keje kì yóò di mímọ́. Ẹnikẹ́ni tí ó bá fọwọ́ kan òkú ẹnìkan tí ó kú tí kò sì wẹ ara rẹ̀ mọ́, ó ba àgọ́ Olúwa jẹ́, ọkàn náà ni a ó sì ké kúrò nínú Ísíráẹlì.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà á, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sì lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agboolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú u kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn,
ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa n se iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun o yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je eni tin ka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti n yo laaro bi o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won pupo pupo e je wipe bi a ba mu nkankan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be eni onisamu fi wa wipe nje o je mo wipe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wipe awon ese wonyi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n jewo ese e je wipe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a n so fun a wipe bi a ba ti ni idariji olorun ti mu awon ese wonyi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja won e jina kuro lodo wa eyi ni o fi ri wipe ninu ijo wa nihin a kii fi ojojo isinmi ojo aiko bayi ki a fi ma jewo ese a kii fi gbogbo ipade oju ile ki a fi ma jewo ese a kii fi gbogbo akoko adura ki a fi ma jewo ese ki lo de nitori wipe a ti mu awon ese wonyi a ti mu jina si wa o wa so fun ni ese iketala o ni bi baba ti se iyonu si awon omo bẹẹni oluwa n se iyonu si awon ti o bẹru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti n so fun o wipe ese o ma mu ijiya wa wipe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wipe bi olorun ti n so fun o ti o n fi awon ese re han o bẹẹni iberu wonu okan re iberu yi lo ma mu o lo gbadura iberu lo ma so mu o ke pe olorun wipe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro
Ọlọ́run, má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Yóò dáríjì ọ́, ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kì í ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kì í ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò, kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Galatia orí kẹta láti ẹsẹ̀ 22. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan, ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́. Ohun tí a sọ fún wa níhìn-ín, ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà wípé gbogbo ènìyàn ló sáà ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, wípé ìbáṣe funfun, ìbáṣe dúdú, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé, tàbí àwọn tí wọ́n wà ní ìlú, ó ní gbogbo ènìyàn pátápátá ni a ti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn, tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì, wípé bí a bá ké pe Olúwa, wípé a ó gbà wá là, a ó dáríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wẹsẹ̀ 26. Nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín, nípa báwo? Nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ òkùnkùn àti

láti ẹsẹ̀ ìkẹwàá òun sì wà lé ayé nípasẹ̀ rẹ̀ li a sì ti dá ayé ayé kò sì mọ́ ó tọ àwọn tirẹ̀ wá àwọn ará tirẹ̀ kò sì gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ èyí jẹ́ kí ó yé wa wípé bàtí jésù kristi wá kìí ṣe fún àwọn júù nìkan ṣoṣo ni jésù wá fún wọn ni ó wà lé ayé nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé ayé kò sì mọ́ ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé àwọn òjiyàn àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé jésù kò wá fún àwọn ènìyàn dúdú wípé ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn àbáláyé wípé èyí ni ní ti àwa ènìyàn dúdú wípé àwa tí a tún ń lọ gba ẹ̀sìn kìrìsìtẹ́nì tí a ń ka bíbélì wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa jésù lè àti dá gbogbo ayé àti nàìjíríà àti áfíríkà àti aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun wípé nípa rẹ̀ lè àti dá kò sí ohun kan tí a dá lẹ́yìn jésù kristi nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ kí o fi àwọn òjiyàn àwọn eléèkéé kí o fi wọ́n sílẹ̀ ó wá sọ wípé ó tọ àwọn tirẹ̀ wá àwọn tirẹ̀ kò sì gbà á ó wá sọ fún ani ẹsẹ̀ kejìlá wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ibikíbi tí a ti lè rí wọn iye àwọn tí ó gbà á ìbá àṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú ni tàbí àwọn aláwọ̀ funfun ìbá àṣe àwọn júù ìbá àṣe àwọn kèfèrí ibikíbi tí ìbàjẹ́ iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ ọlọ́run kò ṣeé ṣe fún ọ láti di ọmọ ọlọ́run láì gba jésù kristi gbọ́ àwọn ẹlòmíràn máa ń sọ wípé kásá ti jó lóòótọ́ nínú ẹ̀sìn kẹsìn tá a bá wà ìbá àṣe ẹ̀sìn ìgbàgbọ́ ìbá àṣe ẹ̀sìn mìíràn ohun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn ni pé káwọn sáà ti jẹ́ olùfọkànsìn olóòótọ́ wípé àwọn mọ̀ wípé ní ọjọ́ ìkẹyìn àti ohun tẹ̀lé jésù ni o àti ohun tẹ̀lé ẹlòmíràn ni o wípé gbogbo wa pátápátá la ó lọ sí ìjọba ọ̀run kì í ṣe bẹ́ẹ̀ o ó ní àwọn tí ó gbà á àwọn nìkan lè a fi agbára fún láti di ọmọ ọlọ́run àní ó tún tẹnu mọ́ àwọn tí ó gba àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí a bá ti jẹ́ wẹ̀ṣẹ̀ wa tí a ti kọ̀ ọ́ sílẹ̀ èyí ni ó mú wa di ọmọ ọlọ́run èyí ni ó mú wa di àjùmọ̀jogún pẹ̀lú jésù kristi wo nínú róòmù orí kẹjọ róòmù orí kẹjọ láti ẹsẹ ìkẹrìnlá nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run ó ṣeéṣe kí o ti gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn nígbà tí wọ́n wà nínú ẹ̀sìn mìíràn ó ṣeéṣe kí wọ́n jókòó sórí awọ kí wọ́n sì máa sọ fún ọlọ́run wípé ọlọ́run fọ̀nà hàn mí àdúrà àwọn lójoojúmọ́ ni pé ọlọ́run fọ̀nà hàn mí pé bí ibi tí mo wà tí kì í bá ṣe ọ̀nà ọ̀nà tí mo ń rìn tí kì í bá ṣe ọ̀nà ọlọ́run ṣàfọ̀nà hàn mí ó ṣeéṣe kí àwọn wọ̀nyí má mọ ìjìnlẹ̀ irú àdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rí wípé lẹ́sẹẹsẹ ọlọ́run a máa mú ọlọ́ka bíbélì lẹ́sẹẹsẹ ẹ̀mí ọlọ́run a máa lù wọ́n ní kùmọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ní ìgbésí ayé wọn wọ́n á sábà máa sọ pé ọlọ́run fọ̀nà hàn mí títí a ó fi tọ́ wọn sí ọ̀nà ìhìnrere àwọn wọ̀nyí tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run tí a mú wọn wá sínú ìrere tí òye wá yé wọn nísinsìnyí wípé kò sí ìgbàlà nínú ẹlòmíràn àfi nínú jésù kristi nìkan ṣoṣo àwọn wọ̀nyí ni ó di ọmọ ọlọ́run nípa ìgbàgbọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wọn àti nípa pé a ti dáríjì wọn wọ ẹsẹ̀ kẹẹ̀dógún nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé ábà bàbá bí kì í bá ṣe wípé ẹ̀mí ìsọdọmọ yìí wípé ọlọ́run fi ta wá lọ́rẹ a kì í bá pàdé lópòpọ̀ ọ̀nà a kì í bá pàdé nínú ahéré a kì í bá

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ye ki agbadura.
2: Baba wa lanu ati olore ofe, adupe lowo re fun Jesu Christ omo re ti o fi fun wa. Lati ku fun ese wa ati lati ku ese wa lo. Adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere. Ti o man yi aye pada. Ti o si man fo kan funfun. You know lo. Adupe wipe o npese ibi iye aye raye fun wa. A si nbebe wipe ohunkohun ti o man je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu.
3: Amen.
2: Be a se wa loni a nbebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu.
3: Amen.
2: Pese wa sile fun ijoba re.
3: Amen.
2: Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Christi ki o je ti wa ni oruko Jesu.
3: Amen.
2: Gbogbo irin kiri okan ba wa ba won we. Ki o je ki a le gbekele oro re.
3: Amen.
2: Ki a si duro sinsin lodo re.
3: Amen.
2: Ni igbeyin ki ijoba run ki o le je ti wa.
3: Amen.
2: Ni oruko Jesu Christi Oluwa wa.
3: Amen.
2: Munka Efihan Ori Karun Ese ikesan Won sin korin tuntun kan we pe iwo le o ye lati gba ewe na ati lati se didi re nitori ti a te pa o iwo si ti fi eje re se irapada eniyan si Olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa ifihan ori keje ese ikesan si ipari lehin na mori sikiyesi opolopo eniyan ti enikeni ko leka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni waju odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si nkigbe le ohun rara wipe igbala ni ti Olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angel si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin Olorun wipe ami ibukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun Olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe Oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon woyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite Olorun ti won si nsin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni o ngbe ki o gbe won mo bẹ́ẹ̀ ni oòrùn kì yíò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yíò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yíò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọláńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹ́gbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán lati wasu ihirere fun yara romu pelu nitori emi ko tiju ihirere kristi nitori agbara olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be le kan si ikeji lati waasu ihirere e so be iketa ni ese ikerin din logun nitori emi ko tiju ihirere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihirere nitori emi ko tiju ihirere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede yoruba ti won ko si moju be lo lati waasu ihirere fun wa fun won nitori wipe ibikibi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki tiju ihirere Jesu Kristi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ihirere kristi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu olorun titi lai okan ninu awon ipele igbagbo ipile ihirere ni a fe mu enu kan ni owuro yi ese ti o fi bere ni itoka si ni orin dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihirere ona igbagbo toto lati jalanka to tabi lati sogo wipe awa na mo ihirere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro olorun wi oni o je ki a fe ye oro olorun wo nipa ipile ihirere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a nso nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi a ti nko ile amo wipe bi ile kiko bi ko ba ni ipele iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipele won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipele ni ori oro olorun ninu orin dafidi ori ikerin le ni ogun ese iketa ni dafidi oba ni o ti nbere lowo olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wepe idahun si bere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun wa ni ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eni ti ese karun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo iyi kana ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yin eyi so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo feran leti wipe nigba ti a nso stefanu lokuta a so fun wa ni ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun din ni ogota sugbon o n kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o n wo oke o n wo ibi mimo olorun o n wo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro le owo otun olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun ẹsẹ ọgọta ó sì kúnlẹ̀ ó kígbe lé ohùn rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbàtí ó sì wí èyí ó sùn ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta ó sì ń ké pe olúwa wípé Jésù olúwa gba ẹ̀mí mi òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run ó ń sọ nípa ọ̀run rere níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ nígbàtí wọ́n bá pajú dé nínú ayé ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ olúwa tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́ nítorí pé wọ́n ti sàmì nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ olúwa tàbí nítorí pé àwọn náà máa ń ka bíbélì nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọn a dìde wọn a sì lọ sí ilé ìsìn tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere wọn ni wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé láti ìgbà tí a ti bí wọn wọ́n sàmì wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdá mẹ́wàá bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí wọn ò kẹ̀rẹ̀ bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni bí àjẹ́ ń lé ni tàbí bí a bá ń pa owó sí ajáde àpò gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́ nípa à ń gbà àwẹ̀ kò ṣe ẹ̀yìn wọn wọ́n mọ̀ ọ́ dáradára nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere àwọn láti wà ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́ tó o bá tó o ní o tún lè jìjà kadì fún àyà funfun bóyá tí o bá ní ọ̀kan nínú méjì ó yege a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́ àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun kò parí síbẹ̀ ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán kò sì fi mọ níbẹ̀ nìkan ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún bi a ba n gbadura lati ni ibukun bi a ba n bere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re sugbon kini a n pe ni owo mimo se ke a gbe omi sita bi pilatu gbati a fe se ipaniyan sugbon ke a ma tan ara wa je ke a gbe omi sita ke a so wipe eyin eniyan mo n fo owo mi ki n ba le ni owo mimo tabi ki a fi ose tabi ohunkohun ti a fe fi fo owo wa ki a fi fo owo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wipe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa se o ni olorun pe ni owo mimo rara se o so fun a wipe bi a ba ranti namani bi a se we eterenu ki awa na papa ki a lo si eti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon wooli ki won we fun wa ki a ba le ni owo mimo rara kisi ni a n pe ni aya funfun gbogbo nkan wonyi ni bibeli ti se akawe ati apejuwe ni yekeyeke

ó tún sọ fún wa ní orí kẹẹ̀dógún ti sáàmù ẹsẹ ìkíní olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédéé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́ ó ju kí a wẹ̀ ní etí odò ó ju kí a wọ aṣọ tí ó funfun ó ju kí a lọ sí ilé ìsìn ó sì ju wípé kí a gbàdúrà ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba láti wà pẹ̀lú Ọlọ́run nígbàtí ayé yóò wá sí òpin tàbí nígbàtí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a fi ayé sílẹ̀ bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé ọwọ́ mímọ́ àti àyà funfun ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀ tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀ lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù olúwa ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun mo fẹ́ kí o wo àwọn ẹsẹ kan nínú bíbélì nípa àwọn tí bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́ wọn kò ní àyà funfun kí ó má bà di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní ìwé òwe orí kẹfà ẹsẹ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún ìwé òwe orí kẹfà ẹsẹ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́ kò ní àyà funfun mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti bíbélì tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ tí ọwọ́ wọn kò mọ́ tí àyà wọn kò funfun ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀ bí o bá fẹ́ ṣe rere tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run tí o ń fẹ́ kí

0: àwọn ìlérí ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere. Bí ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa, yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ. Yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah 3 láti ẹsẹ̀ 16. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. ni ese ikerin le ni ogun ni o so wipe yo si se pe oru boboro yo wa dipo oru didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o soro nipa awon obinrin o si so nipa ori pipa ni yo si dipo irun didi dara dara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese keta dilogun oju igberaga ete eke eke ni a npe ni iro ete eke ni a npe ni ejeri si ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo ohun ko nipase re ati owo ti nta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon won yi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o se se ki o je oko obinrin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o se se ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obinrin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obinrin wipe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wipe o tun loyun fun oko re ni o wa ro wipe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapaa o se se ki o je ironu be ni o sun o si wipe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obinrin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun kohun be won le fi ori sin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o se se ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si se se wipe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba n ta eje alaise sile olorun so fun o wipe bi o ba fe de orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironu po ada ti o jinle to to wi pe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wi pe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wi pe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni yi sile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o bewo lati fun oni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wi pe ohun duro de o wi pe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti n bimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori iyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan won yi in Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi. Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o. Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu se wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi. O si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun. Jezebeli ikan ninu won niyan o. Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe ese ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re. O si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi. Jezebeli aya re si wi fun pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli. Beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan. Eyi ni Yoruba ma n pe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa. O so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu. Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku. Won so fun wa wipe won se be o so fun ni ipari ese iketala wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku. Ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku. Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli. ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laaye sugbon oku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o on ti an se ni ikoko Olorun ri awon ti an pa awon ti an ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega ni bi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract te a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni ti re pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je ti re bi atile pa omode ti o wa ninu moto te a pa obinrin te a pa okunrin ti o wa ninu moto bi ata eje alaise sile ki moto ki o le je ti wa Olorun ri o owo eje ko ni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun ko to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju Olorun wo ni bi kibi ti o ba nlo oro Olorun to Elija wa wipe dide sokale lo ipade Ahabu oba Israeli ti o wa ni Samaria wo o wa ni ogba ajara Naboti nibi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile Oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile Oluwa wi pe ni ibi ti aja gbela eje Naboti ni awon aja yo la eje re ani ti re Ahabu si we fun Elija pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisiyi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo ti nta eje alaise sile aya ti humo tabi ti ngbero tabi ti nse asaro ohun buburu ese ti o yara ni resisa si iwa eka Eleri eke ti nso eke jade. Ati eni ti nda eja sile. Lani awon arakunri. Eyi nso nipa. Awon ti won ma nfo ile onile. Awon ti won ma ngbo ti eku so fun eye gege bi ede wa. Awon ti won ma nda eja sile lani oko ati aya. Awon ana. Yala. Ni ti obinrin tabi ni ti okunrin ton ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wi pe ah oko re nfiya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wi pe tabi ti won so fun oko wi pe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ratan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so fun ru iyawo yi wi pe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gbati oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igbati oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu sugbon awon oluda imoran be ni a so wi pe won ni owo aimo inu olorun ko si dun si won ninu Isaiah ewe woli Isaiah ori ikini anka lati ese ikewa gbo oro oluwa eyin olori Sodomu fi eti si ofin olorun wa eyin eniyan Gomora awon mo Israeli ni Olorun ba soro nihin sugbon o npe won ni Sodomu ati Gomora nitori iwa eka iwa eri iwa aimo ti o wa lowo won Oluwa ni kini opolopo ebo yin jasi fun mi eyin ni a npe ni ise esin lasan opolopo ebo opolopo isin Olorun wi pe kini o ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi ta lo bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wi pe bi olorun ba wo o ti o nso wi pe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o so wi pe ele jade wi pe ta ni o pe o wa o gbo wi pe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun to ni afara egbe jade kuro ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe Jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o nsare bo bo lo nlo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki aka lo emi na ntele won lo pelu ogun dudu lapo e eto fi senu eto fi sidi eto fi sorun eto fi sapo iwo na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bolorun o ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iroyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fosu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun oni ese ekeji la wipe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won koko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to we lori bata e gbese iro e gbese boba e gbese wa nsin olorun pelu gbese lorun aso kerisimesi a nse ijade Jesu Kristi ta bi Jesu onirele a nse ijade iranti bibi eni to ni irele a nse iranti e onirele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesinku igbese abimo igbese lati farahan lati fi aso han a si so wipe a je onigbagbo onigba to wa lati fi ara han ni waju mi tale o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada foni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won enikan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to n fi okunrin ba ara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe wa ko wa si ile olorun owo tete wa ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa aferan olorun awa asan da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaia ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese kedogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigbati awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigbati eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun ogbo labadi Saul keji lani tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan nito tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wipe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saul o sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese Ike dogun pe owo yin kun fun eje.
1: Se mo so fun o.
0: Eyi ni Olorun ki fi gbo adura. Awon ti owo won kun fun eje. Sugbon ko mo nibe. Ni Isaiah ori kokandin ni ogota. Isaiah ori kokandin ni ogota lati ese ikini si ese ikerin kiyesi
1: owo oluwa kokoro
0: lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ika yin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto beni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon be ni won ki yo fi ise bo won bo ara won o so wipe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bo lowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yo ni le debi ti alaafia e wa oni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o si nfe so fun olorun wipe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wile kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe Àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí, èmi ń gbààwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbààwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀, mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ kẹrìnlá, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí. Mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa. Àwa ni a pa ìbọ̀rì ṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa, orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá, wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù, ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí ìkejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ kẹtàlá, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65:1, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé, ẹ wá Olúwa, nígbà tí ẹ lè rí i. Ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́ o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ́ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fun, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ ìkejìdínlógún wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wa di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
2: Orí ogun,
3: àwọn ọmọ Israẹli sì wá, àní gbogbo ìjọ sí aginjù sí ní oṣù kínní, àwọn ènìyàn náà sì jókòó ní Kádéṣì. Míríàmù sì kú níbẹ̀, a sì sìn níbẹ̀. Omi kò sì sí fún ìjọ, wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mósè àti sí Áróní. Àwọn ènìyàn sì ń bá Mósè sọ, wọ́n sì wí pé àwa ìbá kúkú ti kú nígbà tí àwọn arákùnrin wa kú níwájú Olúwa. e a si ti se ti eyin fi mu ijo oluwa wa si agin.

0: fún un ní àṣẹ. Mósè àti Aaroni sì pe ìjọ àwọn ènìyàn jọ níwájú àpáta náà. Ó sì wí fún wọn pé, ẹ̀yin gbọ́ nísinsìnyí, ẹ̀yin ọlọ̀tẹ̀, kí ẹ wá kí wa mú omi láti inú àpáta yìí fún yín wá bí. Mósè sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó sì fi ọ̀pá rẹ̀ lu àpáta náà lẹ́ẹ̀mejì. Omi sì tú jáde ní ọ̀pọ̀lọpọ̀, ìjọ àwọn ènìyàn sì mú àti ẹran wọn pẹ̀lú. Olúwa sì sọ fún Mósè àti fún Aaroni pé, nítorí tí ẹ̀yin kò gbà mí gbọ́ láti yà mí sí mímọ́ lójú àwọn ọmọ Ísíráẹlì, nítorí náà ẹ̀yin kì yóò mú ìjọ àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí mo fi fún wọn. Wọ́n yí ni omi Meriba, nítorí tí àwọn ọmọ Ísíráẹlì bá Olúwa sọ, ó sì di ẹni ìyà sí mímọ́ nínú wọn. Mósè sì rán oúnṣẹ́ láti Kádéṣì sí ọba Édómù wípé, báyìí ni Ísíráẹlì arákùnrin rẹ̀ wí, ìwọ ṣàmọ gbogbo ìrìn tí ó bá wa, bí àwọn baba wa ti sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, tí àwa sì ti gbé Íjíbítì ní ìgbà pípẹ́, àwọn ará Íjíbítì sì ní wá lára àti àwọn baba wa. Nígbà tí àwa sì ké pe Olúwa, ó gbọ́ ohùn wa, ó sì rán áńgẹ́lì kan, ó sì mú wa láti Íjíbítì jáde wá, sì kíyèsí, àwa ń bẹ ní Kádéṣì, ìlú kan ní ìpínlẹ̀ agbègbè rẹ. Jẹ́ kí àwa kí ó la ilẹ̀ rẹ kọjá lọ, àwa bẹ̀ ọ́, àwa kì yóò la inú oko rẹ tàbí inú ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni àwa kì yóò mu nínú omi kànga, ọ̀nà òpópó ọba ni àwa ó gbà, àwa kì yóò yà sí ọwọ́ ọ̀tún tàbí sí òsì, títí àwa ó fi kọjá ìpínlẹ̀ rẹ. Édómù sì wí fún un pé, ìwọ kì yóò kọjá lọ́dọ̀ mi, kí èmi tó má bàá jáde sí ọ tí èmi ti dà. Àwọn ọmọ Ísíráẹlì sì wí fún un pé, ọ̀nà òpópó ọba ni àwa ó gbà bí àwa bá mu nínú omi rẹ, èmi àti ẹran mi. Ǹjẹ́ èmi ó san owó rẹ̀ láì ṣe ohun mìíràn, kí n ṣáfi ẹsẹ̀ mi la ilẹ̀ kọjá. Ó sì wí pé, ìwọ kì yóò la ilẹ̀ kọjá. Édómù sì mú ọ̀pọ̀ ènìyàn jáde tọ̀ ọ́ wá pẹ̀lú ọwọ́ agbára. Bẹ́ẹ̀ ni Édómù kọ̀ láti fi ọ̀nà fún Ísíráẹlì ní agbègbè rẹ̀. Ísíráẹlì sì ṣẹ́rí kúrò lọ́dọ̀ rẹ̀. Àwọn ọmọ Ísíráẹlì àní gbogbo ìjọ sì ṣí kúrò ní Kádéṣì, wọ́n sì wá sí òkè Hori. Olúwa sì sọ fún Mósè àti fún Aaroni ní òkè Hori ní agbègbè ilẹ̀ Édómù wípé, a ó kó Aaroni jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, nítorí pé òun kì yóò wọ inú ilẹ̀ náà tí mo fi fún àwọn ọmọ Ísíráẹlì, nítorí tí ẹ̀yin ṣọ̀tẹ̀ sí àṣẹ mi níbi omi Meriba. Mú Aaroni àti Eleasari ọmọ rẹ̀, kí o sì mú wọn wá sí orí òkè Hori, kí o sì bọ́ Aaroni ní aṣọ rẹ̀, kí o sì fi wọn wọ Eleasari ọmọ rẹ̀. A ó sì kó Aaroni jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, yóò sì kú níbẹ̀. Mósè sì ṣe bí Olúwa ti fún un ní àṣẹ, wọ́n sì gòkè lọ sí orí òkè Hori ní ojú gbogbo ìjọ. Mósè sì bọ́ Aaroni ní aṣọ rẹ̀, ó sì fi wọn wọ Eleasari ọmọ rẹ̀. Aaroni sì kú níbẹ̀ ní orí òkè náà. Mósè àti Eleasari sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá. Nígbà tí gbogbo ìjọ rí pé Aaroni kú, wọ́n ṣọ̀fọ̀ Aaroni ní 30 àní gbogbo ilé Ísíráẹlì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Mary, orí ìkọkànlélógún. Ẹni ara Kenani, ọba Aradi ti ń gbé ìhà gúúsù gbọ́ pé Ísíráẹlì gba ọ̀nà àmì yọ. Nígbà náà ni ó bá Ísíráẹlì jà, ó sì mú nínú wọn ní ìgbèkùn. Ísíráẹlì sì jẹ́ẹ̀jẹ́ fún Olúwa wípé, bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́, ǹjẹ́ èmi ò run ìlú wọn pátápátá? Olúwa sì gbọ́ ohùn Ísíráẹlì, ó sì fi àwọn ará Kenani tọrẹ, wọ́n sì run wọn pátápátá àti ìlú wọn. Ó sì sọrúkọ ibẹ̀ náà ní Homa. Wọ́n sì rìn láti òkè Hori lọ ní ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ Édómù ká. Sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ púpọ̀ nítorí ọ̀nà náà. Àwọn ènìyàn náà sì bá Ọlọ́run àti Mósè sọ pé, èéṣe tí ẹ̀yin fi mú wa gòkè
2: láti Íjíbítì jáde wá
0: láti kú ní aginjù, nítorí pé àkàrà kò sí, bẹ́ẹ̀ ni kò sí omi, oúnjẹ fútẹ́fútẹ́ yìí sì sú ọkàn wa. Olúwa sì rán ejò amúbi iná sí àwọn ènìyàn náà, wọ́n sì bu àwọn ènìyàn náà ṣán, ọ̀pọ̀lọpọ̀ nínú Ísíráẹlì sì kú. Nítorí náà ni àwọn ènìyàn náà ṣe tọ Mósè wá, wọ́n sì wí pé, àwa ti ṣẹ̀ nítorí tí àwa ti bá Olúwa àti ìwọ sọ. Gbàdúrà sí Olúwa kí ó mú ejò wọ̀nyí kúrò lọ́dọ̀ wa. Mósè sì gbàdúrà fún àwọn ènìyàn náà. Olúwa sì wí fún Mósè pé, rọ ejò amúbi iná kan, kí o sì fi sórí ọ̀pá gígùn kan, yóò sì ṣe. Olúkúlùkù ẹni tí ejò bá bù ṣán, nígbà tí ó bá wò ó, yóò yè. Mósè sì rọ ejò idẹ kan, ó sì fi sórí ọ̀pá gígùn náà, ó sì ṣe pé bí ejò kan bá bu ẹnìkan ṣán, nígbà tí ó bá wo ejò idẹ náà, òun á yè. Àwọn ọmọ Ísíráẹlì sì ṣí síwájú, wọ́n sì dó ní Obotu, wọ́n sì ṣí láti Obotu lọ, wọ́n sì dó sí iye Abarimu ní aginjù tí ń bẹ níwájú Moabu àti ní ìhà ìlà oòrùn. Láti ibẹ̀ lọ wọ́n ṣí, wọ́n sì dó sí àfonífojì Seredi. Láti ibẹ̀ lọ wọ́n ṣí, wọ́n sì dó sí ìhà kejì Aaroni tí ń bẹ ní aginjù tí ó ti agbègbè àwọn ọmọ Amori wá.

0: wọ́n sì wí fún un pé báyìí ni Bálákì ọmọ Sípòrì wí pé, èmi bẹ̀ ọ́, má ṣe jẹ́ kí ohun kan kí ó dí ọ lọ́wọ́ láti tọ̀ mí wá, nítorí pé èmi ó sọ ọ́ di ẹni ńlá gidigidi, èmi ó sì ṣe ohunkóhun tí ìwọ wí fún mi, nítorí náà wá, èmi bẹ̀ ọ́, bí àwọn ènìyàn yìí bú fún mi. Bálámù sì dáhùn, ó sì wí fún àwọn ìránṣẹ́ Bálákì pé, Bálákì ìbá fẹ́ fún mi ní ilé rẹ̀ tí ó kún fún fàdákà àti wúrà, èmi kò lè ré kọjá ọ̀rọ̀ Olúwa Ọlọ́run mi láti ṣe ohun kékeré tàbí ńlá. Ǹjẹ́ ní ìsinsìnyí, èmi bẹ̀ yín, ẹ wọ̀ níyìn pẹ̀lú ní òru yìí kí èmi kí ó lè mọ èyí tí Olúwa yóò wí fún mi sí i. Ọlọ́run sì tọ Bálámù wá ní òru, ó sì wí fún un pé, bí àwọn ọkùnrin náà bá wá pè ọ́, dìde, bá wọn lọ, ṣùgbọ́n kìkì ọ̀rọ̀ tí èmi ó sọ fún ọ, èyí ni kí ìwọ kí o ṣe. Bálámù sì dìde ní òwúrọ̀, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì, ó sì bá àwọn ìjòyè Moabu lọ. Ìbínú Ọlọ́run sì ru nítorí tí ó lọ. Áńgélì Olúwa sì dúró lójú ọ̀nà láti dí i lọ́nà. Ǹjẹ́ òun gun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, àwọn ìránṣẹ́ rẹ̀ méjèèjì sì wà pẹ̀lú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ náà sì rí Áńgélì Olúwa dúró lójú ọ̀nà, ìdá rẹ̀ fífàyọ́ sì wà ní ọwọ́ rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ náà sì yà kúrò lójú ọ̀nà, ó sì wọ inú ìgbẹ́. Bálámù sì lu kẹ́tẹ́kẹ́tẹ́ náà láti darí rẹ̀ sójú ọ̀nà. Nígbà náà ni Áńgélì Olúwa dúró ní ọ̀nà tóóró ọgbà àjàrà méjì, ògiri ń bẹ ní ìhà ìhín àti ògiri ní ìhà ọ̀hún. Kẹ́tẹ́kẹ́tẹ́ náà sì rí Áńgélì Olúwa, ó fún ara rẹ̀ mọ́ ògiri, ó sì fún ẹsẹ̀ Bálámù mọ́ ògiri, òun sì tún lù ú. Áńgélì Olúwa sì tún sún síwájú, ó sì tún dúró ní ibi tóóró kan níbi tí ààyè kò sí láti yà sí ọwọ́ ọ̀tún tàbí sí òsì. Nígbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ náà sì rí Áńgélì Olúwa, ó wúlẹ̀ lábẹ́ Bálámù, ìbínú Bálámù sì ru púpọ̀, ó sì fi ọ̀pá lu kẹ́tẹ́kẹ́tẹ́ náà. Olúwa sì la kẹ́tẹ́kẹ́tẹ́ náà ní ohùn, ó sì wí fún Bálámù pé, kí ni mo fi ṣe ọ́ tí ìwọ fi lù mí ní ìgbà mẹ́ta yìí? Bálámù sì wí fún kẹ́tẹ́kẹ́tẹ́ náà pé, nítorí tí ìwọ fi mí sẹ̀sín, ìdá ìbá wà ní ọwọ́ mi, nísinsìnyí ni èmi ìbá pa ọ́. Kẹ́tẹ́kẹ́tẹ́ náà sì wí fún Bálámù pé, kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kí èmi ṣe, tí ìwọ ti ń gùn láti ìgbà tí èmi ti ṣe tìrẹ títí di òní, èmi a máa ṣe sí ọ bẹ́ẹ̀ rí. Òun sì dáhùn wí pé, ń dà o. Nígbà náà ni Olúwa la Bálámù ní ojú, ó sì rí Áńgélì Olúwa dúró lójú ọ̀nà, ìdá rẹ̀ fífàyọ́ sì wà ní ọwọ́ rẹ̀, ó sì tẹ orí ba, ó sì dojú rẹ̀ bolẹ̀. Áńgélì Olúwa sì wí fún un pé, èéṣe tí ìwọ fi lu kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ ní ìgbà mẹ́ta yìí, kíyèsí, èmi jáde wá láti dí ọ lọ́nà, nítorí ọ̀nà rẹ lòdì níwájú mi. Kẹ́tẹ́kẹ́tẹ́ náà sì rí mi, ó sì yà fún mi ní ìgbà mẹ́ta yìí, bí kò ṣe bí ó ti yà fún mi, pípa ni èmi ìbá pa ọ́, èmi a sì dá òun sí. Bálámù sì wí fún Áńgélì Olúwa pé, èmi ti ṣẹ̀, nítorí èmi kò mọ̀ pé ìwọ dúró dè mí ní ọ̀nà, ǹjẹ́ bí kò bá ṣe dídùn inú rẹ, èmi ó padà. Áńgélì Olúwa sì wí fún Bálámù pé, máa bá àwọn ọkùnrin náà lọ, ṣùgbọ́n kìkì ọ̀rọ̀ tí èmi ó sọ fún ọ, èyí ni kí ìwọ kí o sọ. Bẹ́ẹ̀ ni Bálámù bá àwọn ìjòyè Bálákì lọ. Nígbà tí Bálákì gbọ́ pé Bálámù dé, ó jáde lọ ìpàdé rẹ̀ sí ìlú Moabu tí ń bẹ ní agbègbè Anoni tí ṣe ìpẹ̀kun ìpínlẹ̀ náà. Bálákì sì wí fún Bálámù pé, èmi kò aránṣẹ́ kánjúkánjú sí ọ láti pè ọ́, èṣe tí ìwọ kò fi tọ̀ mí wá, èmi kò ató láti sọ ọ́ di ẹni ńlá. Bálámù sì wí fún Bálákì pé, kíyèsí, èmi tọ̀ ọ́ wá, èmi a ní agbára kan ní ìsinsìnyí rárá láti wí ohun kan, ọ̀rọ̀ tí Olúwa fi sí mi ní ẹnu, òun ni èmi ó sọ. Bálámù sì bá Bálákì lọ, wọ́n sì wá sí Kiriati Husotu. Bálákì sì rúbọ akọ màálù àti àgùntàn, ó sì ránṣẹ́ sí Bálámù àti sí àwọn ìjòyè tí ń bẹ pẹ̀lú rẹ̀. Ó sì ṣe ní ìjọ kejì ni Bálákì mú Bálámù, ó sì mú wá sí ibi gíga Baali kí ó ba lè rí apá kan àwọn ènìyàn náà láti ibẹ̀ lọ.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wí pé àwa sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí, èyí tí múni dàgbà, èyí tí fúnni lágbára, kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀, èṣù àti ayé, àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, à ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyè nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú

0: Ose, ori keta, ese ikerin dilogun, ati ese iketa dini ogun. Kolose, ori keta, lati ese ikerin dilogun. Eje ki oro Kristi, magbe inu yin, li okpo lokpo, ninu ogbon gbogbo. Ki e ma ko, ke si magba ara yin ni yonju, ninu samu, ati orin yin. Ati orin emi, e ma fi ore ofe korin li okan yin si Oluwa. Ohunkohun ti eyin ba se se li oro tabi ni ise, e ma se gbogbo won li oruko Jesu Oluwa. E ma fi ope fun Olorun Baba nipase re. Gbogbo iwe epistle ti Paulu ati ti awon aposteli iyoku ni won kun fun eko ati itoni lori bi a se le gbe igbesi aye onigbagbo. Awon aposteli ati iranse Olorun ninu ijo ti majemu titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifesemule ati idagbasoke eya ara Kristi. Awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun, eko fun awon eniyan mimo. Nigbati eniyan ba ti di omo Olorun, o nfe eko. Opolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli. Oni a se ri we pe opolopo ni ko wa ni ki wa si eko ojo aje. O ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo. Eko se pataki fun wa. Eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko, ki se be nikan. Awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope. Won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi. Won si mu idaniloju wa fun awon ti okan won pororo. Won mu idayafo kuro, won je ki a di eni ti o le mu okan le. Nitori be ni o sese pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi. O je ki awa ti a je onigbagbo, awa ti a ti tele Kristi, ki a ni aworan Kristi gege bi a ti ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun. Ti o ba wo awon episteli won yi daadara, o ri wi pe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye, yala ti awon Jew tabi ti awon keferi. Ohun ti awon nkan wonyi nko wa, awon episteli wonyi won nko wa nipa iwa onigbagbo, nipa bi a se le gbe igbesi aye Christiani tooto. Ti iwa mimo yo wa ni igbesi aye wa, ti a gbe igbesi aye ti o te Olorun Lorun. Eyi ni ati ka loni ninu ese ikerindinlogun ati iketadinlogun. A ma wo ohun meta pataki. Ikini, oro Olorun ninu okan. Oro Olorun ninu okan. Awon elomiran won ni oro Olorun ninu ile sugbon won ko ni ninu okan won. Elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won. Sugbon a fe wo oro Olorun ninu okan. Ikeji, fifi ogbon ti emi si ise. Fifi ogbon ti emi si ise. Iketa, ipinu ti o wa lehin awon ise wa. Eyi ni awon ipinu ti a ma ni ki a ri we pe won ti awon ise wa lehin. Ikini, je ki a wo oro Olorun ninu okan wa. Ki a tun ka Kolose ori keta ese ikerindinlogun. E je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo kẹdúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. O ti à ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kìí ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé Kristẹni, ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ti ọ̀dọ̀ Kristi wá, nítorí pé Kristi ni òtítọ́, ìyè àti ọ̀nà. Ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú, kí a máa kọsẹ̀ nínú òkùnkùn, a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa, láàyè nínú ọkàn wa. Èyí ni ìmọ́lẹ̀ ayé tí í ṣe Jésù Kristi. Láti jẹ́ ẹni tí ó lágbára, ẹni tí ó lókun, ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìn rere, tí ó sì rìn gẹ́gẹ́ bí òdodo, a ní láti máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó ń jẹ́ ìyè. Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipa mú wọn láti gba abẹ́rẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn, àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé, kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tanni jẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kì í ṣe ni láǹfààní, ọ̀rọ̀ tí máa ń mú ni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú, èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ Ọlọ́run kí ó ṣìnà, tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà, tí wọn ò tíì dúró dáradára, tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà. Nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa bá wa gbé. Bí a bá fẹ́ ní okun, bí a bá fẹ́ ní ààbò, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa. Èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. A ń sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní, kí ó máa wà lé àyà rẹ. Èyí ni ní lé ọkàn rẹ. àwọn ọmọ Israẹli wọn lọ sí ilẹ̀ àwọn òmìràn ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín kí ó máa wà lé àyà rẹ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí Philistine tilẹ̀ ń sọ̀rọ̀ bí Goliath bí ó tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnnà rere sí ìjọba ọ̀run kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí a ń gbọ́ ọ̀rọ̀ inú bíbélì ọ̀rọ̀ tí ó ní ìyè ọ̀rọ̀ tí ó ní agbára ọ̀rọ̀ tí ó ní ìmísí ọ̀rọ̀ tí ó ní ìrètí ọ̀rọ̀ tí ó ní àlàáfíà ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ ọlọ́run wá ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ bí a bá ṣe èyí a ó rí wípé a ó ní ìṣẹ́gun bí a bá ṣe èyí a ó rí wípé agbára yóò wà nínú wa bí a bá ṣe èyí a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo a ó lè wà ní ìwà mímọ́ ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní òkan àyà wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹ jọ ń rin ìrìnkurìn tí ẹ jọ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí bí o ti di onígbàgbọ́ nísinsìnyí ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kí ẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu kí ẹ tún jọ máa rìn papọ̀ bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ àwọn ohun tí ó ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ ó dájú wípé ó ṣubú ṣùgbọ́n bí o bá fetí sí bí o bá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú ọkàn rẹ ó jẹ́ aṣẹ́gun ó lè borí èṣù ó lè borí ìdánwò ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ ọlọ́run bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́ wo orin dáfídì orí 160 orin dáfídì orí 160 1:1 ẹ̀sán ẹsẹ̀ 11 ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere o ti ní ìgbàlà o sì mọ ọ̀rọ̀ ọlọ́run o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀ bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí ó ṣeéṣe kí o padà sẹ́yìn ó ṣeéṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ ó ṣeéṣe kí o jẹ́ ìyàwó nínú ilé bi o ba feti si ohun ti awon obirin miran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o se se ki o je wipe laarin oko ati aya ati ni ede aye de die iyawo soro si oko oko si soro si aya se o mo wipe ni akoko ede aye de bi a ba sora oro a ma jade lati enu wa lai si wipe a nse abojuto ohun ti a nso sugbon bi onikaluku ikini si eni keji bi o ba ti bebe wipe ki a pari awon oro yi bi o ba nronu si awon nkan ti iyawo re so tele tele abi o nronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da iseju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teriba fun oko ki a toju iyawo wa ki a teriba fun awon ti o ju wa lo ki a ni irele enikan si enikeji bi o ba je oro yi ni a n gbeyewo ni igba gbogbo oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je oro yi ni a n ronu le a o ri wipe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wipe ko si ikorira ko si ese ni igbese aye wa ye ki a wo Romu ori kewa ese ikejo sugbon kile o wi oro na wa leti odo re le enu re ati le okan re eyi ni ni oro igbagbo ti a wa n wa so oni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa n wa so gege bi a ba tin gbo iwaasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a n wa so oro igbala ti a n wa so oro iye ani pekun ti a n wa so oro iwa mimo ti a n wa so o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a n gbo ni ojojo aje oro ti a n gbo ni ojobo oro ti a n gbo ni ojo aiku oro ti a ti gba sinu cassette ti a n gbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin deede niwaju oluwa niwaju olorun ninu Deuteronomy ori kejo Deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu olowa jade le eniyan wa laaye bi ese oro ti a kaye bi o ba ye wa a o din akoko ti a n lo ni ibi ise ni ile itaja a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti a kaye bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a n rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o n je ki a pa eko ojo aje ti o n je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a kaye bi o ba ye wa daradara a o pale mo oja ti a n ta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun ye ki n tun ka si o leti bi mo ti n la aye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n sọ fun wa nihin ni wipe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo n fe ki o wo ara re gẹ́gẹ́ bí ènìyàn mẹ́ta tí ó wà papọ̀ sí ojú kan. Ènìyàn nípa ti ara, ènìyàn ti ọkàn, ènìyàn ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ó má yí ọ, ó yí ọ lọ́run. Ṣùgbọ́n tẹ́tí sílẹ̀, nínú àwọn ènìyàn mẹ́ta yìí, ó ń fi oúnjẹ fún ti ara ní ìgbà gbogbo. Ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo, ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, ní ọjọ́ méje ní ọ̀sẹ̀, èyí jẹ́ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ kan ni ó ń bọ́ ara. Ṣiṣẹ́ àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí fetí sílẹ̀ dáradára. Ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ. Ẹnìkan nínú àwọn mẹ́ta yìí, ó fún wọn lóúnjẹ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀. Ẹni ìkejì, ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀. Nítorí wípé ọjọ́ Àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ Ajé wọn ò sí níhìn-ín. Ọjọ́ Àlàmísì, èyí tí í ṣe ọjọ́bọ̀, wọn ò sí níhìn-ín. Oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni à ń fún irú ẹni bẹ́ẹ̀. Ìkẹta, a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá. Sọ fún mi, gbàtí èyí tí ó fi èyí tó jẹ arọ́pò fún ara, ó ń dàgbà. Èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù. Èyí tí a ò fún ní oúnjẹ rárá ńkọ́, ikú ti dé. Ó yẹ kí a mọ̀ wípé ara, ọkàn àti ẹ̀mí, ó yẹ kí a máa bọ́ wọn. Ara kí a bọ́ pẹ̀lú oúnjẹ tí a ń jẹ, tí a ń fi sẹ́nu. Ọkàn àti ẹ̀mí wa kí a máa bọ́ pẹ̀lú àdúrà tí a ń gbà, pẹ̀lú ìsìn tí a ń sìn, pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń jẹ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo. Ṣùgbọ́n bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ Ajé àti ọjọ́bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara? Ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe. Ó yẹ kí a rí i wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ. Jẹ́ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, kí ìwọ kí ó lè mọ̀, bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́, ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí, oúnjẹ ẹ̀yẹ, a sì fi ọ̀rọ̀ ẹ̀yẹ yìí a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo. Báwo ni a ṣe lè ṣe èyí? Àwọn ẹlòmíràn, orin Dáfídì nìkan ni wọ́n máa ń kà. Wọ́n máa ń rò wípé Dáfídì jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó la inú rere kọjá. Ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá. Ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ẹni tí ó wà, ẹni tí ó ń sá káàkiri tí ọ̀tá ń lé káàkiri, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun, gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ, gẹ́gẹ́ bí ẹni tí ó sin Olúwa, gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn, gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bíi tinú Ọlọ́run. Nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú Dáfídì, àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin Dáfídì nìkan ṣoṣo. Ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta, ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Èyí jẹ́ wípé kì í ṣe orin Dáfídì nìkan ni ó yẹ kí a máa kà. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Àwọn ẹlòmíràn ní tiwọn, nǹkan tí wọ́n máa ń kà ni ìwé òwe. Wọ́n kì í ka nǹkan mìíràn, ìwé òwe. Wọ́n ní nítorí Sọlọ́mọ́nì tí ó kọ ìwé òwe yìí, òun ni Ọlọ́run fún ní ọgbọ́n. Ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀, tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀, yàtọ̀ sí Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka Bíbélì, ìwé òwe nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn, nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Sámuẹ́lì, àwọn bíi Chronicle, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ní nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí, ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti mose ko ninu exodus ati ni deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be isaiah tabi ezekiel tabi jeremiah tabi daniel tabi osia tabi joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wepe won ki ka majemo lai lai majemo titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye jesu oro ti jesu christ so ise iyanu ti o se won atele lo si galilee nibi ti a ti nka won atele lo si jericho nibi ti a ti nka won atele lo si jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro olorun won so wepe awon fe mo nipa jesu si o mo wepe ati eki anka lati majemo lai lai gbogbo won ni o so nipa Jesu Kristi awon elomiran so wepe Jesu papa o so fun awon omo ehin re wepe opolopo oni mo ni lati so ti n ko ti so fun yin nitori e ko ti le gba won nisinsin yi sugbon nigba ti emi mimo ba de yo fi oyi ohun gbogbo yi eyin nitori be won mo wepe episteli won yi ti ako ako nipa imisi emi olorun nipa be epise nikan ni awon kan awon ki ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni jesu papa ti so nipa se angeli ni fun johanu we pe awon nkan won yi ni ohun ti ko le sala isele ni lolo nitori be iyi nikan ni awon ka sugbon ohun ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli o nso fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lailai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu oluwa jade nipa se bayi ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri wi pe bi a ba nko eko ninu kolose bi a se nse le oni bi a ti n kọ ẹkọ ninu kolose ori kẹta ẹsẹ ikẹrindinlogun ati ẹsẹ ikẹtadinlogun bẹẹ ni a n lọ sinu majemu titun bẹẹ ni a n lọ sinu majemu laelae bẹẹ ni a n lọ kaakiri si awọn ọrọ ti a ti pese silẹ fun wa lati ọdọ ọlọrun wa bayi ni ọlọrun fẹ ki a ṣe bi a ba ti n kọ ẹkọ ni apa kan a o tun ma fi awọn apa miiran ninu bibeli a o fi ma diwọn wọn a o fi ma ṣe alaye wọn a o fi ma ṣe itumọ wọn ki ohun gbogbo ti o ti ẹnu ọlọrun wa ki o ba le jẹ anfani fun ẹnikọọkan wa yẹ ki a wo jobo ori iketalelogun ẹsẹ ikejila jobo ori iketalelogun ẹsẹ ikejila bẹẹni emi ko pada sẹyin kuro ninu ofin ẹnu rẹ emi pa ọrọ ẹnu rẹ mọ ju ofin inu mi lọ bi a ba n sọ nipa ofin ti inu iwọ ti o ba jẹ ẹni ti o gbọ yoruba daradara o mọ wepe a n sọ nipa ohun jijẹ bi ẹnikan ba bi o ba n fẹ bẹ ẹnikan niṣẹ bi o ba sọ wepe jọ jẹ ki n lọ tọju ofin ti inu mi na bi o ba sọ wepe ki lo n sọ fun mi a sọ wepe o kì í ṣe ọmọ káàárọ òjìrè ni ohun ti mo n sọ ni wepe mo fẹ lọ jẹun wepe òfin inú ń fà mí òfin inú ń sọ wepe nísinsìn mo láti dáwọ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣe èyí ni wepe kí o lọ jẹun bí o bá ka èyí ohun ti o n sọ ni wepe èmi pa ọrọ ẹnu rẹ mọ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi mo pa òfin ọlọrun mọ ju oúnjẹ lọ ohun tí a sọ yìí ó jẹ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan ọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀mí ìkan àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí oúnjẹ àárọ̀ Èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀, ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́, àkókò tí wọn ó ka ọ̀rọ̀ Ọlọ́run, àkókò tí wọn ó gbàdúrà, nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó wà ní àkọ́kọ́. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ju báyìí lọ. Àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀, tí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́, wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀. Bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara, bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ìyè pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì, ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun, wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí yóò ti máa jáde, kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Àwọn arákùnrin wa, àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́, wọn ka bíbélì, wọn gbàdúrà, bí wọ́n jẹun wọn fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run, wọn fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí. Bí wọ́n wẹ̀ lọ́wọ́ wọn á ṣe bẹ́ẹ̀. Irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n di alágbára, àwọn ni wọ́n di akọni nínú ìgbàgbọ́, àwọn ni wọ́n di ajagun-ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run. Ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀, àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ, àwọn tí wọn kì í ka bíbélì, àwọn tí wọn ò tiẹ̀ mọ májẹ̀mú ti tún yàtọ̀ sí májẹ̀mú láéláé, gbogbo ìdánwò tí ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Báwo ni èyí yóò ṣe ṣeéṣe? Ohun márùn-ún ni: ìkíní, kí a ka ọ̀rọ̀ Ọlọ́run; ìkejì, kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run; ìkẹta, kí a rí i wípé a ń làkàkà láti ní òye ohun tí à ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run; ìkẹrin, kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run; ìkarùn, kí a rí wípé ohun tí a ń kà, ohun tí a ń gbọ́, ohun tí a ní òye rẹ̀, ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀, a mú u sí ìṣe. Bí a bá ń ṣe bẹ́ẹ̀, a ó rí wípé a ó di alágbára nínú Ọlọ́run. Jẹ́ kí a padà lọ sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí, ó ń sọ ni di ọlọ́gbọ́n, ó ń fún wa ní ọgbọ́n, ọgbọ́n ti ẹ̀mí. Wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, nínú ọgbọ́n gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run ní máa fúnni lé ọgbọ́n. Jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà, ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀, a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀, wọn kò pé níwájú Ọlọ́run. Kí a má tó sọ nípa ọkùnrin, nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin. Nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo wa fún tálákà, èyí kò fún wa ní ìgbàlà, wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa, wípé a ò lè ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, àti wípé a ó pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀, bí a bá rọ̀ mọ́ Jésù Kristì, tí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí
1: tí án sọ nípa rẹ̀ tí a lè ní nínú Ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù, yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀, yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa. Ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá, tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu, tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn tí wọ́n fẹ́ fi mú un, ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun, kí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n kí àwọn ọ̀tá wa, àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe inúni bíni sí wa tí wọn kì yóò lè fi borí wa. Wo Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Nítorí tí èmi ò fún yín ní ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. Bí ọ̀rọ̀ Jésù Kristì, bí ó bá wà nínú ọkàn wa, bí ó bá wà nínú ẹ̀mí wa, tí a tò wọ́n jọ sí ọkàn àyà wa, a ó rí wípé ní àkókò inú ni bíni. Bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa, ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n. Ọgbọ́n Ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Wo orin Dáfídì orí 69. Orin Dáfídì orí 69 ẹsẹ 182 àti ẹsẹ 181. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí ó wà pẹ̀lú mi láéláé. Ní ẹsẹ 181, èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ. Nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inú ni bíni sí wa. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tiwọn tàbí àbá tiwọn. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí a tò wọ́n jọ sí ọkàn àyà wa, kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. A ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí ó tún ìwà wa ṣe, èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí 4 ẹsẹ 5 àti 6. Deuteronomy orí 4 ẹsẹ 5 àti 6. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí le ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kì í ṣe ìtàn àròsọ, kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kì í ṣe àwọn òwe ìbílẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta ẹsẹ 17 àti ẹsẹ 18. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í sì ṣòro láti bẹ̀, a kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè, èso òdodo le angbin le alaafia fun awon tin sise alaafia bi abari enikeni ti o so wi pe o ngbon sugbon ti ko si ni iwa mimo eti ise ogbon olorun nitori ogbon ti o ti oke wa akoko mo ohun akoko ti a mo nipa ogbon ti o ti oke wa ni wi pe a je ke a ni iwa mimo iwa ododo a je ke a ma rin dede eni ti o ba ni ogbon atoke wa ki ni ki se ogbon onikopa ni ogbon eni ti o ba ni ogbon atoke wa ki ni ki se ogbon onikopa ni ogbon alagidi ogbon ajini lese ogbon eni ti o le jale sugbon ti ohun gbogbo ti o mu lati inu oja wa o se se ki a ma ri ogbon ti o ti oke wa o je ogbon ti ki je ki a wa ni iwa mimo akoko mo ki se be nikan a si ni alaafia eni ti o ba so wi pe ohun je ologbon sugbon ti ko le pa alaafia inu ebi mo ti ko le pa alaafia mo ninu ijo ti ko le pa alaafia mo ninu laarin awon ore e ki se ogbon olorun eni ti o ba so wi pe ohun ni ogbon sugbon ti o nko eyin ore si ore ti o nda ile onile ti o ndaru eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti o nbi iyawo re ninu ni igba gbogbo eyi ki se ogbon atoke wa ogbon ti o ti oke wa a ma fun ni alaafia ani ipamora eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti ko ni ifarada ti ko ni ipamora eyi ki se ogbon ti o ti oke wa ki soro lati be elomiran a so wi pe ohun ni ogbon bi a ba se ki je ki gbebe iru eni be ki se eni ti o ni ogbon olorun akun fun anu ati fun eso rere le asi egbe le asi agabagebe ohun ti a pe ni egbe nihin ni wo pe ki gbe elese si alaise ki se eni ti o je oju saju eniyan sugbon laisi egbe ati laisi agabagebe iru eni be ani eso ododo ani alaafia yin ni ogbon olorun ini a fi so wi pe ogbon olorun a je ke a mo iwahu a je ke a mo bi onigbagbo bi a se rin ati ohun ti o ye ki onigbagbo ki o ma se wo efeso ori karun ki a wo ise ti ogbon olorun se ni igbesi aye wa efeso ori karun lati ese ikedogun nitori na ekiyesi lati ma rin ni iwa pipe ki se bi alailogbon sugbon bi awon ologbon bi abaji ologbon a wa ni iwa pipe a o rin ododo a o ni amuye ti muni lo si orun amuye ti si mu lo si orun ni iwa mimo laisi iwa mimo ko si eni ti o le ri olorun ese ikerindinlogun e ma ra igba pada nitori gbogbo le awon ojo ohun ti a n so ni wi pe eni ti o ba ni ogbon olorun ti o ni oro olorun ki yo ma fi akoko sofo a n fi akoko sofo bi a ba n lo si ile ijo bi a ba n lo si ile sinima bi a ba n lo si ile tete a n fi akoko sofo ni akoko ti o ye ki a fi ka bibeli akoko ti o ye ki a fi toju ebi akoko ti o ye ki a wa le enu ise akoko ti o ye ki a ma se ijere okan a fi n ta tete iru eni bee ki se eni ti o je ologbon eni ti o je ologbon a ma ra igba pada nitori buburu le awon ojo nitori naa e ma se je alailoye alailogbon sugbon e ma moye ohun ife oluwa ohun ti ife oluwa ja si eni ti o ba je ologbon yio ma moye ohun ti o je ife olorun ohun ti olorun fe ki a se ese ikejidinlogun e ma se se mu e ma se se mu waini le amupara eyi ninu eyi ti rudurudu wa sugbon e kun fun emi ranti wipe awon nkan ni a n so nipa ogbon olorun eni ti o ba je omuti ti o n kun fun oti waini nigba gbogbo o je alailogbon e ma se e si ma ba ara yin soro ninu saamu ninu orin iyin ati orin emi e ma korin ki e si ma korin didun le okan yin si olowa e ma dupe nigba gbogbo fun gbogbo ninu olorun lowo olorun ani baba le oruko jesu kristi olowa wa e ma teriba fun ara yin. ninu iberu olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu Kolose ori

kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristi, máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú Sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó káwọ́ gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kì í ṣe orin ẹ̀mí, orin tí kì í gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kì í ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú nínú Sáàmù, èyí ni orin Dáfídì, tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí, àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ìkẹta, ó wà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe, ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe. Ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde, láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe, ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo Ọlọ́run, àti kí a máa ṣe ní orúkọ Jésù Olúwa wa. Èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí, ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ. Bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ, kò mọ àkókò àti jókòó, àkókò àti dìde, àkókò àti jẹun, àkókò bí a ti wọṣọ, bí a ti rìn, bí a ṣe nǹkan pẹ̀, bí ọmọ lúàbí, kò mọ irú nǹkan bẹ́ẹ̀. Irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu tí a kà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí, ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀, tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀, ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀, ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́, ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun. Ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa, bí a bá fẹ́ dé ìbúté rere, ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu. Ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, kí a máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristi Olúwa. Wẹ́sẹ̀ ìkẹtàlélógún, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Nínú Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Nítorí náà, bí ẹ̀yìn bá ń jẹ tàbí bí ẹ̀yìn bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe, ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnì kọ̀ọ̀kan wa.
wepe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko ka koko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo olorun ni o ye ki o ma je ilepa wa ki se wipe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wipe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife olorun iru nkan be yo mu ese lowo ni waju olowa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko ka koko ni igba ki igba o ye ki a mo wipe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo olorun ni kan soso e je ki a dide duro ki a ba olorun soro ati gbo oro olorun loni ipinu wo lo mu se o fe ma to oro olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro olorun wa ninu okan re o si fun oni ogbon ti o je ki o ma rin ki o ma se gege bi eko oro olorun o si fun oni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amuye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo olorun ni kan soso ni o wa ni igbese aye re gbadura so fun olorun ki o ba le fun oni ogbon ti o ye ore ofe ti o ye ki oro olorun ki o ba le je ajemonu fun o ki oro olorun ki o ba le ma so ni igba gbogbo so fun olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro olorun ni igba gbogbo ati ma gbo oro olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara wonyi o mo ko ni igbese aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo olorun gege bi ikoni oro olorun ni kan soso

0: ìyàn rẹ ní ẹyìn ọla. Ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀, ó sì wí pé, Bálámù ọmọ Beori ń wí, ọkùnrin tí ojú rẹ̀ ṣe ń wí, ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ń wí, tí ó sì mọ ìmọ̀ ọ̀gá ògo, tí ó rí ìran Olódùmarè tí ó ń ṣubú lọ, tí ojú rẹ̀ sì ṣí. Èmi rí i, ṣùgbọ́n kì í ṣe ní ìsinsìnyí, èmi sì wò ó, ṣùgbọ́n kò súnmọ́ tòsí. Ìràwọ̀ kan yóò ti inú Jákọ́bù jáde wá, ọ̀pá aládé kan yóò sì ti inú Ísírẹ́lì dìde, yóò sì kọlu àwọn igun Moabu, yóò sì ṣẹ gbogbo àwọn ọmọ ìrọ́ kẹ̀kẹ́. Édómù yóò sì di ìní, Séérì pẹ̀lú yóò sì di ìní fún àwọn ọ̀tá rẹ̀. Ísírẹ́lì yóò sì ṣe iṣẹ́ agbára. Láti inú Jákọ́bù ni ẹni tí yóò ní ìjọba yóò ti jáde wá, yóò sì run ẹni tí ó kù nínú ìlú ńlá. Nígbà tí ó sì wo Amaleki, ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀, ó sì wí pé, Amaleki ni èkíní nínú àwọn orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ni kí ó ṣègbé. Ó sì wo àwọn ará Kéni, ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀, ó sì wí pé, agbára ni ibùjókòó rẹ̀, ìwọ sì tẹ́ẹ̀tẹ́ rẹ sínú òkúta, ṣùgbọ́n a ó run àwọn ará Kéni títí àwọn ará Aṣuri yóò kó lọ ní ìgbèkùn. Ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀, ó sì wí pé, ta ni yóò wà nígbà tí Ọlọ́run yóò ṣe èyí? Àwọn ọkọ̀ yóò ti èbúté Kítímù wá, wọn ó sì pọ́n Aṣuri lójú, wọn ó sì pọ́n Eberi lójú, òun pẹ̀lú yóò sì ṣègbé. Bálámù sì dìde, ó sì lọ, ó sì padà sí ibùjókòó rẹ̀, Bálákì pẹ̀lú sì bá ọ̀nà rẹ̀ lọ.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní oore ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, a ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan-an tí ẹ là sílẹ̀ fún wa, wípé gbogbo ọkàn tí ń ṣáko, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa, nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí. Ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa. Bí a ti ń kẹ́kọ̀ọ́ sí, tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé kí a bá lè gba àwa tí a ti ṣáko lọ, àwa tí a ti sọnù, àwa tí a ti jìnà réré sí Ọlọ́run kí a bá lè gbà wá là. Lónìí, a ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá, yálà ajẹ́ Júù ni tàbí ajẹ́ kèfèrí, yálà ajẹ́ aláwọ̀ funfun àbí ajẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ Áfríkà, ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ádámù, a rí wípé Bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́. iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wo pe yo le sese lati ri imole ogo ihirere ti olorun bi ki ba se wo pe o ba jesu christi pade nitori abiwa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asimo wi pe gege bi oro olorun ko sese fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wi pe a ba jesu pade ye ki nka yi fun gege bi apere ninu joanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wi pe a ko gbo bi ki ba se wi pe oun ba jesu pade a ko gbo wi pe eni ti a bi le afoju wi pe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wo pe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti a nje ese bi eni jeun lati kekere wa o ye ki a mo wi pe a bi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko sese fun irubo kan ko sese fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo Kristi nikan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa ye ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a so ni ni wi pe eni kokan wa gege bi eni ti a bi lati inu obinrin eni kokan wa gege bi eni ti o wa si aye yi nipase Adamu ati Eva eni kokan wa gege bi eni ti o gbe ago ara erope yi wo abiwa le afoju bi ati bi wa ni afoju a ko mo rere yato si boburu afoju ni ni bi ati bi wa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a rin ti a o le lo sodo Olorun taara a ko mo eyi ni a npe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awon afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikokandilogota lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose losan gangan bi eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti deba eni kokan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kokan awon nipa eda kokan ti o wa ninu aye o so wi pe awa nwa ogiri bi afoju o je wi pe a o ri ibi ti a nlo o si so wi pe awa nwa ona bi eni ti ko li oju o tun wa so wi pe awa nkose losan gangan bi a ba so wi pe a nkose losan gangan osan gangan ti a nso nipa ti emi ni o so wi pe Kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun asi ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wi pe a wa le osan gangan sibe sibe awa nkose asi nwa ona kiri bi eni ti ko li oju elomiran a fi ijosile afi bi ti atin wa su eko ti o ye koro eko oro olorun afi sile atun ma ka akiri bi eni ti o wa ona ala ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma npe fun awon eniyan o wa ninu iwe wa ninu iwe mimo o wa ninu bibeli o wa ninu cassette ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi a pa nkan won yi ti atun ma wa ona kiri gege bi eni ti ko le oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lolorun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi eje ki a wo ezekieli ezekieli ori kejila lati ese ikeji ezekieli ori kejila ese ikeji omo eniyan iwo ngbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihi ni a so fun ezekieli to je woli laarin awon omo israeli awon omo israeli ni o ye ki a ro wepe o ye ki o mo ona igbala nitori awon ni a ti fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan olorun ti nbo wa si aye lati gba olukuluku wala majemu lailai yi ni o so nipa eni na ti o ti a o bi lati inu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esu sugbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sugbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fin so wi pe Ezekieli wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo we pe eni kokan ti abi lati inu obirin we pe afoju ni bi aban so yi nipa ti awon Israeli bi aban so yi nipa ti awon ti a ti fi ilana olorun han bi e ba nso yi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke a so nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wipe igi ati ope ni won bo awon ti o je wipe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke a so bi a ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi a ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati ese dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihi ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon omo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fin so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na we pe awon eniyan papa won ri kiri be afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni we pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won tin bo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won ti a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesiwaju tabi lo siwaji ko ye eni kokan wese ikerin lale kan si o ni won rin kiri be afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won ohun ti a n so ni we pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irinkurin ti won rin kaakiri o n fa ife ko fe o n fa iwa ipa o n fa iwa ọdaran laarin igboro ti o je wipe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa ebi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da won ejo nkan ti a ko mo nipa re eni ifoju okan ti o ti de ba aye eni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so lekan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti arin wa ya se awon ti mo so lekan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wa su boya awon nikan ni an pe ni afoju wo ma je mo ti tun ki owo Matthew ori kedogun Matthew ori kedogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho jesu leni ti o soro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbesi eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo dara dara ati mo wepe otito patapata ni ohun ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwaasu nihi ni Jesu nso nipa awon adari ile isin ti o tun so nipa awon omo ijo ninu ile isin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju ti fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo se shubu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti olorun o si lo ede afoju yi fun awon ti ntele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwaasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi a ba nrubo afoju ni eni ti o ro wi pe nipa ise re.

0: बाबा
1: ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀ tí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́ adúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. Adúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà kí a má ba ṣègbé gba pé àti ìyìnwá ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa, a sì ń bẹ̀ wí pé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. Àdúpẹ́ ipò ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀, àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀ tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni àgbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Nasareti níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde

Afọ́jú tí ó ń fi ọ̀nà han, afọ́jú tí wọ́n sì ń rì sí ní ìkòtò, tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú. Láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú, Èmi ni Olúwa. Èyí ni orúkọ mi, ogó mi ilé mi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni Èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn, àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni Èmi ó ṣe fún wọn, Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀, àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé Ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po, tí ó ré kọjá ti Ábrahámu, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elija, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì, tí ó rékọjá ti Dáfídì, tí ó rékọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó rékọjá ti ìránṣẹ́ Ọlọ́run, tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù, bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣe é ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ ti

0: ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Àwọn ọmọ Isakari gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Tola, ìdílé Tola; ti Pufa, ìdílé Pufa; ti Jaṣubu, ìdílé Jaṣubu; ti Ṣimroni, ìdílé Ṣimroni. Wọ̀nyí ni ìdílé Isakari gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn. Wọ́n jẹ́ 2,232. Àwọn ọmọ Sebuluni gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Seredi, ìdílé Seredi; ti Eloni, ìdílé Eloni; ti Jalieli, ìdílé Jalieli. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Sebuluni gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn. Wọ́n jẹ́ 3,750. Àwọn ọmọ Josefu gẹ́gẹ́ bí ìdílé wọn: Manase àti Efraimu. Àwọn ọmọ Manase: ti Makiri, ìdílé Makiri. Makiri sì bí Gileadi. Ti Gileadi, ìdílé àwọn ọmọ Gileadi. Wọ̀nyí ni àwọn ọmọ Gileadi:
1: ti Jeseri, ìdílé Jeseri;
0: ti Heleki, ìdílé Heleki; àti ti Asrieli, ìdílé Asrieli; àti ti Ṣekemu, ìdílé Ṣekemu; àti Ṣemida, ìdílé àwọn ọmọ Ṣemida; àti ti Heferi, ìdílé àwọn ọmọ Heferi. Selofehadi, ọmọ Heferi kò sì ní ọmọkùnrin, bí kò ṣe ọmọbìnrin. Orúkọ àwọn ọmọbìnrin Selofehadi a máa jẹ́ Mala àti Noa àti Hogla, Milka àti Tasa. Wọ̀nyí ni ìdílé Manase. Àti àwọn tí a kà nínú wọn jẹ́ 2,786. Wọ̀nyí ni àwọn ọmọ Efraimu gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Ṣutela, ìdílé àwọn ọmọ Ṣutela; ti Bekeri, ìdílé àwọn ọmọ Bekeri; ti Tahani, ìdílé àwọn ọmọ Tahani. Wọ̀nyí ni àwọn ọmọ Ṣutela; ti Erani, ìdílé àwọn ọmọ Erani. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Efraimu gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn. Wọ́n jẹ́ 2,786. Wọ̀nyí ni àwọn ọmọ Josefu gẹ́gẹ́ bí ìdílé wọn. Àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Bela, ìdílé àwọn ọmọ Bela; ti Ashbeli, ìdílé àwọn ọmọ Ashbeli; ti Ahiramu, ìdílé àwọn ọmọ Ahiramu; ti Shefamu, ìdílé àwọn ọmọ Shufamu; ti Hufamu, ìdílé àwọn ọmọ Hufamu. Àwọn ọmọ Bela sì ni Adi àti Naamani; ti Adi, ìdílé àwọn ọmọ Adi; àti ti Naamani, ìdílé àwọn ọmọ Naamani. Wọ̀nyí ni àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn. Àti àwọn tí a kà nínú wọn jẹ́ 2,268. Wọ̀nyí ni àwọn ọmọ Dani gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Ṣuhamu, ìdílé àwọn ọmọ Ṣuhamu. Wọ̀nyí ni ìdílé Dani gẹ́gẹ́ bí ìdílé wọn. Gbogbo ìdílé àwọn ọmọ Ṣuhamu gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 2,248. Ti àwọn ọmọ Asheri gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Imna, ìdílé àwọn ọmọ Imna; ti Ishfi, ìdílé àwọn ọmọ Ishfi; ti Beria, ìdílé àwọn ọmọ Beria; ti àwọn ọmọ Beria, ti Heberi, ìdílé àwọn ọmọ Heberi; ti Malkieli, ìdílé àwọn ọmọ Malkieli. Orúkọ ọmọ Asheri obìnrin a sì máa jẹ́ Sera. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Asheri gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn. Wọ́n jẹ́ 2, Ti àwọn ọmọ Naftali gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Jaseeli, ìdílé àwọn ọmọ Jaseeli; ti Guni, ìdílé àwọn ọmọ Guni; ti Jeseri, ìdílé àwọn ọmọ Jeseri; ti Ṣilemu, ìdílé àwọn ọmọ Ṣilemu. Wọ̀nyí ni ìdílé ti Naftali gẹ́gẹ́ bí ìdílé wọn. Àwọn tí a sì kà nínú wọn jẹ́ 2,241. Wọ̀nyí ni a kà nínú àwọn ọmọ Israeli 70,170. Olúwa sì sọ fún Mósè pé, fún àwọn wọ̀nyí ni kí a pín ilẹ̀ náà ní ìní gẹ́gẹ́ bí iye orúkọ. Fún àwọn tí ó pọ̀ ni kí ìwọ kí o fi ilẹ̀ ìní púpọ̀ fún, àti fún àwọn tí ó kéré ni kí ìwọ kí o fi díẹ̀ fún, kí a fi ilẹ̀ ìní olúkúlùkù fún gẹ́gẹ́ bí iye àwọn tí a kà nínú rẹ̀. Ṣùgbọ́n kèké ni a fi pín ilẹ̀ náà gẹ́gẹ́ bí orúkọ ẹ̀yà àwọn baba wọn ni kí wọn kí ó ní. Gẹ́gẹ́ bí kèké ni kí a pín ilẹ̀ ìní náà láàrin àwọn púpọ̀ àti díẹ̀. Wọ̀nyí sì ni àwọn tí a kà nínú àwọn ọmọ Lefi gẹ́gẹ́ bí ìdílé wọn: ti Gashoni, ìdílé àwọn ọmọ Gashoni; ti Kohati, ìdílé àwọn ọmọ Kohati; ti Merari, ìdílé àwọn ọmọ Merari. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Lefi: ìdílé àwọn ọmọ Libni, ìdílé àwọn ọmọ Hebroni; ìdílé àwọn ọmọ Mali, ìdílé àwọn ọmọ Mushi; ìdílé àwọn ọmọ Kora. Kohati sì bí Amramu. Orúkọ aya Amramu a sì máa jẹ́ Jokebedi, ọmọbìnrin Lefi tí ìyá rẹ̀ bí fún Lefi ní Íjíbítì. Òun sì bí Aaroni àti Mose àti Miriamu, arábìnrin wọn fún Amramu. Àti fún Aaroni ni a bí Nadabu àti Abihu, Eliasari àti Itamari. Àti Nadabu àti Abihu kú nígbà tí wọ́n mú iná àjèjì wá síwájú Olúwa. Àwọn tí a sì kà nínú wọn jẹ́ 2,111. Gbogbo àwọn ọkùnrin láti ọmọ oṣù kan àti jù bẹ́ẹ̀ lọ, nítorí pé a kò kà wọ́n kún àwọn ọmọ Ísírẹ́lì, nítorí tí a kò fi ilẹ̀ ní fún wọn nínú àwọn ọmọ Ísírẹ́lì. Wọ̀nyí ni àwọn tí a kà láti ọwọ́ Mósè àti Eleasari àlùfáà wá. àwọn ẹni tí ó ka àwọn ọmọ Ísíráẹ̀lì ní pẹ̀tẹ́lẹ̀.

0: Moabu, leba Jordani, liti Jericho. Ṣùgbọ́n nínú wọn yìí, kò sí ọkùnrin kan nínú àwọn tí Mose àti Aaroni àlùfáà kà nígbà tí wọ́n ka àwọn ọmọ Israeli ní aginjù Sinai, nítorí tí Olúwa ti wí fún wọn pé kíkú ni wọ́n kú ní aginjù, kò sì kú ọkùnrin kan nínú wọn, bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefune àti Joshua ọmọ Nuni.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Mary, orí ìkẹtàdínlọ́gbọ̀n. Nígbà náà ni àwọn ọmọbìnrin Selofehadi, ọmọ Eferi, ọmọ Gileadi, ọmọ Makiri, ọmọ Manase ti ìdílé Manase, ọmọ Josefu wá. Wọ́n yìí sì ni orúkọ àwọn ọmọbìnrin rẹ̀, Mala, Noa, àti Ogla, àti Milka, àti Tasa. Wọ́n sì dúró níwájú Mose àti níwájú Eliasari Alufa. Àti níwájú àwọn olórí àti gbogbo ìjọ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ wípé bàbá wa kú ní aginjù, òun kò sì sí nínú ẹgbẹ́ àwọn tí ó kó ara wọn jọ pọ̀ sí Olúwa nínú ẹgbẹ́ Kora, ṣùgbọ́n ó kú nínú ẹ̀ṣẹ̀ ara rẹ̀, kò sì ní ọmọkùnrin. Bí a ṣe tí orúkọ bàbá wa yóò fi parẹ́ kúrò nínú ìdílé rẹ̀ nítorí tí kò ní ọmọkùnrin. Fún wa ní ilẹ̀ ìní láàrin àwọn arákùnrin bàbá wa, Mose sì mú ọ̀ràn wọn wá síwájú Olúwa. Olúwa sì sọ fún Mose pé àwọn ọmọbìnrin Selofehadi sọ rere ní tòótọ́, fún wọn ní ilẹ̀ ìní kan láàrin àwọn arákùnrin bàbá wọn, kí ìwọ kí o sì ṣe kí ilẹ̀ ìní bàbá wọn kí ó kọjá sọ́dọ̀ wọn, kí ìwọ kí o sì sọ fún àwọn ọmọ Israẹli pé bí ọkùnrin kan bá kú tí kò sì ní ọmọkùnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó ṣe kí ilẹ̀ ìní rẹ̀ kí ó kọjá sọ́dọ̀ ọmọbìnrin rẹ̀, bí òun kò bá sì ní ọmọbìnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ ìní rẹ̀ fún àwọn arákùnrin rẹ̀, bí òun kò bá sì ní arákùnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ ìní rẹ̀ fún àwọn arákùnrin bàbá rẹ̀, bí bàbá rẹ̀ kò bá sì ní arákùnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ ìní rẹ̀ fún ìbátan rẹ̀ tí ó súnmọ́ ní ìdílé rẹ̀, ó ní kí ó jogún rẹ̀, yóò sì já sí ìlànà ìdájọ́ fún àwọn ọmọ Israẹli gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mose. Olúwa sì sọ fún Mose pé mo rí òkè Abarimu yìí lọ, kí o sì wo ilẹ̀ náà tí mo fi fún àwọn ọmọ Israẹli. Nígbà tí ìwọ bá rí i tán, a ó sì kó ìwọ jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ, gẹ́gẹ́ bí a ti kó Aaroni arákùnrin rẹ̀ jọ. Nítorí tí ẹ̀yin ṣọ̀tẹ̀ sí àṣẹ mi ní aginjù Sini ní ìjà ìjọ láti yà mí sí mímọ́ ní ibi omi ìnì níwájú wọn. Wọ̀nyí ni omi Meriba ní Kadeshi ní aginjù Sini. Mose sì sọ fún Olúwa pé jẹ́ kí Olúwa Ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn kí ó yan ọkùnrin kan sórí ìjọ tí yóò máa ṣáájú wọn jáde lọ, tí yóò sì máa ṣáájú wọn wọlé wá, tí yóò sì máa sìn wọ́n lọ, tí yóò sì máa mú wọn bọ̀, kí ìjọ ènìyàn Olúwa kí ó má ṣe dàbí àgùntàn tí kò ní olùṣọ́. Olúwa sì sọ fún Mose pé ìwọ mú Joshua ọmọ Nuni, ọkùnrin nínú ẹni tí ẹ̀mí wà, kí o sì fi ọwọ́ rẹ lé e lórí, kí o sì mú un dúró níwájú Eliasari Alufa àti níwájú gbogbo ìjọ, kí o sì fi àṣẹ fún ní ojú wọn, kí ìwọ kí o sì fi nínú ọlá rẹ sí i lára, kí gbogbo ìjọ àwọn ọmọ Israẹli kí ó lè gbà á gbọ́, kí òun sì dúró níwájú Eliasari Alufa, ẹni tí yóò béèrè fún nípa ìdájọ́ Urimu níwájú Olúwa. Nípa ọ̀rọ̀ rẹ̀ ni kí wọn kí ó jáde lọ, àti nípa ọ̀rọ̀ rẹ̀ ni kí wọn kí ó wọlé, àti òun àti gbogbo àwọn ọmọ Israẹli pẹ̀lú rẹ̀ àní gbogbo ìjọ. Mose sì ṣe bí Olúwa ti pàṣẹ fún un, ó sì mú Joshua, ó sì mú un dúró níwájú Eliasari Alufa àti níwájú gbogbo ìjọ, ó sì fi ọwọ́ rẹ̀ lé e lórí, ó sì fi àṣẹ fún un bí Olúwa ti wí láti ọwọ́ Mose.
2: Númerì,
0: orí ìkejìdínlọ́gbọ̀n. Olúwa sì sọ fún Mose pé fi àṣẹ fún àwọn ọmọ Israẹli kí o sì wí fún wọn pé ọrẹ ẹbọ mi àti àkàrà mi fún ẹbọ mi tí a fi iná ṣe fún oorun dídùn sí mi ni kí ẹ̀yin máa kíyèsí láti mú fún mi wá ní àkókò wọn. Kí ìwọ kí o sì wí fún wọn pé èyí ni ẹbọ tí a fi iná ṣe tí ẹ̀yin ó máa mú wá fún Olúwa, akọ ọ̀dọ́ àgùntàn méjì ọlọ́dún kan aláìlábùkù ní ojoojúmọ́ fún ẹbọ sísun ìgbà gbogbo. Ọ̀dọ́ àgùntàn kan ni kí ìwọ kí o fi rúbọ ní òwúrọ̀, àti ọ̀dọ́ àgùntàn kejì ni kí ìwọ kí o fi rúbọ ní àṣálẹ́, àti ìdámẹ́wàá òṣùwọ̀n éfà ìyẹ̀fun fún ẹbọ ohun jíjẹ tí a fi ìdámẹ́rin òṣùwọ̀n kíní òróró gígùn pò. Ẹbọ sísun ìgbà gbogbo ni tí a ti lànà sílẹ̀ ní òkè Sinai fún oorun dídùn, ẹbọ tí a fi iná ṣe sí Olúwa, àti ẹbọ omi mu rẹ̀ kí ó jẹ́ ìdámẹ́rin òṣùwọ̀n kíní fún ọ̀dọ́ àgùntàn kan. Ní ibi mímọ́ ni kí ìwọ da ọtí líle nì sílẹ̀ fún Olúwa fún ẹbọ ohun mímu. Ọ̀dọ́ àgùntàn kejì ni kí ìwọ kí o fi rúbọ ní àṣálẹ́ bí ẹbọ ohun jíjẹ ti òwúrọ̀, àti bí ẹbọ ohun mímu rẹ̀ ni kí ìwọ kí o ṣe ẹbọ tí a fi iná ṣe òórùn dídùn sí Olúwa. Àti ní ọjọ́ ìsinmi, akọ ọ̀dọ́ àgùntàn méjì ọlọ́dún kan aláìlábùkù àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n ìyẹ̀fun fún ẹbọ ohun jíjẹ tí a fi òróró pò àti ẹbọ ohun mímu rẹ̀. Èyí ni ẹbọ sísun ọjọ́jọ́ ìsinmi pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun mímu rẹ̀. Àti ní ìbẹ̀rẹ̀ oṣù yín kí ẹ̀yin kí ó rú ẹbọ sísun kan sí Olúwa, ẹgbọrọ akọ màálù méjì àti àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan aláìlábùkù àti ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún akọ màálù kan fún ẹbọ ohun jíjẹ àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún àgbò kan fún ẹbọ ohun jíjẹ àti ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún ọ̀dọ́ àgùntàn kan fún ẹbọ ohun jíjẹ fún ẹbọ sísun òórùn dídùn ẹbọ tí a fi iná ṣe sí Olúwa. Kí ẹbọ ohun mímu wọn kí ó jẹ́ àbò òṣùwọ̀n kínì ti ọtí wáìnì fún akọ màálù kan àti ìdámẹ́ta òṣùwọ̀n kínì fún àgbò kan àti ìdámẹ́rin òṣùwọ̀n kínì fún ọ̀dọ́ àgùntàn kan. Èyí ni ẹbọ sísun oṣooṣù ní gbogbo oṣù ọdún. A ó sì fi òbú kọ̀ọ̀kan rú ẹbọ ẹ̀ṣẹ̀ sí Olúwa pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun mímu rẹ̀ àti ní ọjọ́ 14 oṣù kínní ní ìrékọjá Olúwa. Àti ní ọjọ́ 15 oṣù náà yìí ni àjọ. Ní ijọ́ méje ni kí a fi jẹ àkàrà aláìwú. Ní ọjọ́ kínní kí àpéjọ mímọ́ kí ó wà. Ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára kan, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó rú ẹbọ kan kí a fi iná ṣe ẹbọ sísun sí Olúwa. Ẹgbọrọ akọ màálù méjì àti àgbò kan àti akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan kí wọn kí ó jẹ́ aláìlábùkù fún yín. Ẹbọ ohun jíjẹ wọn ìyẹ̀fun tí a fi òróró pò. Ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n ni kí ẹ̀yin kí ó mú wá fún akọ màálù kan àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n fún àgbò náà. Àti ìdámẹ́wàá òṣùwọ̀n ni kí ìwọ kí o mú wá fún ọ̀dọ́ àgùntàn kan fún gbogbo ọ̀dọ́ àgùntàn méjèèje. Àti òbú kọ̀ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ láti ṣètùtù fún yín kí ẹ̀yin kí ó mú wọ̀nyí wá pẹ̀lú ẹbọ sísun òwúrọ̀ tí í ṣe ti ẹbọ sísun ìgbà gbogbo. Báyìí ni kí ẹ̀yin rúbọ ní ọjọ́ jálẹ̀ ní ijọ́ méje oúnjẹ ẹbọ tí a fi iná ṣe ti òórùn dídùn sí Olúwa kí á rú pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun mímu rẹ̀. Àti ní ijọ́ keje kí ẹ̀yin kí ó ní àpéjọ mímọ́. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan ní ọjọ́ àkọ́so pẹ̀lú nígbà tí ẹ̀yin bá mú ẹbọ ohun jíjẹ tuntun wá fún Olúwa lẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀yin wọn nì kí ẹ̀yin kí ó ní àpéjọ mímọ́. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan ṣùgbọ́n kí ẹ̀yin kí ó fi ẹgbọrọ akọ màálù méjì, àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan rú ẹbọ sísun fún òórùn dídùn sí Olúwa àti ẹbọ ohun jíjẹ wọn ìyẹ̀fun tí a fi òróró pò. Ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n fún akọ màálù kan àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n fún àgbò kan àti ìdámẹ́wàá òṣùwọ̀n fún ọ̀dọ́ àgùntàn kan bẹ́ẹ̀ ni fún ọ̀dọ́ àgùntàn méjèèje àti òbú kọ̀ọ̀kan láti ṣètùtù fún yín kí ẹ̀yin kí ó rú wọn pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun jíjẹ rẹ̀ kí wọn kí ó jẹ́ aláìlábùkù fún yín àti ẹbọ ohun mímu wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Mary, orí ìkọkàndínlọ́gbọ̀n. Àti ní oṣù keje ní ọjọ́ kìíní oṣù náà, kí ẹ̀yin kí ó ní àpéjọ mímọ́. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan. Ọjọ́ ìfúnpè ní fún yín. Kí ẹ̀yin kí ó sì fi ẹgbọrọ akọ màálù kan, àgbò kan àti akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan aláìlábùkù rú ẹbọ sísun fún òórùn dídùn sí Olúwa àti ẹbọ ohun jíjẹ wọn ìyẹ̀fun tí a fi òróró pò. Ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n fún akọ màálù kan àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n fún àgbò kan àti ìdámẹ́wàá òṣùwọ̀n fún ọ̀dọ́ àgùntàn kan bẹ́ẹ̀ ni fún ọ̀dọ́ àgùntàn méjèèje àti òbú kọ̀ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ láti ṣètùtù fún yín pẹ̀lú ẹbọ sísun oṣù àti ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu wọn gẹ́gẹ́ bí ìlànà wọn fún òórùn dídùn ẹbọ tí a fi iná ṣe sí Olúwa. Kí ẹ̀yin kí ó sì ní àpéjọ mímọ́ ní ijọ́ 10 oṣù keje náà yìí. Kí ẹ̀yin kí ó sì fún ọkàn yín lójú. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan ṣùgbọ́n kí ẹ̀yin kí ó rú ẹbọ sísun sí Olúwa fún òórùn dídùn ẹgbọrọ akọ màálù kan, àgbò kan àti akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan kí wọn kí ó sì jẹ́ aláìlábùkù fún yín àti ẹbọ ohun jíjẹ wọn ìyẹ̀fun tí a fi òróró pò. Ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n fún akọ màálù kan àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n fún àgbò kan àti ìdámẹ́wàá òṣùwọ̀n fún ọ̀dọ́ àgùntàn kan bẹ́ẹ̀ ni fún ọ̀dọ́ àgùntàn méjèèje. Òbú kọ̀ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹbọ ẹ̀ṣẹ̀ fún ètùtù àti ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu wọn. ati ni ijo kedogun osu keje ki eyin ki o ni apejo mimo eyin ko gbodo se ise agbara kan ki eyin ki o si se ajo fun oluwa ni ijo meje ki eyin ki o si ru ebo sisun kan ebo ti a fi ina se ti orun didun si oluwa egboro ako malu metala agbo meji ati ako odo agutan merinla olodun kan ki won ki o je alai labuku ati ebo ohun jije won iyefun ti a fi ororo po ida mewa meta osuwon fun ako malu kan bẹẹni fun akọ malu metetala ida mewa meji osuwon fun agbo kan bẹẹni fun agbo mejeje ati ida mewa osuwon fun odo agutan kan bẹẹni fun odo agutan merinla ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ebo ohun jije re ati ebo ohun mimu re ati ni ijo keji ni ki eyin ki o fi egboro akọ malu mejila agbo meji odo agutan merinla olodun kan alailabuku rubo ati ebo ohun jije won ati ebo ohun mimu won fun akọ malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana naa ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ati ebo ohun jije re ati ebo ohun mimu won ati ni ijo keta akọ malu mokanla agbo meji akọ odo agutan merinla olodun kan alailabuku ati ebo ohun jije won ati ebo ohun mimu won fun akọ malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana naa ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ati ebo ohun jije re ati ebo ohun mimu re ati ni ijo kerin akọ malu mewa agbo meji ati odo agutan merinla olodun kan alailabuku ebo ohun jije won ati ebo ohun mimu won fun akọ malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana naa ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ebo ohun jije re ati ebo ohun mimu re ati ni ijo karun akọ malu mesan agbo meji ati akọ odo agutan merinla olodun kan alailabuku ati ebo ohun jije won ati ebo ohun mimu won fun akọ malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana naa ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ati ebo ohun jije re ati ebo ohun mimu re ati ni ijo kefa akọ malu mejo agbo meji ati akọ odo agutan merinla olodun kan alailabuku ati ebo ohun jije won ati ebo ohun mimu won fun akọ malu fun agbo ati fun odo agutan ti o je bi iye won gege bi ilana naa ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ebo ohun jije re ati ebo ohun mimu re ati ni ijo keje akọ malu meje agbo meji ati akọ odo agutan merinla olodun kan alailabuku ati ebo ohun jije won ati ebo ohun mimu won fun akọ malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana naa ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ebo ohun jije re ati ebo ohun mimu re ni ijo kejo ki eyin ki o ni ajo ti o ni ironu eyin ko gbodo se ise agbara kan sugbon ki eyin ki o ru ebo sisun ebo ti a fi ina se ti orun didun si oluwa akọ malu kan agbo kan akọ odo agutan meje olodun kan alailabuku ati ebo ohun jije won ati ebo ohun mimu won fun akọ malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana naa ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ati ebo ohun jije re ati ebo ohun mimu re ebo wonyi ni ki eyin ki o ru si oluwa ni ajo yin pelu eje yin ati ebo ore atinuwa yin fun ebo sisun yin ati fun ebo ohun jije yin ati fun ebo ohun mimu yin ati fun ebo alaafia yin mose si so fun awon omo israeli gege bi gbogbo eyi ti oluwa ti fi ase lile fun mose
2: numeri
0: ori ogbon mose si so fun awon olori awon eya awon omo israeli wipe eyi ni ohun ti oluwa pa lase bi okunrin kan ba je eje fun oluwa tabi ti o ba bura lati fi de ara re ni ide ki ohun ki o ma se ba oro re je ki ohun ki o se gege bi gbogbo eyi ti o ti enu re jade bi obinrin kan pelu ba si je eje fun oluwa ti o si de ara re ni ide ni ile baba re ni igba iwe re ti baba re si gbo eje re ati ide re ti o fi de ara re ti baba re ba si pa enu re mo si nje ki gbogbo eje re ki o duro ati gbogbo ede ti o fi de ara re yo si duro sugbon bi baba re ba ko fun ni ojo na ti o gbo ko si okan ninu eje re tabi ninu ide ti o fi de ara re ti yo duro oluwa yo si dariji nitori ti baba re ko fun bi o ba si kuku ni oko nigba ti o je eje tabi ti o soro kan lati enu re jade ninu eyi ti o fi de ara re ni ide ti oko re si gbo ti o si pa enu re mo si ni ojo na ti o gbo nje eje re yo duro ide ti o fi di ara re yo si duro sugbon bi oko re ba ko fun ni ojo na ti o gbo nje ohun mu eje re ti o je ati ohun ti o ti enu re jade e ti o fi di ara re dasan oluwa yo si dariji sugbon gbogbo eje opo ati ti obirin ti a ko sile ti won fi di ara won yo wa lorun re bi o ba si jeje ni ile oko re tabi ti o si fi ibura de ara re ni ide ti oko re si gbo ti o si pa enu re mo si ti ko si ko fun nje gbogbo eje re ni yo duro ati gbogbo ide ti o fi di ara re yo si duro sugbon bi oko re ba so won dasan patapata ni ojo na ti o gbo nje ohunkohun ti o ti enu re jade nipase eje re tabi nipase ide okan re ki yo duro oko re ti so won dasan oluwa yo si dariji gbogbo eje ati ibura ide lati fi pon ara loju oko re ni o le mu duro o si le so dasan sugbon bi oko re ba pa enu re mo si patapata lati ojo de ojo nje o fi mu gbogbo eje re duro tabi gbogbo ide re ti nbe lara re o mu won duro nitori ti o pa enu re mo si ni ojo na ti o gbo sugbon bi o ba so won dasan leyin igba ti o gbo nje orin yo ru ese obirin na wonyi ni ilana ti oluwa pa lase fun mose laarin okunrin ati aya re laarin baba ati omobirin re ti se ewe ninu ile baba re.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba wa, Baba Jesu Christi Oluwa wa. Adupe wupe o tun win ninu anu ile kan si lati ko ajopo sodo ara yin lati ba wa soro gege bi baba si omo. Lati je ki a mo wipe sibe eje olooto, sibe eje alaanu, sibe ileri yin ati ife yin ko ye pada. Sibe edun okan yin olukuluko wa ko ye pada. Ati wipe bi o ti le je wipe gbogbo nkan layika lo dabi eni wipe orirudurudu gbogbo nkan layika ninu aye ti a wa yi lo dabi eni wipe odorikodo sibe eran wa leti wipe o ye ki a gbekele yin o ye ki a faramo yin o si ye ki a ni igbagbo ninu yin a nbe yin loni wipe okan wa oju wa emi wa yo simi le yin yo gbekele yin yo gbekele gbogbo awon ileri ti e ti se fun wa an be yin wo pe awon igbekele miran ti o sese ki enikeni ninu wa ki o ti ni nipa ti ara e o fa won ti o e o mo kuro ni igbesi aye wa loruko Jesu an be yin wo pe ki emi yin atoke wa ki o farahan ki o je ki igbekele wa ki o wa ninu yin lati sinsin lo ati titi dopin adupe pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa. Loni mo fe soro lori ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele eniyan awon eniyan ninu aye yi ko le sala igbekele ohun kan tabi enikan lati igba ti eniyan ti subu ninu ogba Edeni ni ati fa okan eniyan kuro lodo Olorun ti o fi je wipe opolopo ni ki sese fun lati gbekele Olorun o si daju wipe okan ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele Olorun o daju wipe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa papa tabi awon orisa o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye Olorun ti ko si ninu ore ofe Olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wipe bi o ti le je wipe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ẹsẹ keje. Orin Dáfídì orí ogún ẹsẹ keje. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Níhìn-ín ni onísàmù yìí ti ń jẹ́ kí ó yé wa wípé àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Nígbà tí onísàmù ń sọ àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin, ó ń sọ nípa ìgbé ayé tí a wà wípé ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí, a bí sínú ìwàyà ìjà, a bí sí ojú ogun. Wípé àwọn ẹlòmíràn láti jagun, láti ṣẹ́gun, wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n ń lò ní ìgbà ogun. Ṣùgbọ́n onísàmù bí ó ti ń sọ wípé àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ka Bíbélì wípé bí onísàmù ti ń sọ èyí, ó ní láti rántí ìtàn àwọn ọmọ Ísíráẹlì. Kí ni ó ṣekú pa àwọn ará Íjíptì? Ìgbẹ́kẹ̀lé wọn nínú kẹ̀kẹ́, ìgbẹ́kẹ̀lé wọn nínú ẹṣin. Nígbà tí wọ́n ti rí agbára Ọlọ́run, nígbà tí wọ́n ti rí títóbi Ọlọ́run, nígbà tí wọ́n ti rí gíga jùlọ Ọlọ́run wípé ó ga ju ẹṣin, ó ga ju kẹ̀kẹ́, ó ga ju odò omi nílé tí wọ́n gbẹ́kẹ̀lé, ó ga ju àwọn òrìṣà wọn, ó ga ju àwọn pidánpidán alálùpà ìdá wọn. Síbẹ̀síbẹ̀, ó ṣòro fún ọkàn àwọn ará Íjíptì láti kúrò nínú ìgbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ẹṣin ṣe rántí. Bí àwọn ọmọ Ísíráẹlì bí wọ́n ti jáde, tí wọ́n bọ́ nínú oko ẹrú àtọdúnmọ́dún, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Íjíptì wọ̀nyí ni wọ́n tún lépa wọn. Kí ni ìgbẹ́kẹ̀lé wọn? Ìgbẹ́kẹ̀lé wọn ni wípé àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n jáde kúrò ní oko ẹrú, kúrò ní Íjíptì, wọn ò ní kẹ̀kẹ́, wọn ò ní ẹṣin, wọn ò ní idà, wọn ò ní ohunkóhun. Nítorí bẹ́ẹ̀, àwọn rò wípé àwọn ó ṣẹ́gun àwọn ọmọ Ísíráẹlì, nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe sátẹ̀lé wọn. Ṣùgbọ́n ó ní àwa ó gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Ọlọ́run wa. Kí ni Mósè ní láti jà fún àwọn ọmọ Ísíráẹlì? Orúkọ Olúwa Ọlọ́run ni, ó ní orúkọ Jehovah lẹ́nu. Bí ó ti ké pe Olúwa, bẹ́ẹ̀ ni Olúwa sọ fún ohun tí yóò ṣe ní òkun pupa lópin sí méjì. Àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ibẹ̀ ni wọ́n ṣubú sí, ibẹ̀ ni gbogbo wọn parun sí, tí wọ́n sì lọ sí ọ̀run àpáàdì láìròtẹ́lẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó dáni lójú wípé olórin Dáfídì yìí, ó ní láti máa rántí Gòláyàtì, ó ní láti rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n kọjú ìjà ogun sí àwọn ará Fílístínì, ni Gòláyàtì gẹ́gẹ́ bí ẹnìkan ló jáde. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú kẹ̀kẹ́ àti ẹṣin, ó wà nínú ohun ìjà èyí tí àwọn ti ṣe pẹ̀lú ọgbọ́n ènìyàn. Ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé Dáfídì ó wà ní orúkọ Olúwa. Èyí ni ó fi ń sọ fún wa wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin, àwọn ẹlòmíràn yìí wọ́n jẹ́ àwọn aláìlọ́lọ́run, wọ́n jẹ́ àwọn kèfèrí, àwọn tí kò mọ Ọlọ́run aláàyè, àwọn tí òtítọ́ Bíbélì, àwọn tí ìmọ́lẹ̀ ìhìnrere kò tí ìmọ́lẹ̀ fún, àwọn yìí ni wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n sì gbẹ́kẹ̀lé ẹṣin. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú ayé tí a wà yìí, kì í ṣe àwọn tí kò ti kà Bíbélì rí nìkan ṣoṣo, kì í ṣe àwọn tí kì í lọ sílé ìsìn nìkan ṣoṣo ni ó ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ni ó ń gbẹ́kẹ̀lé ẹṣin. Mo sọ fún ọ tẹ́lẹ̀ wípé bí a bá ti bí ẹnì kọ̀ọ̀kan sínú ayé, àbí sójú ogun, àbí sójú ìwàyà ìjà, nítorí wípé èṣù láti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ẹ̀ṣẹ̀ àti àwọn ẹran ara wọn ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ayé tí a wà pẹ̀lú ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun. Èyí ni Jésù sọ fún wa wípé nínú ayé o, ẹ ó rí ìpọ́njú, ẹ ó rí inúnibíni, ẹ ó rí ìjà, ó ní ṣùgbọ́n ẹ tújúká, nítorí èmi ti ṣẹ́gun ayé. Ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi lọ sí ilé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn ń sin Ọlọ́run nínú ìwàyà ìjà nínú ayé yìí, nínú ogun ayé yìí, nínú ìṣòro ayé yìí, nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún, nínú rúkọ ìrúdò tí ó wà nínú ayé, ìgbẹ́kẹ̀lé wọn kì í ṣe nínú Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà ti ara, igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oroko olowa olorun wa je ki awo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo Egypt je ki awo go lati ti mo menu ba lekan ninu Samuel kini ori keta dilogun Samuel kini ori keta dilogun wo lati ese ikokan le logoji Philistine na simbo o si somo Davidi ati okunrin ti o ru awa re sin nbo ni waju re nigba ti Philistine na si wo ti o si ri Davidi o shata re eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun Davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Philistine na pe iwo mu ida ati oko ati awa tomiwa sugbon emi to wa le oruko oluwa awon omo ogun olorun ogun israeli ti iwo ti gan seranti wepe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni golati se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan Davidi o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ki a wo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo je ki a wo Isaiah ori keje dini ogbon ki a wo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wipe awa ti ba iku damajemu a si ti ba ipo oku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wipe opolopo eyi ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi iye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won o ni farapa won agbekele awon ohun asan won fi rose igbekele won oni o nso ni hin we pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu we pe won ti fi akoko si igba ti awon le ko we pe won lati pe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon ni lati yin ton nitori pe awon mo we pe ko ti si iku loju won nisinsin yi won ro we pe maje mu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo okumule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa wi pe awon won yi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo kolu eni kokan wi pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fu o ni o fi se abo re o ni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe o ni abo labe iro ni eni be ni o fi ara pamo si o ni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo lemi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe oun ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poada bi enikeni ba ro we pe oun ni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye noa bi noa bi o tin kan oko igbala be ni o so fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogun ori won won so wi pe ojo ti ro ri awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wi pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile wi pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o seese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso wi pe bakan na ni bi enikeni ba ro pe o ni abo ike kan bi enikeni ba ro pe o ni ibi isasi kan bi enikeni ba ro pe o ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kikuwo won ma gbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba n fe ran lowo bi a ba n fe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan wonyi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won si gbekele won yi won olorun won ni gbala won je awon ti o le gbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya n wa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba sale nbi kan oni oga kan nibi kan wo pe eni e ki ba ti nitori wo pe o ti je osilu tele tele o je olowo o je gbajumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lo olorun e lagbaja ton gbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon so won kuro nipa gbegbekele awon eniyan awon eniyan tori je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile e ni olorun fin kilo fun awe pe ki agbekele ohun ke ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti seranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fo olorun we pe adupe we pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je we pe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so we pe awon aye loko ti wa won so we pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti an se sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan won yi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti won kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wi pe won ni wahala die ninu ebi tabi o sese ko je wi pe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wi pe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni laanu wi pe won atun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin si esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo kini se ti won ma so kale lo fun Egypt fun iran lowo nitori e ti won ni won gbekele esin ti won gbeye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan lo ku o si dun won re koja won si n fe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ku Olorun apadi se eyi ni mu kuro we pe oni ku mo ni o ye ki a mo we pe bi nkan be ba sele awa ti a je omo Olorun a ke tun pada lo si Egypt lati so we pe a tun wa nkan kan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se Olorun awon elomiran won ki mo we pe eni ti o ba ti gbe ara kiku yiwo we pe eniyan lasan ni won ma gbekele eni Olorun fi so fun awon Israel we pe eniyan lasan eniyan eleran ara ni awon ara Egypt elomiran boyo tin wa se ilesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti n gbadura o je eni ti o fi ara fun isin Olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise naa oyinbo wa n so fun wipe bi o ba se daadara bi o ba jafafa bi o ba se ohun gbogbo ti ohun fe ohun a mu lo si ilu oyinbo ohun a mu lo si America ohun a si je ki owo po lowo e ohun a je ko ra awon nkan monamona a lo si Japan a lo si tibi a lo si tohun bi a ba ti n se awon ipinnu wonyi fun iru eni bee ti a ti n fun ni ileri okan re a maa bale a maa so wipe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo tin gbadura tele tele gba ti mi o leyan mo tin gbadura tele tele gba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta ngbekele eniyan to gbe ara kiku woni ara america ti a ngbekele eniyan to gbe ara kiku woni baba asale to feyinti eniyan to gbe ara kiku woni won ki se olorun nitori eniyan li awon ara egypt ki se olorun eran li awon esin won won ki se emi oluwa yo si na owo re ki eni tin ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo olorun ti o je wi pe eniyan la nsare to leyin o ni oluwa yo si na owo re ki awon tin ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni tin ran eni ti aran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idajo olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi nrubo won ro we pe nitori wi pe awon nrubo pelu eran pelu adiye ki a kun ko so wi pe nitori won se sara nitori be won ro we pe awon ni igbala we pe bi oju ba pa bi iku ba pa oju won de wi pe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan sosho bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ko ese ara aye lo je wepe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a si mi le olorun patapata ki se pe ki a si mi le olorun ni owo kan ki a tun si mi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke nigba kan na o so wi pe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won o ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ohun ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be le eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni a n so fun wa wi pe iru eni be yo faye sile lojiji bi o ba si faye sile ko ni le ri aye gbe lodo olorun kini awon ewu ti o wa ninu wi pe ki a gbekele eniyan die ni a ti so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi ori kerindini aadojo okan erin efa okan erin efa ori kerin dini aadojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti a ri wi pe awon ti o gbekele eniyan ohun ti awon eniyan won yin seleri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa wi pe lowo eni ti ko si iran lowo bi a ba je eni ti o foju sile ti a si wo awon ti o ma n sare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won ori iran lowo ti won fe iran lowo ti won reti won ori gba elomiran afi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wepe won a fun ni nkan bayi won a fun ni nkan ton won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wo pe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eyi ni olorun fi so fun awe pe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si ran lowo ese kerin emi re jade lo o pada si erupo re li ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan wonyi ni yo run ni a gbagbe won ninu Isaiah orikeji Isaiah orikeji ese ikeji lelogun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini alikasi o so fun awe pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wepe isise kan lo nbe laarin enikokan ati iku isise kan lo nbe laarin emi ati iku nitori be ke ma gbekele eniyan olorun ti ki yipo pada olorun ti o je wepe o wa titi lai oni o ye ki a gbekele ninu Jeremiah ni a ri igun olorun lori awon ti won gbekele eniyan awon ti won fi eleran ara se apa won tabi igbekele won Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun lati ese ikarun bayi le Oluwa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa re eni ti okan re si si kuro lodo Oluwa eyi ki se oro Jeremiah o je oro Oluwa eyi ki se oro ni wasu kan o je oro Oluwa oni bayi le Oluwa wi asimo we pe ohun ti Oluwa ba wi aye ati orun won le re koja lo sugbon kikini ninu oro Olorun ki o koja lo lai se oni egbe ni fun eni ti o gbekele eniyan nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wipe o gbekele Olorun o sese ki o ma so lenu wipe o gbekele ileri Olorun sugbon nigba ti wahala ba de nigba ti inu ni bini ba de nigba ti awon ota ba koju oja si o nigba ti o dabi eni pe irumi de si igbesi aye re ni akoko naa ni a ma n fi igbekele wa han eni ti ko ba gbekele Olorun ko mo we pe inu iborisa ni o nwa je kin se alaye ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo Olorun o sese ki a ro we pe eniyan yi o ni owo ohun ti a ro ni we pe owo ti eni yi ni o ju awon ohun ini ti Olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo Olorun o ni igbekele eniyan o ni o fi je iborisa nitori pe iru eniyan be o di orisa fun wa o di Olorun fun wa elomiran ko mo we pe nigba ti a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo Olorun ohun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo Olorun iru eni be a ma sin eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti a gbekele Olorun a ma so wipe a fe lo si ilesin nitori pe eni je ojo ti a nsin Oluwa a fe lo gbadura a fe lo mu awon ibeere okan wa ati awon edun okan wa a fe lo tun won paya niwaju Olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma we pe oun fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebin ba tire bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo olorun o nsin eda ju eleda lo iru eni be igbeke le eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbese aye eni be omobirin ti o je wi pe o gbeke le eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo sibi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe won a ba mi wase lagbaja ti so wi pe won a je ki njoko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko tin ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be e se agbere ati panshaga ko jina siru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wi pe en lo to lo loko sugbon o dabi eni wo pe ibukun olorun opo popo lowo oko e nitori be bi mafia ara eji a mafia ara sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile eboko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so iru eni be di ore abanideṣe paapa nitori ko sese fun eniyan leran ara lati ma fun ni awon nkan to ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa yi ri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun wa we pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi le olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo olowa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le agiju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le agiju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi a ba ti da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni a pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wo pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa npe ki a se ohun ti olorun pe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele olowa ti o si fi olowa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele olowa o gbodo gbekele ise rere tire o gbodo gbekele we pe a ti sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mo nka bibeli o gbodo gbekele wo pe mo nlo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ku fun mi ki se pe baba ati iya won je oludasile ijo kì í ṣe wípé asàmì fún mi ní kékeré kì í ṣe wípé mo ń fún àwọn alágbe lówó kì í ṣe wípé mo ń gbàdúrà mo ń gbà àwẹ̀ kì í ṣe wípé mo máa ń lọ sórí òkè nígbà gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ̀ ní láti wà nínú Calvary nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristì ta sílẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù tí a fi ń wẹ lẹ́sẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ o ní láti gbàdúrà wípé ọlọ́run mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbekele onkon ti mo ti se onkon ti mo nse tabi onkon ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo oni ibukun ni pon iru eni be ti o gbekele oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji

ìkọni ro ìjà tí a pè ọ sí into náà bí o ṣe wá sínú ìjọ tó bá wá sínú ilé ìjọ sí kò sí ẹnikẹ́ni tó yẹ kó bínú kí kó ní ìrònú nínú ìjọ ọ̀rọ̀ ọlọ́run ń lọ lọ́wọ́ à ń jọ́sìn à ń sin ọlọ́run nínú ẹ̀mí àti òtítọ́ a sì ń sí ìwé mímọ́ à ń sí ìwé mímọ́ à ń ka ìwé mímọ́ ẹnìkan ó wá ń bínú ó ní ìrònú irú ọkùnrin wo leléyìí irú obìnrin wo ní pé eléyìí kì í ṣe ìjà tí a pè wá sí láti jà ẹ̀wọ̀ eléyìí wọ́n sọ pé sóò fẹ́ kí a pe iná sọ̀kalẹ̀ kí ó lè ràn wọ́n àní gẹ́gẹ́ bí èlíjà ti ṣe ẹwẹsẹ̀ ìkarùnléláàádọ́ta 55 ṣùgbọ́n jésù yí padà ó sì bá wọn wí ó ní ẹ̀yin kò mọ irú ẹ̀mí tí ń bẹ nínú yín ní ẹsẹ̀ ìkẹrìnlé ní àádọ́ta 56 nítorí ọmọ ènìyàn kò wá láti pa ẹ̀mí ènìyàn run bí kò ṣe láti gbà á là jẹ́ kó yẹ kó yọ ète kristi gbọ́dọ̀ yọ kọ̀ wá láti pa ẹnikẹ́ni run pẹ̀lú ìbànújẹ́ ọkàn tó wúwo mu láti sọ fún yín àwọn èèyàn kan bẹ tí wọ́n ti lé jáde kúrò nínú ìjọ nítorí ọkàn líle wọn sí àwọn kan tí wọ́n jí òṣìṣẹ́ wọ́n fẹ́ mú àwọn ọmọ ìjọ gẹ́gẹ́ bí dúkìá wọn wọ́n fẹ́ sọ àwọn ọmọ ìjọ di dúkìá wọn bí àwọn èèyàn wọ̀nyí tí wọn ò bá dẹ̀ dúró ní ipò tí wọ́n fẹ́ wọ́n sọ pé àwa là ń ṣàkóso ibi tá a wà yìí ṣe nǹkan yìí tẹ̀yìn bá wá sọ pé ọmọ ọlọ́run ni mí nídàálójú láti lọ bẹ́ẹ̀ sí ní kí n lọ yẹn wọ́n wá mọ ni wọ́n lára wọ́n mọ dojú ìjà kọ wọ́n wọ́n ń ja ìjà ìjọ bí ìwọ òṣèlú nínú ìjọ nítorí ipò àti nígbà tí àwọn èèyàn yẹn tó bá wá sùn wọn wá sá lọ kàkà kan máa mú kún ìjọ pọ̀ sí wọ́n lé àwọn èèyàn kúrò nínú ìjọ nítorí irú òye irú ìjà tó dòpò ńjà òǹjà fara rẹ ní ọjà fún olúwa àwọn matthew orí kẹrìndínlọ́gbọ̀n 26 matthew orí ìkẹni ó dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkọkàndínláàádọ́ta 26:49 lójú kan náà ó wá sọ́dọ̀ jésù ìyẹn ni judas iscariot ọkùnrin yẹn ó sì wí pé àlàáfíà olùkọ́ni ó sì fi ẹnu kò ní ẹnu ní ẹsẹ̀ àádọ́ta jésù sì wí fún un pé ọ̀rẹ́ nítorí kí ni ìwọ fi wá nígbà náà ni wọ́n wá wọ́n sì gbé ọwọ́ lé jésù wọ́n sì mú ẹsẹ̀ kọkànléláàádọ́ta 51 sì wò ó ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ yẹn pétérù nìyí ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú jésù na ọwọ́ rẹ̀ ó sì fa ìdá rẹ̀ yọ ó sì sá ọ̀kan tí í ṣe ọmọ ọ̀dọ́ olórí àlùfáà ó sì gé ní etí sọnù pétérù nìyí ẹnikẹ́ ènìyàn lè jẹ́ àpòstélì ènìyàn lè jẹ́ alákòóso alábòjútó èèyàn lè wà ní ipò kọ́mọ̀rò nípa tara pé wọ́n wà á mú jésù kìí ṣe ní ojú mi tí mo wà níyì sójú mi kọ́ ni wọ́n fi mọ́ lọ ó sì lè sọ pétérù kìí tiẹ̀ ṣe ipò rẹ̀ apẹja ni kí ló mọ̀ ó fa ìdá rẹ̀ yọ ó sì gé etí ẹ̀mọ̀ kìí ṣe etí yẹn gangan lọ́ fẹ́ gé àfàìgbà kò lo ìdá yẹn ṣùgbọ́n ó gé etí yẹn ó gé etí ọ̀tún rẹ̀ ronú ọkùnrin tó dojú kọ ẹ́ etí ó sì ni ó yẹ kó wà ní ọwọ́ ọ̀tún báwo ni ìdá ṣe wá débi etí ọ̀tún rẹ̀ kókó náà ni pé ọlọ́run kò fún ní ìmọ̀ àti ojú inú àti orí ọ̀fẹ́ láti ṣe tó fẹ́ ṣe eléyìí kìí ṣe ètò ọlọ́run ó sì lè rí jésù sì bẹ̀rẹ̀ ó sì mú etí yẹn ẹ wo nǹkan yìí ẹ̀rọ ẹ̀kọ́ ayérayé wo lọ jẹ́ fún pétérù

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí, Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀, tẹ́tí sílẹ̀. Bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dà, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ ti fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ̀yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa, kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹra rẹ wò. Orí wípé Ọlọ́run ti ṣe fún ọ. Ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹra rẹ wò. Iṣẹ́ ìyanu àánú ni. Kì í ṣe wípé bóyá ẹnìkankan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ. Tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídìí. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa náwó sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ, tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fe àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ní kí o yí ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bá a tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dàá, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, a pa wọ́n run, a mú wọn kúrò. Gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fe, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn, ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídìí, ó ní láti ṣídìí. A gbàgbọ́ wípé ẹ ti ṣe é. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlèrọ́kọfẹ́, àìlèráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú o kúrò. Díje ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tún òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá.

aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tó máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké ènìyàn ẹlẹ́ran ara, wọ́n a máa bèrè nípa ìgbàlà, wọ́n a máa bèrè nípa ọ̀run rere, wọ́n a máa bèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run, tàbí àwọn ẹlòmíràn a máa lọ bèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébò tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa bèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn wọn a lọ máa bèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa bèrè lọ́wọ́ ẹni tí kò mọ bíbélì. Àwọn ẹlòmíràn wọn a gbé bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwọ a sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé làmí lóye. Ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń bèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń bèrè wípé Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè bèrè lọ́wọ́ rẹ̀. Ìwọ ni ó mọ àwọn orúkọ tí ó wà nínú ìwé ìyè, ìwọ ni ó mọ ọkàn ẹ̀dá kọ̀ọ̀kan, ìwọ ni ó mọ ibi tí a ti ń bọ̀, ibi tí a wà nísinsìnyí àti ibi tí a ń lọ. Ìwọ ni ó mọ ibi tí ìrìn àjò olúkúlùkù èèyàn nínú ayé yìí, ibi tí ó parí sí. Nítorí bẹ́ẹ̀ sọ fún wa, díẹ̀ ha ni àwọn tí a ó gbàlà? Yẹ kí a wò ó. Ìbéèrè yìí mo sọ wípé ó jẹ́ ìbéèrè tí ó lè da ọkàn ẹni láàmú, nítorí wípé nínú àìmọ̀kan àti àìnísòro wa, a máa ń gbàgbé ohun tí ó ṣe pàtàkì tó báyìí. A máa ń gbàgbé ìgbàlà wa, a máa ń gbàgbé bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ àti ìbínú Ọlọ́run, ìrunú Ọlọ́run, lọ́wọ́ ìjìyà ayérayé. Ohun ayé yìí ó máa ń di wa lójú sí nǹkan ti ọ̀run, ohun ayé yìí ó máa ń di wa létí sí orin ògo látọ̀run wá, ohun ayé yìí ó máa ń jẹ́ kí a dàbí ẹni tí kò lọ́gbọ́n, ẹni tí kò níyè nínú, ẹni tí ó dàbí ẹni wípé ṣe gáfà fún mi láti lo èdè yìí, ẹni tó dàbí ẹni wípé a ń ṣe wèrè láti máa sá ṣìbálá ṣìbolo káàkiri láti lépa àwọn nǹkan tí ó wà nínú ayé. Ó dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sá káàkiri, ni wọ́n ń tẹ̀lé àwọn ohun ayé, ohun tí a ní ṣùgbọ́n tí a ń filẹ̀, ohun tí kò ṣe pàtàkì, ohun tí a mọ̀ wípé lọ́jọ́ kan a ó fi wọ́n sílẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń gba ìjọba Ọlọ́run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Èyí ni ó yẹ kí a fi bèrè wípé Olúwa, díẹ̀ ha ni àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé a ní láti bèrè, a ní láti mọ̀ láti ọ̀dọ̀ Olúwa. Ó yẹ kí a fi àkókò sílẹ̀ kí a ronú nípa ìdáhùn sí àwọn ìbéèrè bẹ́ẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń jálánkátó tó ń ṣògo nínú wípé àwọn jẹ́ ẹlẹ́sìn, tí ó sì jẹ́ wípé bí wọ́n ti jẹ́ ẹlẹ́sìn tó, ọ̀nà ìgbàlà kò yé wọn. Bí a bá wo àwọn tí wọ́n ní orúkọ nínú ìjọ, bí a bá wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti fi orúkọ sílẹ̀ nínú ìwé wípé àwọn jẹ́ tolówa, àwọn jẹ́ ti Jésù, bí a bá wo ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ wípé bí a bá ń ka àwọn tí ń gbà àwẹ̀, bí a bá ń ka àwọn tí ń gbàdúrà, bí a bá ń ka àwọn tó ní bíbélì nínú ilé, yálà lábẹ́ ìrọ̀rí ni tàbí lórí tábìlì, bí a bá ka oyè àwọn tí ó jẹ́ wípé wọ́n ní bíbélì tí wọ́n lè ka díẹ̀díẹ̀ nínú rẹ̀, wọ́n pọ̀ yanturu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n fi bíbélì ṣe ìrọ̀rí, ṣùgbọ́n wọn kò ní ìgbàlà, wọn kò mọ ọ̀nà ìgbàlà. Bí a bá ka ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé omi lọ sí àwọn ilé ìsìn kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ omi àdúrà, bí a bá ka ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé bí wàhálà díẹ̀ bá ti dé, wọn a máa ka sáàmù, wọ́n pọ̀ yanturu. Bí a bá rò wípé gbogbo ẹni tí ń ka sáàmù ló ń lọ síjọba ọ̀run, bí a bá rò wípé gbogbo ẹni tí ń momi àdúrà ló ń lọ síjọba ọ̀run,
bi a ba ro wi pe gbogbo eni tin ka bibeli lo nlo si joba run bi a ba ro wi pe gbogbo eni tin se ise isin lo nlo si joba run bi a ba ro wi pe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba run o je wi pe awa paapa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wi pe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wi pe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wi pe won ti fi igbesi aye won ati on gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wi pe ona igbala won ko mo ti o je wi pe igbala to to pe ke a bo lowo ese won ko ni melo melo ni awon tin gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju olorun ki a ro wi pe olusin ni to to ni be a ba ba lori do bale ti o ba olorun wewe ti o ba olorun soro ti o ba olorun rojo wi pe olorun ah ah ki lo se bayi bayi be a ba gba adura lenu elomiran a ro wi pe oni gba keji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa papa ki a wa si ijo ti o ni ironu eyi ni o eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wi pe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo n so ni wi pe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wi pe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati darapo pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a be lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba olorun rin je ki a duro nibe nihi ni a ri lati ese ikini aso fun wa wipe awon eniyan be si ni re lori ile e je wipe won po lori ile e je wipe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wipe a bi awon omo birin fun won lati igba yi ni awon eniyan a ri wipe won gbagbe oruko Oluwa a ri wipe won gbagbe ase Oluwa a ri wipe won gbagbe ilana ti Olorun ti la sile wipe ki a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wipe iwa buburu dido iwa buburu po ninu aye
Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je kin se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye oni lati ri be nigbati okunrin ba nsarele awon obinrin nigbati okunrin meji meta ba nja lori omi dankan nigbati obinrin meta merin ba ndu okunrin kan na iwa buburu ni lati wa nigbati o ba ri wi pe afẹ nigbati o ba di wi pe afẹ se tinu eni nigbati o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu o kan aya eda ninu eni kokan a ri wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu ni waju Oluwa inu Oluwa si baje wipe eniyan ri bi o ti ri ati wipe awon eniyan ti o ro wipe won agbe igbesi aye ti o mu inu ohun dun nitori wipe ohun ti da won won ko se be won gbe igbesi aye ti ko te Olorun lorun igba yi gan ni awa daroko Noah o se ni laanu wipe gege bi Olorun ti ni ife to o se ni laanu wipe gege bi Olorun ti fe ma bukun awon eniyan to wipe ki se pupo ni o more ki se pupo ni o fe sin Olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a o ri wipe akere niye e ha se wipe awon eniyan ko mo wipe a npe jopo nihi iha se wipe won ko gbo ede enu wa kaaro ojire iha se wipe yoruba ti an so lenu wipe won ko gbo won gbo ede gbogbo wa ni sugbon ohun ti o wa nibe ni wipe okan won jina si Olorun o se se ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwasu iseju mewa iwasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won feserale ti won so wipe eyi ni na to atunbo lose to nbo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi pe ni akoko ti Noah yi wipe Noah nikan soso pelu iyawo re ati omokunrin re meta ati awon iyawo re meta awon wonyi ni o gboran awon wonyi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni o ri oju rere lati odo Olorun awon wonyi ni won gbe igbesi aye iwon tun won si Jesu si so fun wa o ni gege bi o ti ri ni akoko Noah o ni be na ni yo ri nigba dide omo eniyan wi pe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko si mo titi iku omi fide oni be gege ni yo ri nigba wiwa omo eniyan e je wi pe nigba ti o je die ni o ni igbala ni akoko na nigba ti o je wi pe die ni o ri oju Olorun ni akoko na wi pe ni igba wiwa Jesu Kristi igba ipada bo re lekeji wi pe die pelu ni o ri die ni awon ti a o gbala Oluwa die hali awon ti a o gbala o ni anfi dahun re han wa ninu bibeli yi je ke a wo Peteru kini ori keta ese ogun Peteru kini ori keta ese ogun awon ti o se alaigboran nigba kan nigba ti suru Olorun duro pe ni saa kan le ojo Noah nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba okan die la nipa omi eyi ni eni mejo wo bi awon eniyan ti po to ni igba na sugbon eni mejo ni agbala won kere niye awon won yi ni o fiye si oro Olorun
ari eko die eko ninu awon ti an ka yi awon eko wo ni a le ri ko ikini ari wi pe awon elomiran won ma so wi pe ona hin rere ona igbala o ti leju pe o dabi eni wi pe ijo ti wa nikan ni agba gbogbo bibeli ni ekun rere o dabi eni wi pe ijo wa nikan ni a tin fi bibeli sakoso ohun gbogbo a n fi bibeli sakoso bi a o ti jeun bi a o ti woso bi a o ti gbe yawo bi a o ti gbe awon ebi wa bi a o ti gbe iseto ebi wa kale wi pe a n fi bibeli sakoso gbogbo re ise ti a o se ibi ti a ti le sise iru owo ti a le da owo le ati iru ohun ti a le se a n fi bibeli sakoso gbogbo re awon eniyan ma n so wi pe ah bi o ba je awa nikan ni a fe lo si ijoba orun ti agba bibeli gege bi oro olorun ni ekun rere o dabi eni pe die ni a le gbala be lori ni akoko ti noa awon eniyan mejo ninu awon ogoro eniyan ti won wa le aye ni igba na awon eniyan mejo die le agbala je ki a wo ti akoko noa ninu peteru keji lati ese ikefa ti aso awon ilu sodomu on gomora di eru nigba ti o fi efo afo baje da won lebi ti o fi won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti oloto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni atun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bibeli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wi pe bi a ba soro sodomu ati gomora iwa wo bia iwa nikan jopon iwa ti o je wi pe oju kokoro ni o gbile kan oni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke ma fi obirin ba ara eni je iwa sina iwa gbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni ni arowo to wa nisinsin yi bi abawo daradara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wipe a nreti oluwa wa anreti bibo Jesu Christi opolopo awon eniyan ni alale ni won lo sile sinima ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo wi pe nitori Jesu Christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni Sodomu ati Gomora ijo ni emoti ni iborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi Sodomu ati Gomora ni iru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wi pe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ye a ko ti mu won kuro e ni o fi di owon iyo ti a parun pelu olorun si wa nso fun wa wi pe awa paapa ti igbeyin aye deba awon nkan wonyi je apere fun wa je ki n ton ran leti wi pe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni a ri wi pe won ko de ile ileri olowa
die hali awon ti agbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti an ri ninu iwe mimo ari iwe pe die ni awon ti agbala ni igba isaju o sese ki enikan ki o ma we pe maje mo lai lai ni ati nka awon nkan won yi o sese ki enikan ki o ma we pe ninu maje mo titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada airu awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki nka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro we pe gbogbo eniyan patapata ni a o gbala ni igbo se je ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipa sere le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti akayi o je bi abaje onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro we pe nkan ti yi pada ke a ma ro we pe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori Lazaru ti a jidire kuro ninu oku ni a fi ri wi pe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokandinlogun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori li ohun kohun e wo bi gbogbo aye ti woto e wo bi gbogbo aye ti woto bi abanka nkan wonyi ti a n gbo wi pe gbogbo aye woto a le ro wi pe ki wa se die le awon ti a o gbala sugbon ran ti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la o gbala ati ka wi pe opolopo ni o woto leyin ati ka wi pe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni Peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi iwolari kilode nigbati a gbo wi pe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wi pe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi de ojo na nitori be je ki o ye o we pe a le ma pe Jesu Jesu lenu a le ma so we pe Oluwa mi ni Olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo n ba Jesu lo losan ni loru ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti ti didopin awon ti a si ri pe won fori ti ti didopin die ni awon won yi o ni a fi wo pe die le awon ti a o gbala e a se we pe Olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo we pe bi o ba je eni bi itinu Olorun iwo paapa le gba Olorun lerin je wi pe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju Oluwa lati ma ri igbala Olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni atiru we pe olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die wonyi awon ni won so fun olorun we pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo
ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohun ko le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon oporiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wi pe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wi pe akan wa se ilesin igbala ki de nitori wi pe akan mo oruko olowa igbala ki de nitori pe akan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o ndi awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokan dini ogota ati ogota nkan woyi le o so ninu sinagogu bi o tin koni ni Capernaum nitori na nigbati opo awon omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Christi o ko awon eniyan ni ijinle eko ihinrere ijinle eko ti ijoba olorun o duro ninu sinagogu o nla aye won o nsi bibeli lawe lawe o si je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa sihin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipa tipa opolopo ninu awon ti o so wi pe ah olugbala na ni eyi eni ti ati reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu be si ni so ijo oro ijoba Olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni we pe ah ohun ti o le oro ti o le li eyi tani le gbo adope lowo Olorun wi pe awon die wa ti won jolo oto ti won so wi pe bi oro Olorun ti le nsami laake bi oro Olorun ti le gun mi loko bi oro Olorun bi o ti le nwe mi ni ona ti o dabi eni wi pe o nta mi lara sibe sibe mi o ma ro lu Olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo Olorun ju be lo o sese ki oro Olorun ki o tagba igbeyawo mi o sese ki oro Olorun ki o taba ikobirin jo mi o sese ki oro Olorun ki o tagba iwoso mi o sese ki oro Olorun ki o taba iwe awon owo ti mo nse o sese ki oro Olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsami laake bi o ti le lu mi bi o ti le dabi eni wi pe ina oro Olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu Olorun lati fun mi lori ofe lati se ife Olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni ru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko si barin mo je ko se ni laanu we pe imole atorun wa omo Olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa si aye yi nje ko se ni laanu wi pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi Olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa si aye yi nitori oro ihin rere nitori eko ihin rere nitori eko iwa mimo ti o nko ni
ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n padà sẹ́yìn, wọn kò sì bá a rìn mọ́. Nígbà tí wọ́n a sọ wípé wọ́n padà sẹ́yìn, wọn kò sì bá a rìn mọ́, kí ni ìtumọ̀ èyí? Ó jẹ́ wípé wọ́n padà sí sinagogu. Wọ́n tún lọ bá àwọn farisí àti àwọn sadusí. Wọ́n sọ wípé ẹ ṣe gáfárà fún wa o. A ti lọ bá Jésù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ti kọ̀yìn sílẹ̀, a ti rò wípé Jésù ní ọ̀nà ìgbàlà. Àwọn wọ̀nyí tí wọ́n ti sọ wípé ó dàárọ̀ fún àwọn farisí àti fún àwọn sadusí, wọ́n tún wá padà sọ wípé a tún ti dé o. Nítorí wípé a fẹ́ tẹ̀lé Jésù Kristì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí a ti kọ Jésù sílẹ̀. Èébì tí wọ́n ti pọ̀ jáde látẹnu wọ́n tún kó jẹ. Ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré ìjọba ọ̀run, tí wọ́n sọ wípé àwọn fẹ́ lọ síjọba ọ̀run, àwọn fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n nítorí wípé wọ́n gbọ́ ẹ̀kọ́ àtúnṣe, wọ́n tún padà sí ìjọ tí wọ́n ti fi sílẹ̀, wọ́n tún padà sí ìbọ̀rìṣà, wọ́n tún padà sínú ayé. Ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ lórí lónìí? Nígbà tí àwọn ẹlòmíràn tí wọ́n bá gbọ́ ẹ̀kọ́ nípa ìwọṣọ onígbàgbọ́, nípa ẹ̀kọ́ ti ìgbéyàwó ọkùnrin kan obìnrin kan, tí wọ́n gbọ́ ẹ̀kọ́ wípé kí a máa gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì, wọ́n á tún padà sínú ayé níbi tí wọ́n ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n á tún padà sọ́dọ̀ ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀, ẹni tí wọ́n ti kọ ìwé sí tẹ́lẹ̀ wípé mo ti bá Jésù lọ. Nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè, kò sí panṣágà mọ́. Nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́, mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́. Ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà, wọ́n á tún máa fẹsẹ̀ ralẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀. Ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé? Jésù tó sọ pé ó ti di ọkọ rẹ, Jésù tó sọ pé ó fẹ́ bá kú, ó fẹ́ bá lọ, ó tún tẹ̀lé Jésù mọ́ ni? Ẹni tí ó ti gba Jésù gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a tún máa sọ pé kìí ṣe bẹ́ẹ̀. Sá ṣílẹ̀kùn fún mi, jẹ́ ká parí ìjà wa. Ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀, ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì. Nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé Jésù Kristì mọ́. Jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ kẹtàdínlógún. Bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà, ẹnìkan sáré tọ̀ ọ́ wá, ó sì kúnlẹ̀ fún un, ó bi í léèrè wípé olùkọ́ ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹ̀kún? Èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ Jésù Kristì Olúwa wa. Jésù Kristì sì fi ọ̀nà hàn, ó sọ fún ohun tí ó ní láti ṣe. Ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ lòun ti ṣe. Jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run, ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí? Wo ẹsẹ̀ kọkànlélógún. Nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan lè kù ọ́ kù. Dúró níbẹ̀, jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dènà, ó lè ṣe ìdènà fún ìjọba Ọlọ́run fún ọ. Ẹlòmíràn a máa sọ wípé Ọlọ́run kúnkún mọ ọkàn mi, wípé ohun kan ṣoṣo ló kù. Bí kìí bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ̀ yìí, bí kìí bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì, ìyàwó kẹta, bí kìí bá ṣe yẹn nìkan ṣoṣo, Ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí. Bí kìí bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí, mo sì rò wípé aláàánú lọ́lọ́run. Kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò ní lè dé ìjọba ọ̀run. Ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe. Ká gba Jésù gbọ́ ni, ká ka Bíbélì ni, ká já fáfá nínú iṣẹ́ Ọlọ́run ni. Ìkan ṣoṣo ló kù, wípé òwò ibi ọjà tí òun wà, òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò, wípé kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà, mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba Ọlọ́run gbọ́. Jésù Kristì fẹ́ràn rẹ̀, ìfẹ́ Jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fún. Ó ní ohun kan lè kù ọ́ kù, lọ ta ohunkóhun tí o ní, kí o sì fi fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run, sì wá gbé àgbélébù rẹ, kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Ohun tí Jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga. Ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Àwọn ọlọ́rọ̀, wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò Ọlọ́run. Wọ́n máa rò wípé owó ni ìdáhùn gbogbo.
won ma gbekele owo won ma farati owo won won ma ro pe bi owo ba wa alafia wa won ma ro pe bi owo ba wa wi pe ko si ohun ko ohun ti won fe laye tabi lorun ti won o le ni elomiran papa gege bi simoni o le fe lati ra emi olorun o le fe lati ra epo ninu ijo o le fe lati ra aga kan ninu ijoba olorun pelu owo re eni jesu fi so fun wi pe ah o wa ni ibi kan ti o je bi elege inu egbe to wa o je egbe awon agberaga egbe awon alai lolorun egbe awon ti o nfi owo ropo olorun oni nitori be nkan ti o di orisa si olokan sonu kodanu ki ko fun awon taraka ki o si wa ki o gbe agbelebo re ki o ma to mi lehin nje okunrin ile se nje owo ijoba olorun inu re si baje si oro na o si jade lo ni ibinu je nitori ti o li oro popo Jesu si woyika o wi fun awon mehin re pe yo ti soro to fun awon ti o li oro lati wo ijoba olorun ma se je ki eyi ki o ya o lerun ti Jesu nso ni wo pe yo ti soro to fun awon ti o gbekele oro won lati wo ijoba olorun ti o ti ye o nso wi pe yo ti soro to fun awon ti o so oro di olorun won lati wo ijoba olorun o nso wi pe yo ti soro to fun awon ti o gbekele oro won ti won ko gbekele olorun ti won ko gbekele Jesu ti won ko gbekele Christ Messiah ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbekele obi won ti o ro wi pe mi ba gba olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo si pe son gbogbo fun mi mo si nfe ma te won olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun ohun ti o nso ni pe yo ti soro to fun awon ti o gbekele eniyan awon ti o gbekele eleran ara awon ti o fi eleran ase apa ati igbekele won yo ti soro to fun won lati wo ijoba olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro wi pe ipo won ninu aye ipo won ninu ijo wi pe awon fe fi ipo won dipo olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun eyi ni awon nkan ti Jesu Kristi ti o so fun wa loni eyi ni nkan ti o n fe ki o ye wa wi pe bi a ba fe ni olorun bi a ba fe je ti olorun a ko gbodo gba ohun ko ohun laye lati di wa lowo a ko gbodo gba enikeni laye lati di wa lowo itooto ni olorun fe gba gbogbo eniyan sugbon opolopo ni o n fa idena fun ara won opolopo ni o n fa ohun idabo laarin awon ati olorun laarin awon ati igbala olorun ni igbesi aye won won ma je ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon igbekele won ti won fi si ori eniyan sinu eda ati ti won fi si ori awon nkan miran won gba awon nkan won yi lati di won lowo awon elomiran o sese ki o je owo o sese ki o je gbajumo o sese ki o je wipe won fe kopa ninu oselu won ta ba si so fun ta ba nkilo fun wipe eni ti o ba fe se itoselu wipe ipo elege patapata gba lo wa wipe nitori eni to ba fe se ti oselu yo wa laarin awon aborisa yo wa laarin awon ti ko lolorun yo wa ni laarin awon ti won fa si fa sohun lati se ohun ti ko to o mo kini awon elomiran nse ti won wa ninu oselu o mo ti won se ni ikoko eni a fi n ki awon eniyan ni ilo we pe ki a sora nitori pe owo tabi ipo tabi gbajumo tabi iwa oselu elomiran o le je itiju ihinrere itiju agbelebu o le je oni yo di awon elomiran lowo lati le ma wo ijoba olorun nitori pe bi won ba ti wa ti won jade na so pe ah iwo na ti lo da po mo awon to n da tun bi iwo na lo da po mo awon ti ki lo ye ti yerun iwo na lo da po mo awon ti ko mo faari se awon ti ko gbajumo a ki lo de se aini lo wa fun o ni abi se idamu okan ni abi se wahala ninu ile lo je ko lo da po mo awon to n so wi pe da tun bi da tun awon oniwa mimo awon to je pe orun nikan na wo won o gbo taye mo o lo darapo pelu won
ẹlòmíràn ìtìjú àgbélébo Kristi ni kìí jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Àwọn ẹlòmíràn àwọn ọ̀ṣọ́ ayé ìmúra ti ayé ó ní kìí jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin, tàbí àwọn mọ̀lẹ́bí àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí. Àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ Ọlọ́run gbọ́, wọn a sọ wípé ohun ènìyàn ò ní ohun Ọlọ́run, wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn, nítorí wípé ohun ènìyàn ní ohun Ọlọ́run. Wọn a sọ wípé Ọlọ́run pàápàá ti sọ pé bó bá gbọ́ tòbí ẹ, òbí ẹ tó ní kó bọ̀rìṣà, òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé, òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò dá, wọn á ní tó bá gbọ́ tòbí ẹ, wọn á nínú Ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí, àwọn ọ̀rẹ́ bòdà wá, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn, nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn. Wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ sọ fún Ọlọ́run wípé ó jẹ ti Ọlọ́run, àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́. Ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré, ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré. Jẹ́ kí a wo Lúkù orí kejìlá. Ọlọ́run ń pè ọ, Ọlọ́run ń pè ọ. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa, ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀ wọ́n á wo àwọn àga ìjókòó wa, wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé. Má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n á wo bí a bá ń ṣe ìsìn, wọ́n á wo, wọ́n á ní àwọn dùrù tá a ní ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ, ní pé níbi tí àwọn ti wá wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ń kọrin orin àti ohun dùrù ó dúnlẹ̀. Má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fi ilẹ̀ ayé, má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́. Àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ Deeper Life nítòótọ́ ni wọ́n ń ka Bíbélì fún wa, nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí? Àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké, àwọn tí ò tíì la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé. Èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ ìyálòde ni mí, èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ bàbá ẹgbẹ́ ni mí, èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ Ibo, láti ilẹ̀ Haúsá, láti gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire làwọn ènìyàn máa wá, tán máa sọ pọ̀ pẹ̀lú mi nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé. Má jẹ́ ká wo nǹkan wọ̀nyí, ìjọba Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó rí nísinsìnyí, àwọn tó wà níbí nísinsìnyí, wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́. Wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ó jẹ́ mọ̀ àwa ni ìmọ́lẹ̀ Ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún àwa. Bí a tilẹ̀ jẹ́ agbo kékeré, a jẹ́ ẹni tí ó mọ inú Ọlọ́run, a jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, a jẹ́ ẹni tí ó ní ìhìn rere, a jẹ́ ẹni tí ó ń fẹ́ bá Jésù dúró kí a ba lè bá Jésù jọba. Ní ìkẹyìn, ìpè tí Ọlọ́run ń pè ọ́ ni wípé kí o wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́, kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ Ọlọ́run, kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ Ọlọ́run. Wo Lúkù orí kejìlá ẹsẹ̀ 22. Lúkù orí kejìlá ẹsẹ̀ 22. Má bẹ̀rù àgbo kékeré, nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín. Àgbo kékeré ni yóò jogún ìjọba Ọlọ́run. O mọ̀ bẹ́ẹ̀, àgbo kékeré àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì, àwọn tí wọ́n gba Olúwa gbọ́, àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì ra padà, àwọn tí a wẹ̀nà mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, àwọn agbo kékeré yìí àwọn ni ó jẹ́ dídùn inú Ọlọ́run láti fi ìjọba Ọlọ́run fún. Ò ṣe dìde dúró, ò ṣe sọ fún Ọlọ́run wípé o rọ̀ mọ́ àgbélébò, ò ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ì bá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni tí yóò fà ọ́ kúrò nínú ìjọba Ọlọ́run, wípé nínú àánú Ọlọ́run, nínú agbára Ọlọ́run yóò bá ọ́ ké wọn kúrò. Ò ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ì bá ṣẹlẹ̀,
ijileja mi milemi wi pe sugbon o nfe wa pelu olorun wi pe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere iranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wi pe olorun ni kiku ni yiye onkon ti ba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de onkon ti ba ma sele awon ore le ko mi sile awon ojulomo won le ko mi sile awon egbe ati ogba won le so wi pe won fe fi temi se mo awon eniyan le se nu ni bi ni onkon ti ba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wi pe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wi pe o fe bo lowo ese o n fe je ti olorun o n fe wa pelu olorun so fun olorun wi pe ko ran lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le fori ti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wi pe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won bo lojo idajo ti won bo lowo idajo ayeraye ti won bo lowo inu ina orun apadi ti won wa pelu olorun ni orun rere titi lai lai so fun olorun wi pe o n fe duro lati fori ti titi dopin yo sin ran lowo

0: Bíbélì mímọ́ tí a kà láti ọwọ́ àjọ Living Word lábẹ́ àkóso iléeṣẹ́ Word of Faith. Májẹ̀mú láíláí. Ìwé kìíní Mósè tí a ń pè ní Genesis. Orí ìkíní. Ní àtètè kọ́ṣe, Ọlọ́run dá ọ̀run ohun ayé. Ayé sì wà ní jújú, ó sì ṣófo. Òkùnkùn sì wà lójú ibú. Ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbode méjì ìmọ́lẹ̀ ohun òkùnkùn. Ọlọ́run sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru àti àṣálẹ́ àti òwúrọ̀ odi ọjọ́ kìíní. Ọlọ́run sì wí pé kí òfurufú kí ó wà ní agbode méjì omi kí ó sì ya omi kúrò lára omi. Ọlọ́run sì ṣe òfurufú, ó sì ya omi tí ó wà nísàlẹ̀ òfurufú kúrò lára omi tí ó wà lókè òfurufú, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pe òfurufú ní ọ̀run àti àṣálẹ́ àti òwúrọ̀ odi ọjọ́ kejì. Ọlọ́run sì wí pé kí omi abẹ́ ọ̀run kí ó wọ́jọ pọ̀ sí ibì kan, kí ìyàngbọ ilẹ̀ kí ó sì hàn, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pe ìyàngbọ ilẹ̀ ní ilẹ̀, ó sì pe ìwọ́jọpọ̀ omi ní òkun. Ọlọ́run sì rí pé ó dára. Ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó hu oko, ewéko tí yóò máa so èso àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀ tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Ilẹ̀ sì sú koríko jáde, ewéko tí ń so èso ní irú tirẹ̀ àti igi tí ń so èso tí ó ní irúgbìn nínú ní irú tirẹ̀. Ọlọ́run sì rí pé ó dára. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹta. Ọlọ́run sì wí pé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà ní òfurufú ọ̀run láti pààlà ọ̀sán òun òru, kí wọn kí ó sì máa wà fún àmì àti fún àkókò àti fún ọjọ́ àti fún ọdún, kí wọn kí ó sì jẹ́ ìmọ́lẹ̀ ní òfurufú ọ̀run láti mọ́lẹ̀ sórí ilẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì dá ìmọ́lẹ̀ ńlá méjì, ìmọ́lẹ̀ tí ó tóbi láti ṣe àkóso ọ̀sán àti ìmọ́lẹ̀ tí ó kéré láti ṣe àkóso òru, ó sì dá àwọn ìràwọ̀ pẹ̀lú. Ọlọ́run sì sọ wọ́n lọ́jọ́ ní òfurufú ọ̀run láti máa tan ìmọ́lẹ̀ sórí ilẹ̀ àti láti ṣe àkóso ọ̀sán àti àkóso òru àti láti pààlà ìmọ́lẹ̀ ohun òkùnkùn. Ọlọ́run sì rí pé ó dára. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹrin. Ọlọ́run sì wí pé kí omi kí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá alàyè tí ń rákò àti kí ẹyẹ kí ó máa fò lókè ilẹ̀ ní ojú òfurufú ọ̀run. Ọlọ́run sì da erinmi ńláńlá àti ẹ̀dá alàyè gbogbo tí ń rákò tí omi kún fún ní ọ̀pọ̀lọpọ̀ ní irú wọn àti ẹyẹ abìyẹ́ ní irú rẹ̀. Ọlọ́run sì rí pé ó dára. Ọlọ́run sì súre fún wọn pé ẹ máa bí si, ẹ sì máa rẹ̀, kí ẹ kún inú omi ní òkun, kí ẹyẹ kí ó sì máa rẹ̀ ní ilẹ̀. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ karùn-ún. Ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó mú ẹ̀dá alàyè ní irú rẹ̀ jáde wá, ẹran ọ̀sìn àti ohun tí ń rákò àti ẹranko ilẹ̀ ní irú rẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì dá ẹranko ilẹ̀ ní irú tirẹ̀ àti ẹran ọ̀sìn ní irú tirẹ̀ àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ ní irú tirẹ̀. Ọlọ́run sì rí pé ó dára. Ọlọ́run sì wí pé jẹ́ kí á dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀, ní àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Ọlọ́run sì súre fún wọn. Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí si, kí ẹ sì máa rẹ̀, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alàyè gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ọlọ́run sì wí pé kíyèsí, mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín àti igi gbogbo nínú èyí tí ṣe igi eléso tí ń so, ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún àti fún gbogbo ẹranko ilẹ̀ àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ tí ń ṣe alàyè ni mo fi ewéko tútù gbogbo fún ní oúnjẹ, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá, sì kíyèsí, dáradára ni. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹfà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Yo bi ara re lere wi pe bi Olorun ba wo o ti o nso wi pe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti Olorun ri o nibe ti o so wi pe ele jade wi pe ta ni o pe o wa o gbo wi pe won pe oruko Oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe Olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe Jesu gba ti o wa ninu aye ori awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o nsare bo bo lo nlo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki aka lo emi na ntele won lo pelu ogun dudu lapo e eto fi senu eto fi sidi eto fi sorun eto fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bolorun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iruyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo yin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun oni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo

ìgbéraga ìgbèsè. Wọ́n là ń ṣe bàṣá ìgbèsè, àfẹ́sìnkú ìgbèsè, àbímọ ìgbèsè, láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, ó ní ìgbà tó wá láti fi ara hàn níwájú mi. Tẹ̀lé ó bèèrè yìí lọ́wọ́ yín, ṣé Ọlọ́run sọ fún ọ wípé kò tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀, èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ náírà 5 mo fẹ́ fún Ọlọ́run, òjì 100 náírà. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san 10%, èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì, èyí tá a rí he tó ẹ ká dá padà fóní nǹkan. Olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn, owó mú lára owó olè, o fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o, ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn, ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ, ẹ wá sanwó gbogbo owó olè, èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe, tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́, gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn oníregbè wọn kò wá sí ilé Ọlọ́run, owó tẹ́tẹ́ wọn kò wá sí ilé Ọlọ́run, owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kò wá sí ilé Ọlọ́run, owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mutí, owó ọtí tó ṣẹ́kù a kò wá sí ilé Ọlọ́run. Ìjó yẹ ọ̀ lápèjúwe, ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Àwa wá a fẹ́ràn Ọlọ́run, a sàn 10%, a dáwọ́ rẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa? Ó ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín? Ó ní ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀, tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín, ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí 1? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á, ẹ̀ṣẹ̀ ni àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ 15 wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì, wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sá ń gbá àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣóoru, síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù 2 la ní Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro, àwọn oṣó tí kú tán. Nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri, àwọn tí ọwọ́ wọn gbó nítorí

0: Ọlọ́run sọ pé òun kò àdúrà, pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀, àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù, ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri, níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán? Ìjọ ti ń sáré, níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú, nítorí pé ọ̀tá ò kúrò, ó dẹ̀ ti gbàdúrà, ó ti gba àwẹ̀, omi àdúrà ó ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni, béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà, ó bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àdúrà ọgbà, ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́, tí àdúrà ò sì jẹ́, àwọn bàbá àṣàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọ lóògùn, wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí, èyí tí ìbá fi ronúpòwàdà, ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀, ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba, ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́, àbá ètò ní lọ́wọ́, àbá jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìnrere. Ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Aesaiah orí 69, láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí i, ọwọ́ Olúwa kò kúrò láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ló pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín, tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, àti ìka yín fún àìṣedéédé. Ètè yín ń sọ èké, ahọ́n yín ń sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán, wọ́n ń sọ èké, wọ́n lóyún ìkà, wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà, okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe, pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó, bó bá raṣọ kò ní bò ó, bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀, bó ní mọ́tò yìí ó ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà, ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ń tẹnu mọ́ fún wa. èrò wọn sì èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀ kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ ó ní padà láti wá ọlọ́run nígbà tí o lè rí i láti ké pè é nígbà tí ó wà nítòsí bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ àánú wà nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí ìkejìdínlógún bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀ ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi tí o sì ń fẹ́ sọ fún ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí bí o bá ké pe olúwa yóò gbọ́ tirẹ̀ ní Lúùkù orí ìkejìdínlógún láti ẹsẹ̀ ìkẹwàá pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà ọ̀kan jẹ́ farisí èkejì sì jẹ́ agbowóde èyí farisí dìde ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé èyí farisí ó dìde ó sì ń gbàdúrà kò jẹ́ gbàdúrà síta ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù ó ń ṣe àwáwí ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ní èmi kò rí bí àwọn ìyókù àwọn alọ́nilọ́wọ́gbà àwọn aláìṣòótọ́ panṣágà tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí èmi ń gbààwẹ̀ ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ èmi ń gbààwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀ mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní ẹsẹ̀ kẹrìnlá mo wí fún yín ọkùnrin yìí ọkùnrin kejì èyí tí ó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ èkejì yìí ni farisí mo tó tán mo ti jọ́sìn tán ilé ìsìn la bí mi sí bàbá mi àlùfáà ni àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé abúlé wa àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irọ́ ò kúrò lẹ́nu ẹ̀ èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀ ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀ owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀ síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ́ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ jésù kristi ti wẹ̀ ọ́ ó ní ohun tó lè ṣe àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 28, ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1, ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 wípé, ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀, kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú, wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run, láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún. Àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Isaiah 1 ni ó ti ń fún ní ìlérí wípé, Olúwa wípé, ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. bí ó bá sì pọ́n bí àlàárì, wọ́n ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun, a ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire, ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ̀ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe tí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí, ìfẹ́ á wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run á tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa wa káàkiri láti kí i. À parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa. Nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù, èyí wà ní Jòhánù orí 1 ẹsẹ̀ 12, wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara, tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, ti a si ni ki Olorun ki o fi eje Jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun ade ba igbese aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti lansun tele tele a tun ya be mo bo je ise tete ni ise wa a tun ta tete mo bo si je wipe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon koni bi kan lo leyin ti a ba ni igbala a tun tebe mo odi ki ama ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli odi ki ama wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti odi ki ama so pe jo ori ibi ton pe ba mi ko sile odi ki oro olorun ki o di adun le enu re odi ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ese sile e wa jesu e si ni igbala odi pe ki o ma so eri re fun awon aledugbo fun awon ni bi ise ti won ma so pe ah ah nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbeje bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan won yi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin dafidi lati ese ikeji eni ti o rin dede odi ki iru eniyan be ki o ma rin dede odi ki o ma sise ododo odi wipe ki o ma so otito inu re odi pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle mama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo fe ran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti ni igbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to ni igbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si ibi ara re kina n pe be eni to kunle to so wipe olorun pe titi ma fi oju mi ri jesu oro edibaje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon ti nse ni mo mo bon ti nse mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa
1: mo ti rí wọn.
2: ìyẹn kọ́ la ń sọ. a mọ̀ kó rí wọn ní ibi iṣẹ́ ṣùgbọ́n ṣé o ti rí wọn lé. báwo ọmọdé ni ọ ni o mọ bọ́ ṣe rí àgbàlagbà. àní ó ti bébí máa pa mí kú mo ti búra síbi ara mi mi ò sì ní yí padà. àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn ò ló sọ wípé ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè léèsì mọ́ tàbí pé olókùú sì kú òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn bàbá ń joró lọ́rùn àpáàdì àwa láyé o bá ti ní náírà méjì tó tún lè wà ń jẹ wàá pè wọ́n jọ mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí wọ́n tún mú aṣọ wọ́n tún máa pa màálùú bàbá sunkún ẹ̀yìn rẹ́rìn-ín ṣùgbọ́n pé ẹni tó ti donígbàgbọ́ pé ó ti o bọ́n ṣe lójú ilé wàá tilẹ̀kùn ẹwà máa ka bíbélì wọ́n á kanlẹ̀kùn ǹjẹ́ wọ yóò gba wèrè mẹ́sìn bẹ́ẹ̀ ni wọ́n ní paulu rí ẹ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́júbà lórí jẹ́ bọ́n ṣe ń sọ fáwọn tó ajogún gbàlà nìyẹn wọ́n sọ fún jésù wọ́n dúró níta wọ́n ní kan bá wa mú ó dẹ̀ ti díta ṣẹ́jù bọ́n ṣe ń sọ fún àwọn tó ń lọ sọ́run nìyẹn ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé. àwọn alájọ jọ mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da ọkọ fún ẹ ní náírà márùn-ún wàá lọ fi náírà kan dá àjọ ó lè wàá fi náírà mẹ́rin ra oúnjẹ tí ó yẹ kí náírà márùn-ún kí ó rà gbà tán á kó àjọ tán bá ti kó àjọ tó ti gba ọgọ́rùn-ún náírà tó ti ra nǹkan tó fẹ́ rà ó yá wàá sílé ẹ wàá lọ síbì kan ní kétu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀ lágbájá tó kó àjọ ńkọ ó ti kúrò ń lù lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ó gbàdúrà ju kínní lọ ìwà olè kò sì kúrò lọ́wọ́ ẹ̀ onígbàgbọ́ kì í bá wọn dájọ́ báǹkì wà wọ́n máa ń fowó pamọ́ sí ọgbọ́n ayé ni ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó a kò gbowó jọ a gba ọgọ́rùn-ún lọ́wọ́ lágbájá ọgọ́ta lọ́wọ́ lágbájá ìgbà lọ́wọ́ lágbájá a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn a ní èló ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan a yá ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn onígbàgbọ́ kọ́ yẹn ọ̀lẹ kò lè ṣiṣẹ́ kò lè dáko kò lè ránṣọ òun ló máa kó account káàkiri iṣẹ́ kọ́ yẹn a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀ ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. mo gbàgbọ́ wípé o wá sí yìí lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́ ọjọ́ ìdájọ́ wà níwájú èní jẹ́ ọjọ́ àánú èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀ èní jẹ́ ọjọ́ àdúrà èní jẹ́ ọjọ́ ká tá lè kégbe pé jésù wípé ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ gba mí mo ṣe ríra mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run ṣùgbọ́n mo dúpẹ́ pé jésù ò bá mi ní ipò àìmọ̀kan ṣùgbọ́n lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá mo fẹ́ jẹ́wọ́ mo fẹ́ kọ́ lẹ̀ má tanra ẹ̀ jẹ́ o bó bá mẹ̀bi ẹ tó gbàdúrà to jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀. Ọlọ́run á dáríjì ọ́. Ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé Ọlọ́run, àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dà. Ìwọ nìkan ló wà nígboro táwọn oṣó ń lé táwọn àjẹ́ ń lé. Ìwọ nìkan náà rí ni. Bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, ṣé wọ́n á rí ẹ? Ọlọ́run, bàbá mi ni ò dáa, bàbá ẹ ò dáa lóòótọ́, ìwọ dáa. Àwọn èèyàn náà jẹ́ kí n gbádùn, ìwọ pàápàá fẹ́ gbádùn. Ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣó fẹ́ gbádùn. Bó o bá ní ṣe àwáwí, bó o bá ní sọ pé ọ ló jàre, ìgbà tọ́lọ́run sọ pé o jẹ̀bi, tọ́lọ́run bá dá ẹlẹ́bi ta ni ẹ́ láti ṣe àwáwí. Tó bá sọ fọ́lọ́run pé Ọlọ́run mo jẹ̀bi mo gbé ṣùgbọ́n ìwọ lè gbà mí. A gbà ọ́, a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Gbogbo ègún tó wà lórí ilé ẹ, lórí iṣẹ́ ẹ, lórí ọmọ, a ka kúrò pátápátá. A fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́. Torí pé Jòhánù sọ fún wa pé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ, ó lè kó tiẹ̀ lọ lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bí o bá fi tọkàntọkàn pẹ̀lú ìkáàánú kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àánú Ọlọ́run dájú lórí rẹ. Nítorí ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwalẹ̀ àgbàlá, bí o bá jẹ́ ké pè é pẹ̀lú ọkàn òtítọ́, pẹ̀lú ọkàn ìrònúpìwàdà, pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, képe ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí,

세월의 뭐 세월 기타의 갤라이시 실에 세월 아티에 게티쿠로 리에누레 àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe jẹ́ aláfara kí o má bàa pòfo kí o má bàa pàdánù ìjọba ọrún jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí o kù ní ìpamọ́ má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀ẹ́.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí ó ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá ò ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ pípẹ́ aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ wípé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọmú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, àbẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì ti won teri ba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sa ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa ewa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada a si n be o wipe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wipe ati di omo Olorun a si be o wipe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojoojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ki a si n gbadura pelu won ki a n to won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọkan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n lewa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata lé wọn kúrò lẹ́yìn wọn ní orúkọ Jésù láti ìsinsìnyí lọ jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé adúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ ti wa nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa.
1: Jẹ́nẹ́sìsì orí ìkejì. Bẹ́ẹ̀ ni a parí ọ̀run ayé àti gbogbo ogun wọn. Ní ijọ́ keje, Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe. Ó sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe. Ọlọ́run sì bù sí ijọ́ keje, ó sì yà á sí mímọ́. Nítorí pé nínú rẹ̀ ni ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti bẹ̀rẹ̀ sí ṣe. Ìtàn ọ̀run ayé nìwọ̀nyí nígbà tí a dá wọn. Ní ọjọ́ tí Olúwa Ọlọ́run dá ayé òun ọ̀run, àti olúkúlùkù igi ìgbẹ́ kí ó tó wà ní ilẹ̀, àti olúkúlùkù ewéko ìgbẹ́ kí wọn kí ó tó hù, Olúwa Ọlọ́run kò ṣàtì ìrọ̀jò sí ilẹ̀. Kò sì sí ènìyàn kan láti ro ilẹ̀, ṣùgbọ́n ikú ku àti ilẹ̀ wá, a sì máa rin ojú ilẹ̀ gbogbo. Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì mí ẹ̀mí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Olúwa Ọlọ́run sì gbin ọgbà kan ní ha ìlà ọ̀run ní Édẹ́nì, níbẹ̀ ni ó sì fi ọkùnrin náà tí ó ti mọ sí. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run mú onírúurú igi hù jáde wá, tí ó dára ní wíwò, tí ó sì dára fún oúnjẹ, igi ìyè pẹ̀lú láàrin ọgbà náà, àti igi ìmọrere àti búburú. Odò kan sì ti Édẹ́nì ṣàn wá láti rin ọgbà náà, láti ibẹ̀ ni ó gbé yà, ó sì di ipa orí mẹ́rin. Orúkọ ìkíní ni Písónì, òun ni èyí tí ó yí gbogbo ilẹ̀ Háfílà ká, níbi tí wúrà wà, wúrà ilẹ̀ náà sì dára, níbẹ̀ ni Bedeliumu, Òjìá wà àti òkúta Oníkì. Orúkọ odò kejì sì ní Gihoni, òun náà ni èyí tí ó yí gbogbo ilẹ̀ Kúṣì ká, àti orúkọ odò kẹta ni Hidikeli, òun ni èyí tí ń ṣàn lọ sí ìhà ìlà oòrùn Asíríà, àti odò kẹrin ni Eufirate. Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà, ó sì fi sínú ọgbà Edeni láti máa ró àti láti máa ṣọ. Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí o máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ ó kú. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé, èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tọ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọn. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ lúkúlùkù ẹ̀dá àlàyé, òun ni orúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù, a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún. Olúwa Ọlọ́run sì mú oorun ìjìká kún Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dí ipò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú tọ ọkùnrin náà wá. Ádámù sì wí pé, èyí yìí ni egungun nínú egungun mi, àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é, nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n a sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, orí ìkẹta. Ejò sá ṣe alárikèrèkè ju ẹranko ìgbẹ́ ìyókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé, òótọ́ ni Ọlọ́run wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Obìnrin náà sì wí fún ejò náà pé, àwa máa jẹ nínú èso igi ọgbà, ṣùgbọ́n nínú èso igi ni tí ó wà láàrin ọgbà, Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọwọ́ kàn án kí ẹ̀yin kí ó má baà kú. Ejò náà sì wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò pe ikú kíkú kan, nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ, àti pé ó sì dára fún ojú, àti igi tí àìfẹ́ láti mú ni gbọ́n, ó mú nínú èso rẹ̀, ó sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀, òun sì jẹ. Ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòhò, wọ́n sì gan ewé ọ̀pọ̀tọ́ pọ̀, wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn, wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run, ó ń rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti aya rẹ̀ sì fi ara wọn pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Olúwa Ọlọ́run sì kọ̀ sí Ádámù, ó sì wí fún un pé níbo ni ìwọ wà. Ó sì wí pé mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí, nítorí tí mo wà ní ìhòhò, mo sì fi ara pamọ́. Ó sì wí pé ta ni ó wí fún ọ pé ìwọ wà ní ìhòhò, ìwọ ha jẹ nínú igi ni, nínú èyí tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ. Ọkùnrin náà sì wí pé obìnrin tí ìwọ fi pẹ̀lú mi, òun ni ó fún mi nínú èso igi náà, èmi sì jẹ. Olúwa Ọlọ́run sì bi obìnrin náà pé ewo ni ìwọ ṣe yìí. Obìnrin náà sì wí pé ejò ni ó tàn mí, mo sì jẹ. Olúwa Ọlọ́run sì wí fún ejò náà pé nítorí tí ìwọ ti ṣe èyí, a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ́, inú rẹ ni ìwọ máa fi wọ́, erùpẹ̀ ilẹ̀ ni ìwọ máa jẹ ní ọjọ́ ayé rẹ gbogbo. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ, òun ó fọ ọ ní orí, ìwọ ó sì pa ní gìgísẹ̀. Fún obìnrin náà ni ó wí pé èmi ó sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀, ní ìpọ́njú ni ìwọ máa bímọ, lọ́dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò máa fà sí, òun ni yóò sì máa ṣe olórí rẹ. Ó sì wí fún Ádámù pé nítorí tí ìwọ gba ohun aya rẹ gbọ́, tí ìwọ sì jẹ nínú èso igi náà, nínú èyí tí mo ti pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ, a fi ilẹ̀ bú nítorí rẹ, ní ìpọ́njú ni ìwọ máa jẹ nínú rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo. Ẹ̀gún ohun òṣùṣú ni yóò máa hù jáde fún ọ, ìwọ sì máa jẹ ewéko ìgbẹ́, lé oògùn ojú rẹ ni ìwọ máa jẹun títí ìwọ fi padà sí ilẹ̀, nítorí inú rẹ ni a ti mú ọ wá, erùpẹ̀ sáà ni ìwọ, ìwọ sì padà di erùpẹ̀. Ádámù sì pe orúkọ aya rẹ̀ ní Efa, nítorí òun ní ṣe ìyá àlàyé gbogbo, àti fún Ádámù àti fún aya rẹ̀ ni Olúwa Ọlọ́run dẹ́ wù wá wọ, ó sì fi wọ̀ wọ́n. Olúwa Ọlọ́run sì wí pé, wò ó, ọkùnrin náà dàbí ọ̀kan nínú wa láti mọ rere àti búburú, ǹjẹ́ ní ìsinsìnyí kí ó má

yàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a farabalẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístólì ti Pọ́ọ̀lù Apọ́stólì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stólì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Jẹ́nẹ́sìsì orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Jẹ́nẹ́sìsì orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ ọ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni Efa. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ Efa. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. Nítorí náà, gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀, irú ọmọ ọkùnrin. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run sọ nípa rẹ̀ níhìn-ín ni ó pè ní irú ọmọ Efa. Èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wọ́ndíá láìlọ́kọ. Ní àti àkókò yìí ni a ti ń sọ nípa

Jesu Kristi, àwọn tí ó sì kọ ìwé májẹ̀mú láéláé, bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́, wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa. Nípa Jesu Kristi, bí o bá tún wo Deuteronomy, orí kejìdínlógún, Deuteronomy, orí kejìdínlógún, láti ẹsẹ̀ kẹẹ̀dógún, Olúwa Ọlọ́run rẹ, yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ. Nínú àwọn arákùnrin rẹ bí èmi, o ní kí ẹ̀yin kí o fetí sí. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ bèèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo, ní ọjọ́ àjọni, wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́, bẹ́ẹ̀ ni kí èmi kí o má bàa rí iná ńlá yìí mọ́, kí èmi kí o má bàa kú. Olúwa sì wí fún mi pé wọ́n wí rere lí èyí tí wọ́n sọ. Èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ. Èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu. Òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe. Ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi, tí òun ó máa sọ lé orúkọ mi, èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún ń sọ nípa Jesu Kristi. Mose jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ. Òun tọ́ka sí ẹnìkan tí a ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run, àti wípé nígbà tí ó bá dé, wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ. Ẹni yìí ni a ń pè ní Kristi tàbí Mẹ̀sáyà náà tàbí Jesu Kristi Olúwa wa. Bí o bá wo orin Dáfídì orí kejì, orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá, fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú. Ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún. Ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ̀kẹ̀ wọn lé. Èyí tó ń sọ nípa Jesu Kristi, bí o bá ń fiyèsí àwọn tí a ń kà dáradára, mo ti kà á láti ìbẹ̀rẹ̀ Bíbélì, mo ti lọ sínú Deuteronomy, a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì, orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀, tí wọ́n sì ń sọ nípa Jesu Kristi tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ. Nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lí èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò sì bí sí i, àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ, àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí. Ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jesu Kristi. Àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jesu Kristi wá, wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jesu Kristi. Ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ni ó jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jesu Kristi láti májẹ̀mú láéláé. Ìgbà tí a sì fi Jesu hàn, ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní. Bí o bá rántí, nígbà tí Jesu Kristi jíǹde kúrò nínú òkú, tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀, ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀, ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14. Lúkù orí 14. Láti ẹsẹ̀ 17, ó sì bẹ̀rẹ̀ láti Mose, èyí ni láti inú ìwé Mose, àti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀.
eje ki o ye wa daju wi pe Jesu Kristi mo wi pe gbogbo iwe ti o wa ninu majemu lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o ye oye ke yeke awon elomiran ma nfi eko bibeli ja fara won sin so wi pe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma nko lorin we pe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je we pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekun bi ki ba se we pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma nko lorin pelu we pe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba si fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki awa paapamo we pe ani lati ko eko oro Olorun yanju bi a tin mo Jesu Kristi si bi a tin ko eko oro Olorun si be ni yo ronun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun eje ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo eje ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi aba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi ati so fun otele re we pe ni ilu Kolose ni ati gbe awon kan dide ti Olorun ti nko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni we pe won ni ifese mule iduro sinsin ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti we pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi we pe Jesu Kristi o dabi eni we pe ko le to fun won wi pe bi won ti n gba Jesu Kristi gbo lapakan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wi pe won de oju osun ti igbagbo
bi o ba wo awon kan ti awon eleko eke won yi ti won mu wa si odo awon ara Kolose o ri wi pe ese kan na ni o se awon mo Israeli ni aye atijo ninu majemu lai lai nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon mo Israeli ni wo pe Olorun Jehovah Olorun Abraham ti Isaac ati ti Jacob wi pe ko to fun won wi pe o ye ki won ki o to da awon kan miran wo ki won ki o fi awon kan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon mo Israeli bi a se pa won lokanda ti a se si won nipo ni yi ti o da bi eni wi pe won ko gbekele won ko simile Olorun ti won ti gbagbo tele tele nkan won yi kan na ni o da bi eni wi pe o fe wa si Kolose ti won so fun won wi pe Jesu Christi ti won gbagbo wi pe koni le to fun won wo ti majemu lai lai ki awo ti awon mo Israeli ti amenu bayi ninu Jeremiah ori keji Jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li Oluwa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon mo Israeli ti won sina kuro lodo Olorun nitori wi pe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara Olorun ni kan soso nigba ti a mu won jade kuro ninu Egypt ni won bere si ni ko orin isegun orin igbala si Olorun won ti won mo wi pe Olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun Olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe Olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wi pe ko to lati fehiti lati gbekele eyi ni awon mo Israeli ni won fi lo sinu iborisa ti won be si ni wa awon oluran lowo nibi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara Kolose nitori awon ti o wa nso fun wi pe Jesu Christi ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluwa ati Olugbala wa nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluso agutan fun wa ti a ba ti gba Jesu Christi gege bi imole ati olufuni ni iye awon elomiran ma wa lati so fun a wi pe bi a ba joko ti Jesu Christi ni kan soso wi pe ko le to fun won sugbon eyi ni Paul Apostoli ti o fi fe ja iro awon eniyan wonyi ti o fe ki o ye awon ara Kolose wi pe Jesu Christi o to fun gbogbo won patapata ninu Kolose ori keji ninu Kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle Olorun ani Kristi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni Paul n je ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijinle ife Olorun ninu ibomiran wi pe ninu Jesu Kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi Jesu sile ti o wa ogbon tabi oye tabi iya nipekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu Kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun oye oro Olorun imo Olorun ati gbogbo ibukun ti Olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan wonyi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthians keji ori kesan
ẹsẹ̀ ìkẹjọ. Kọ́rìntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ. Ọlọ́run sì lè mú kí gbogbo orí ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí ó ti ń sọ nípa gbogbo orí ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító nígbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristi ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí ni wọ́n ó sì máa bí si. Bí a bá gba Jésù Kristi gbọ́ wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù. Nínú Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristi. Kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristi. Kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristi. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣí ọlọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Paul apostle lóminú tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kolose tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọ́n ó sọ wọ́n di aṣáko, wọ́n ó sọ wọ́n di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kolose orí kìíní, tí ó ń sọ nínú nípa Kristi Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristi àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristi ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán Ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristi orí ìjọ. Ìkíní, Kristi àwòrán Ọlọ́run. Ìkejì, Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristi orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kolose orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán Ọlọ́run. Ta ni Paul ń sọ nípa rẹ̀ yìí tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run? Bí o bá kà á láti ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún tí ó sọ wípé ọmọ rẹ̀, ẹni tí àwa ní ìdáǹdè, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún ni ó ti tẹ̀síwájú tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ. Nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run, ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristi jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ Ọlọ́run. Ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dénìyàn tí ó wá fi Ọlọ́run hàn. Jésù yìí ni àwòrán Ọlọ́run pípé, àwòrán tí ó fi Ọlọ́run hàn, tí ó sì sọ fún wa wípé òun pàápàá jẹ́ Ọlọ́run. Jẹ́ kí a fiyè sí àwọn ọ̀rọ̀ tí a ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nísinsìnyí, kí o lè mọ̀ wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀
ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je olorun fun ara re je kin tun ka se oletile kan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a bi omokunrin kan fun wa eyi so nipa Jesu Kristi oni ijoba yo se wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara bi o ba je ni ti o gba bibeli gbo bi o ba je ni ti o gba aro olorun gbo bi ki ba se wi pe o fe mu olorun leke o si fe soro re bi asan o mo wi pe Jesu Kristi yi a pe ni olorun alagbara a si pe ni baba ayeraye a pe ni omo alade alaafia eje ki o da wa loju wi pe Jesu ti agbagbo ki se woli ki se angeli o je olorun o so wi pe a ma npe ni omo olorun be ni o je omo olorun o si tun je olorun bakan na bi abawo orin dafidi orin dafidi ori karun din ni adota ori karun din ni adota lati ese ikefa si ikeje oni olorun lai ati lai lai ni ite re opa alade ijoba re opa alade otito ni iwo fe ododo iwo korira ewa buburu nitori na le olorun olorun re se fi ami ororo ayo ya o so lori awon ogba re bi o ba fiye si ohun ti aka yi o so wi pe ni ese ikefa o so nipa olorun o ni olorun lai lai ni ite re ati wi pe opa alade ijoba re opa alade otito ni ṣugbọn ni ese ikeje ni o tun so wi pe nitori na ni olorun olorun re o pe ni olorun ninu ese ikefa o tun so wi pe olorun re ninu ese ikeje ta ni eyi n toka si je ki bibeli ki o se itumo ti o kun fun wa ninu hebrew rati ohun ti aka wi pe o n so nipa olorun o si tun so nipa wi pe olorun ti a n so nipa re yi titi lai ni ite re ati wi pe opa alade ijoba re opa alade otito ni wo hebrew ori kini lati ese ikefa ati pelu nigbati o mu akobi ni wa si aye o mo wi pe yi n so nipa kristi o wi pe ki gbogbo awon angeli olorun ki o fori bale fun ati ni ti awon angeli o wi pe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina ṣugbọn ni ti omo li o wi pe ranti wi pe yi n so nipa kristi ni ti omo li o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re iwo fe ododo iwo si korira ese nitori na ni olorun ani olorun re se fi ororo ayo yan oju awon egbe re lo yo yo nisisin iwo pe eyi ti atika ninu orin dafidi o n toka si Jesu Kristi o si n pe Jesu Kristi ni olorun eyi je ohun awamaridi ṣugbọn o je ohun ti a ṣipaya fun wa lati ọwọ emi olorun lati inu iwe mimo mo fe ki o tun wo bibeli ki o wo romu iwe romu ori kesan ese ikarun ti eni ti awon baba ise ati lati odo awon eni ti kristi ti wa nipa ti ara eni ti o bori ohun gbogbo olorun olobokun lailai bi o ti n so nipa kristi ni o n so wipe oun ni olorun olobokun lailai bi iye meji ba wa ninu okan enikeni ki o wo matthew ori kini lati ese ikokanlelogun titi de ese iketalelogun yo si bi omokunrin kan jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won gbogbo eyi si se ki eyi ti a so lati odo oluwa wa li enu woli ki o le se pe kiyesi won dia kan yo loyun yo si bi omokunrin kan won si ma pe oruko re ni Emmanuel itumo eyi ti se
Olorun wa pelu wa bi a tin pe Jesu Christi ni Emmanuel ni antumo re fun wa wipe itumo re ni wipe Olorun ni o de niyan ti o wa ba wa gbe ati itanshan imole re o je itanshan imole ti Olorun wo iwe Hebrew le kan si Hebrew ori kini lati ese ikini ke won ti iwe mimo so nipa Jesu Christi ti o je Olorun ti o si je eleda ohun gbogbo Olorun eni ni igba popo ati ni oniruru ona ti o ti pa awon woli ba awon baba soro nigba ni ni ikeyin ojo won yi o ti pa se omo re ba wa soro eni ti se ajogun ohun gbogbo nipase eni ti o da awon aye pelu bi o ba tin gbero ninu okan re tabi ti o ni afiyesi wepe bawo ni a se da aye je ki o ye wepe Olorun ni o da aye sugbon so fun a wepe eni ti o da awon aye nipase Jesu Christi eni ti se itanshan ogo re ati aworan ohun ti kara re ti o si n fi oro agbara re mu ohun gbogbo duro leyin ti o ti se iwenu ese o joko li owo otun olanla li oke eyi nso nipa Jesu Christi wepe oje Olorun oje eleda wa o nsi ni Olorun aye raye ninu Kolose ori kini wo ese kedogun le kan si eni ti se aworan Olorun ti a ko ri akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so wepe ada Jesu nitori pe awon ti won ma n gbe bibeli kaakiri ti won ma n ta iwe ti won ma n ta kaakiri won ma n so wepe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da Adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da tohun nitori wepe ede ti bibeli n lo ko ye won bi a ba n so nipa akobi ninu ede Greek ti a fi ko majemu titun o n so nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni ipo eyi ko so nipa akoko wepe akoko da Jesu ki a to da awon eda miran o n so nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so wepe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu ori kerinla ese ikesan ankeko nipa Kristi si jobe lo wepe o je bibeli je ki o da wa loju wepe o je Olorun bi Olorun baba ti je Olorun be ni Olorun omo je Olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le o wa le atete ko se pelu Olorun nipase re le ati da ohun gbogbo bi nsin kan wonyi nipa Jesu Christi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli je ki o ye wa wepe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati wepe ohun ni olubori ati o wa ni ipo ori ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan Olorun ti ko ka si iwora lati ba Olorun dogba
An so fun ni hi wepe oje awonan olorun. Ko se kan si iwora. E ni wepe ki se on ti on ja fun. Tabi on ti on fe na wo si ti ko je tire. Oje eni ti o ba olorun dogba. Nitori be ni Paul Apostle ni o je ki o ye awon eniyan won yi wepe Jesu Kristi yi ni se awonan olorun. Ati wepe oje eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa. Nitori be gbogbo awon ti o fe si won lona ti won talk awon si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni Paul nso fun we pe ki won boju kuro ninu awon nkan won yi kan mo we pe Jesu Kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Kristi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re li ada ohun gbogbo ohun ti nbe li orun ati ohun ti nbe li aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese olorun wonyi won ye ni ti koni afikun ti abatun ma se alaye popo ohun ti a so nihin ni wepe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wepe agbara Jesu Kristi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti Jesu Kristi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wepe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju afoju ohun ti ko ye won ni wepe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a nka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemo lailai ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese ke dogbon ese ikarundinlogbon orin dafidi ori keji le ni ogorun lati ese ikarundinlogbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi n so nipa eleda o ni lati ipele aye lati iseda aye lati igba atijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o se gbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan naa ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti a ka yi tani awon oro wonyi soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan wonyi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wi pe eni ti o da nkan wonyi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti a n so nipa re ninu heberu ori kini lati ese ikewa ati iwo olowa le atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won
ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin. Èyí ń sọ̀rọ̀ nípa Jésù Kristì, nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ, ọ̀rọ̀ Jésù Kristì ni ó ń sọ nígbà tí ó wípé ṣùgbọ́n ní ti ọmọ lè ó wípé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo lí ọ̀pá aládé ìjọba rẹ̀. Àti ka èyí nígbà kan. Èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wípé nípa Jésù Kristì yìí, Olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wípé ìwọ Olúwa Kristì lí àtètèkọ́ṣe lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀. Àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wípé àwọn tí kò gba Jésù Olúwa gbọ́, wọn kò gba ẹlẹ́dàá ayé òun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣánkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn gbé sí ẹlẹ́dàá ọ̀run òun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ tí wọ́n ń fi hàn sí Jésù Kristì, wọ́n fi rú ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run òun ayé. Wọ́n sì ń fi rú ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah orí ogójì, láti ẹsẹ̀ ìkẹsàn-án, ìwọ oníhìn rere Sioni, gún òkè gíga lọ, ìwọ oníhìn rere pẹ̀lú ìwọ oníhìn rere Jerusalemu, gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára, gbé e sókè, má bẹ̀rù. Wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyè sí Olúwa Jehovah yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un, kíyè sí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀, òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣé o rí i wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehovah ní í ṣe pẹ̀lú agbára. Nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí o bá ka Jọ̀hánù orí kẹwàá, ó rí wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, à ń sọ nípa Jésù Kristì. Òun bọ́ ọ̀wọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dà wọ́n, da àwọn tí ó lóyún tálí, ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀, tí ó sì fi ìka wọn ọ̀run, tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n, tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. Èyí ń sọ nípa Jésù Kristì, olùṣọ́ àgùntàn wa tòótọ́, wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. A ti kà á nínú Jọ̀hánù tẹ́lẹ̀ rí wípé Jésù Kristì nípa rẹ̀ lè àti dá ohun gbogbo. Nísinsìnyí wo Kọ́rìntì kìíní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ní bẹ bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà, àti tí ẹni tí gbogbo wa ṣe, àti Olúwa kan ṣoṣo Kristì Jésù, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà. Àti àwa nípasẹ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ẹlẹ́dàá ohun gbogbo. Àti wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá àwọn gbogbo tí a dá, ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní, kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún. Òun sì jẹ́ orí fún ara. Èyí ni ní ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa.
gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara, bí a ti pe ìjọ ní ara, ara Kristi, bẹ́ẹ̀ ni a pe Kristi ní orí ìjọ. Nínú Kolose kejì, orí kejì, nínú Kolose orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, tí kò sì di orí ni mú ṣeṣe. Láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkè àti iṣan pèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nínú ìbísí Ọlọ́run, ohun tí a ń sọ nípa orí níhìn-ín, tàbí tí a ń sọ nípa Kristi, ni wípé Kristi gẹ́gẹ́ bí orí, òun ni yóò mú kí gbogbo àwọn oríkè àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara, àti kí a lò so wọ́n ṣọ̀kan papọ̀, àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí ìyè nínú Ọlọ́run. Wípé ẹni tí ó bá jẹ́ orí, òun ni ẹni tí ń tọ́ni, òun ni olùṣọ́ àgùntàn, òun ni adarí, òun ni aṣáájú, òun ni orísun agbára. Nítorí bẹ́ẹ̀, fún ìjọ, Jésù Kristi jẹ́ orísun agbára wa. Kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ, òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa, òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni ìyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní, Éfésù orí kìíní, ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà, tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa, ó wà nínú Jésù Kristi Olúwa, Ọlọ́run wa, àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé, àti ẹlẹ́dàá ohun tí a rí, àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kolose nísinsìnyí, orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún, kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run, a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dènìyàn, tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristi. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristi láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí ṣe àwòrán Ọlọ́run tí a kò rí li òun. Nítorí nínú rẹ̀ li a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristi àti nípasẹ̀ Jésù Kristi lè àti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tìrẹ, ìṣẹ̀dá tèmi, àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí, ó wá láti ọwọ́ Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, nítorí wípé òun ni ó dá wa, àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbà á gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristi, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún un lè a dá nǹkan wọ̀nyí, bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ,
ati wipe o da ofun ara re lati le yin logo lati le sin lati le tun ba ni waju re e se ti a ko ni fi sin olorun o si oun si wa saaju oun gbogbo ki a to da awon ewe be ki a to da aye ki a to da oun ko oun ni Jesu Christi eni ti o je olorun deniyan ni o ti wa li ati aye raye oun ti wa saaju oun gbogbo bi o ba fe gbekele enikeni se eni ti a bi ninu obirin eni ti o je elese tabi eni ti o gbe ara re kale gege bi aborisa se o ni o ye ki o gbekele tabi eni aye igbani eni ti o ti wa saaju oun gbogbo ati ninu re ni oun gbogbo duro sokan ninu Jesu Christi ni oun gbogbo duro sokan oun si ni ori fun ara oni gege bi amona wa oni gege bi olutoni wa oni gege bi olusu agutan fun wa oni gege bi adari oni ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa bi o ba gba Jesu Christi gbo bi iru eni be bi o ba ku ni asiko ajinde yo ni ajinde ti iye ati pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo bi o ba yin olorun ti o pori bale fun olorun bi o ba sin olorun ni aye ti a wa yi bi o ba di orun pelu o ma sin nitori wipe oni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru ton fe si won nipo pada ton fe ko oju won si olorun ajeji ton fe so fun won wipe o dabi eni pe Christi Jesu ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wipe Jesu Christi to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wipe bi a ba gba Jesu Christi gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wipe ko si ohun ti a nilo ko si ohun ti a nsaferi ti a ko le ri ninu Jesu Christi nitori wipe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesu Christi yo le se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa e je ki a dide duro ki a piyin fun Olorun wipe o la wa loju wipe o mu wa kuro ninu okunkun o je ki a mo wipe Jesu Christi ni aworan Olorun ti a ko ri Jesu Christi ni eleda ohun gbogbo ati wipe Jesu Christi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo naa bi a ko ba ti igba okan re la ran ti pe Jesu eleda ohun naa ni Jesu olugbala Jesu eleda ohun naa ni Jesu oluso agutan ohun ni o fi eje re rubo fun wa Jesu Christi yi kan naa Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese eke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si ro mo Jesu Christi ni kan soso nitori wipe oni eleda ohun gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni eni ti a fi fun a gege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun a gege bi eni ti o le dari ese wa ji wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Christi ki o fi han nitori pe Jesu Christi ni eleda ohun gbogbo nipasẹ agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun Olorun wipe o gba Jesu Christi gbo o gba Jesu Christi gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan o je lati ma fi ohun miran kun isin Olorun
ma se je ki enikeni ki o tan je wo pe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi oluso agutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan je wo pe ni lati tun ma wa awon angeli kaakiri wo pe ogbon ijile tun wa ni bi kan yato yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si oni afi fun wa lati gba kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun ni kehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gbe eni ti o fun alore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ti Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì, ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí a ó gbà. Ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò ì tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí a kò ì tí ì ṣe Jésù lógo. Níhìn-ín ni a ti ń sọ nípa ẹ̀mí mímọ́ wípé ó ṣe dandan, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ìrírí ìgbàgbọ́ wa wípé kí a gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣe àwọn Àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín. Ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ kí o ṣe àyẹ̀wò rẹ̀ ni wípé kí a gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Àwọn ẹlòmíràn bí wọ́n bá ń gbàdúrà, wọ́n a máa sọ wípé Ọlọ́run fún mi ní ẹ̀mí rẹ, fún mi ní ẹ̀mí rẹ, fún mi ní ẹ̀mí rẹ. Ohun tí Ọlọ́run ń sọ ni wípé òun ti fi ẹ̀mí òun fún ìjọ. Ó wá kù sí ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa láti gbé àwọn ìṣísẹ̀ tí ó yẹ, láti ṣe àwọn ohun tí òun ti lànà sílẹ̀, kí ẹ̀mí mímọ́ tí òun ti tú jáde sára ìjọ kí ó ba lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan nínú wa. Èyí ni kí àwa pàápàá pẹ̀lú ìgbàgbọ́ kí a ba lè gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣe àwọn Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ ìkejìdínlógójì, Pétérù sì wí fún wọn pé, ẹ ronú pé ọ̀dà kí a sì bàtìsí olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Èyí jẹ́ wípé Ọlọ́run yóò tú jáde, ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀. Bí àlejò bá dé, bí a bá fẹ́ gba àlejò yìí sílé, ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣí, kí a lè gba àlejò. Bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé, ó sì ń fọ ilé, àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe, tàrí wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ń pèsè yàrá kan sílẹ̀, a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé. Ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí, ó ní mo fẹ́ gba àlejò ni. Ó wá sọ wípé àlejò náà má jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì, tí a torí tiẹ̀ ń gba ilé, tí a ń fọ gbogbo ilé, tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó. Ó ní bẹ́ẹ̀ ni, wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀, ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí. Èyí ni òun fi ń ṣe gbogbo ilé kí ó wà ní ìmọ́tótó. Bẹ́ẹ̀ náà ni o mọ̀ wípé bí a bá ń dárúkọ ẹ̀mí mímọ́, èyí ni ìdàkejì ẹ̀mí àìmọ́. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ gba ẹ̀mí mímọ́, àlejò pàtàkì láti ọ̀run wá ni. Ó ju áńgẹ́lì lọ, ó ju àwọn ènìyàn pàtàkì tí ó wà nínú ayé lọ. Nínú ẹ̀mí mímọ́ yìí ni a rí agbára, agbára àtọ̀run wá tí fún wa ní okun, tí sọni di alágbára, tí a ó lè ṣẹ́gun gbogbo ohunkóhun tó bá dojúkọ wá. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ gba àlejò pàtàkì yìí kí ó wọ inú wa, kí ó máa bá wa gbé, kí ó máa bá wa jáde, kí ó máa bá wa wọlé, ó ní ohun tí a ní láti ṣe kí a palẹ̀ mọ́, kí a ba lè gba àlejò pàtàkì láti ọ̀run wá. Láti inú Ìṣe àwọn Àpọ́sítélì ni mo tún wo orí kọkàndínlógún. Ìṣe àwọn Àpọ́sítélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì, ó sì wí fún wọn pé, ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́? Níhìn ni a ti rí tí Pọ́ọ̀lù Àpọ́sítélì tí ó ń béèrè lọ́wọ́ àwọn tí ó bá pàdé ní Éfésù wípé, ǹjẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ gbà? Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí ohun tí a

gbéyẹ̀wò lónìí kí a lè mọ̀ bí a ṣe lè gba ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a farabalẹ̀, kí a sì tẹ́tí lélẹ̀, kí a rí wọn lẹ́sẹ lẹ́sẹ, kí a wo ohun tí ó yẹ kí a ṣe, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìfẹ́ àti ìdùnnú sí àti gba ẹ̀mí mímọ́. Ó àwọn ìjọ kan wà tí a máa ń pè ní ìjọ ẹ̀mí. Ó jẹ́ èdè tí a ń ṣìlò, nítorí pé bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, àwọn ìjọ tí a ń tọ́ka sí wọ̀nyí, wọn kò mọ̀ nípa ẹ̀mí mímọ́ tòótọ́. Wọn kò mọ̀ nípa ìkẹta nínú mẹ́ta lọ́kan. Wọn kò mọ̀ bí ẹ̀mí mímọ́ bó ṣe ń gùn wà, bó ṣe ń jọba ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan. Àwọn máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí èṣù, wọ́n máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí kẹ́mí láti ṣàkóso wọn, láti máa gbé wọn yílẹ̀, láti máa ṣe ohun tí kò tọ́ nínú ilé ìsìn. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́, ó jẹ́ ìjọ májẹ̀mú titun, nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́. Gbogbo ìṣísẹ́ wọn, gbogbo ìgbésẹ̀ wọn, gbogbo ìsọ̀rọ̀ wọn, gbogbo ìṣesí wọn, ohun gbogbo tí wọ́n ń ṣe, a ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí wọ́n sì ti ń kọ Bíbélì láti Matthew ni, títí dé ìfihàn, bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn. Májẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, ó jẹ́ ìjọ májẹ̀mú titun. Ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí, wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́. Nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀, kí a wò lẹ́sẹ lẹ́sẹ, kí a wò ní ìkókó dé ìkókó, kí a mọ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ṣé o mọ̀ wípé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni, a ní ibi iyàrá ní ìsàlẹ̀, a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ. Bí a bá fẹ́ lọ, a ó lo àtẹ̀gùn, a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan. Bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan, a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ. Gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé, kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ìṣísẹ̀ kínní ni wípé kí a gba Kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́. Ìkejì, kí a gba ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́. Ìkẹta, kí a gba ẹ̀mí mímọ́. Gbà tí a ṣe àyẹ̀wò Bíbélì, a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi. Ti àkọ́kọ́, àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé. Lákọ̀ọ́kọ́, wọ́n gba Kristi, wọ́n sì gba ìgbàlà Ọlọ́run. Ìkejì, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run, a sì sọ wọ́n di mímọ́. Ìkẹta, wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà, àbàtìsí wọn pẹ̀lú ẹ̀mí mímọ́. Yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́. Nínú Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá, Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. À ń sọ nípa àwọn tí ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Àwọn yìí ni wọ́n mọ̀ wípé a bí wọn nínú ẹ̀ṣẹ̀, a lóyún wọn nínú ẹ̀ṣẹ̀, wọ́n sì ń gbé ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀. Ó jẹ́ ìgbésí ayé tí kò wu Ọlọ́run, ó jẹ́ ìgbésí ayé tí ó lè fa ìdájọ́ Ọlọ́run lẹ́sẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ ìhìn rere wípé nínú àánú Ọlọ́run ó ti pèsè ìgbàlà fún wa, nínú àánú Ọlọ́run ó ti rán Jésù Kristi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti dáríjì wá, láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, láti mú wa kí a lè bá Ọlọ́run lájà, láti mú wa wá sọ́dọ̀ Ọlọ́run kí a lè ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn wọ̀nyí ni wọ́n gba ọ̀rọ̀ yìí nípa ríronú pòwàdà àti nípa gbígba Jésù Kristi gbọ́. Ó wá sọ fún wa wípé iye àwọn tí ó gbà á, wọn ì bá ṣe méjì nínú ìdílé kan, wọn ì bá ṣe mẹ́wàá nínú agboolé kan. Iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn
won ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wipe ki agba Jesu Christi gege bi oluwa gege bi olugbalawa ki agba etutu ti Jesu Christi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu olorun nipa oluwa wa Jesu Christi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a nso nihin ni wi pe elese kokan o je ota olorun tele tele eni a nso fun wa ninu oro olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Christi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Christi ku fun awa alaiwa bi olorun ni ese kejo sugbon olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Christi ku fun wa eni o wa nso we pe nisinsiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a fi rubo fun wa e je wi pe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo we pe ati ba olorun laja e je wi pe ati gbe isise akoko nitori be o ti oni lati se gege bi elese ti o to olorun wa gege bi eni ti ko mo ojubo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe o jomo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu Kolose ori keji ese ikefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Kristi Jesu Olowa be ni ki e ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigba ti abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisinsiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jakobo ori kini lati